pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa, Bàbá Ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristì àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojú kòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún

ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ́ ẹ̀kọ́ ti Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọwa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe,
o ye ki o wa di daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won sin so fun wi pe o dara lati si eleyi awon omo ti sin so fun wi pe ki ora emu tabi oti fun won lati le si ile ti o ko tabi ora moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won sin so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi aba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi aba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan wonyi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kiakia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu n so ni wipe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wipe a o pa ohun ohun o si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wipe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi n so nipa awon alaigbagbo wipe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wipe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wipe peteru tẹlẹ jẹ ẹni ti n bẹru ṣugbọn nigba ti a mu wa si iwaju awon onidajọ wọnyi ti won fi ẹsun kan wipe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro asofun wipe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkankan
o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wepe o nfe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo won yi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi abamo ife olorun ni igbese aye wa ife olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni tesalonika kini ori kerin tesalonika kini ori kerin ese keta nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wipe ife olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan olorun ife olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yio je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa eyi je wipe nkan naa ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wipe o seese ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o seese ki o je iranse esu o n sọ fun ọ wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o seese ki ọkan re ki o ma sọ fun ọ wipe o ti laala igbese ti o si ye ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lọwọ ara re wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akoko ni wipe ki a wa ni mimo o seese ki enikeni ki o pe o ki o sọ fun ọ wipe oun ri ile isin miran wipe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wipe olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife olorun ibeere ti o ye ki o beere ni wipe bi n ba kuro ninu ijo ti a ti n sọ ọrọ olorun lẹsẹsẹ ti a ti n jẹ ki o ye wa bi a se le di ẹni igbala bi a se le jẹ mimọ fun olorun bi a se le wa ni imura silẹ fun ọrun rere bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí olúwa bí a bá bèrè irú nǹkan wọ̀nyí a ó mọ kí ni ìfẹ́ ọlọ́run tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́ ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá wọ́n máa ń ta ọtí wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ ọlọ́run ni ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí olúwa ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ
ohun tó ohun kan tí o ń pèrò tàbí tí o fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí ṣé kí n lọ sí ọ̀nà báyìí ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú olúwa nítorí ìfẹ́ ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́ ẹ jẹ́ kí a wo kólósè lẹ́ẹ̀kan sí i kólósè orí kìíní à ń ka ẹsẹ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí jẹ́ kí ó yí ọ ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n ó jẹ́ ọgbọ́n ti ayé kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ ọlọ́run wá a sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlá taliogbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n ọlọ́run a ó fi hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín ẹ má ṣe ṣe féfé ẹ má sì ṣe ṣèké sí òtítọ́ ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ ọgbọ́n láti ṣèké ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn wọ́n sì máa ń já láńká tó wípé àwọn ní ọgbọ́n ó ṣeé ṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà àdúrà pẹ̀lú àbẹ́là àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ láti parọ́ tàbí láti ṣèké ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yin wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi
asan pe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ke dogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christ Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese kedogun yi o nso wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li oni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti ati mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je Olorun isise kini ni wi pe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wi pe Jesu Christ ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba tin wo inu okan re ari wi pe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Christi Christi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba tin wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wo pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacobo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o tin pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lori wi pe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa wo wa ni mimo ni ailaboko niwaju Olowa a si ti ri wi pe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wi pe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wi pe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wi pe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wi pe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wi pe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun
iwo ti o dabi eni wipe ina igbagbo re njo reyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti ngbadura ni igbagbogbo eni ti ngbadura dede ati ni igbakugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbese aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi abagbadura ti a si kepe olorun o daju wipe yo gbo ti wa bawo ni igbese aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbese aye igbagbo re so fun olorun pe ki o so di alagbara ninu adura gbigba de ileri olorun mu o se ileri wipe oun yoo gbo tiwa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Ìwé Jóòbù orí ìkejìdínlọ́gbọ̀n. Ní tòótọ́, ipa ilẹ̀ fàdákà ń bẹ àti ibi tí wọ́n á máa da wúrà nínú ilẹ̀ ni a gbé ń wa irin. Bàbà ni a sì ń dà láti inú òkúta wá. Ènìyàn ni ó parí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta òkùnkùn àti ti inú òjìji ikú sí ìhà gbogbo. Wọ́n wá ko ilẹ̀ tí ó jìn sí àwọn tí ó ń gbé òkè, àwọn tí ẹsẹ̀ ènìyàn gbàgbé. Wọ́n rọ sí ìsàlẹ̀ jìnà sí àwọn ènìyàn. Bí ó ṣe ti ilẹ̀ ni, nínú rẹ̀ ni oúnjẹ ti jáde wá, àti ohun tí ó wà nísàlẹ̀ ni ó yí sókè bí ẹni pé iná. Òkúta ibẹ̀ ni ibi òkúta sáfìrì, ó sì ní erùpẹ̀ wúrà. Ipa ọ̀nà ni ẹyẹ kò mọ̀, àti ojú gúnlugún kò rí rí. Àwọn ọmọ kìnìún kò rí ibẹ̀ rí, bẹ́ẹ̀ ni kìnìún ti ń kíramúramù kò kọjá níbẹ̀ rí. Ó fi ọwọ́ rẹ̀ lé akọ àpáta, ó yí òkè ńlá po láti ìdí rẹ̀ wá, ó sì la ipa odò ṣíṣàn nínú àpáta, ojú rẹ̀ sì rí ohun iyebíye gbogbo. Ó sì ṣe ìṣàn odò kí ó má ṣe kún àkúnya, ó sì mú ohun tí ó lùmọ̀ hàn jáde wá sí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n níbo ni a ó gbé wá ọgbọ́n rí, níbo sì ni ibi òye? Ènìyàn kò mọ iye rẹ̀, bẹ́ẹ̀ ni a kò lè rí ní ilẹ̀ àwọn alààyè. Ọ̀gbun wí pé kò sí nínú mi, omi òkun sì wí pé kò sí nínú mi. A kò lè fi wúrà rà á, bẹ́ẹ̀ ni a kò lè fi òṣùwọ̀n wọn fàdákà ní iye rẹ̀. A kò lè fi wúrà ófìrìdíyelé pẹ̀lú òkúta onísìkì iyebíye àti òkúta sáfìrì. Wúrà àti òkúta kírísítálì kò tó ẹgbẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni a kò lè fi ohun èlò wúrà ṣe pàṣípàrọ̀ rẹ̀. A kò lè dárúkọ iyùn tàbí òkúta píálì. Iye ọgbọ́n sì ju òkúta rúbì lọ. Òkúta tópásì ti Ethiopia kò tó ẹgbẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni a kò lè fi wúrà dáradára díyelé. Níbo ni ọgbọ́n ti jáde wá, tàbí níbo ni ibi òye? A rí i pé ó lùmọ̀ kúrò lé ojú àwọn alààyè gbogbo, ó sì farasin fún ẹyẹ ojú ọ̀run. Ibi ìparun Abádóní àti ikú wí pé àwa ti fi etí wa gbúro rẹ̀. Ọlọ́run ni ó mòye ipa ọ̀nà rẹ̀, ó sì mọ ipò rẹ̀, nítorí pé ó wòye dé òpin ayé, ó sì rí gbogbo ìsàlẹ̀ ọ̀run láti da òṣùwọ̀n fún afẹ́fẹ́, ó sì fi òṣùwọ̀n wọn omi yómi nígbà tí ó pàṣẹ fún òjò tí ó sì la ọ̀nà fún mọ̀nàmọ́ná àrá. Nígbà náà ni ó rí, ó sì sọ ọ́ jáde, ó pèsè rẹ̀ sílẹ̀, àní ó sì wádìí rẹ̀ rí. Àti fún ènìyàn ni ó wí pé kíyèsí, ẹ̀rù Olúwa, èyí ni ọgbọ́n, àti láti jáde kúrò nínú ìwà búburú, èyí ni òye.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá síhìn-ín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́. Kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fúnra ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a bá lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a bá lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew orí kọkànlá ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew orí kọkànlá, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, n ó ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí a ń sọ. Láti ẹsẹ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògùn òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ ìkẹtàdínníogún nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a dán an wò fi Isaac róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacobo àti Esau ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá, ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láìsí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, won so fun a wi pe nibi ti awon tin bo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma nlago ninu ilesin tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wi pe awon ni baba asale ti o je wi pe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon yo wa bi awon ba koja wa si hi ohun ti won ro ni wi pe ipo ti ani ninu ijo oni o se pataki oni ko se mani ti eni kokan wa ti ani lati ma du sugbon nihi ni an so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si o ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a nso fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe eni kokan wa bi a ti wa sinu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba nso nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a nso nipa re won ma nso wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawo le nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma nsogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won e ki se igbagbo ti a nso nipa re bi o ba wo ihin o nso o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe o nso nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si ni waju e alufa wa o je eni to le gbadura won ti won le bo so le kan be si ni ja tori be won bi eni keni ba soro ti ko dara nipa alufa won le jugele won le tu oja won le shifila kan be si ni ja kan so pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki eni keni ki o fowo kan e ki se igbagbo ti nja igbagbo ti nodi igbagbo tin da nkan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wu nitori eni keni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o ba farabalẹ wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o se se ki won ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se gba ti won fe jade won fe se osiko won ni ami niyan mo si gbagbo pe ti n ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mọ pe bo jala ni mo lani bo jese ni mo fi kan ni bo je nkan kan ni mo n gboro ninu ara mi ni mo mọ we pe mo mọ bi nkan se ma nri ki se ru igbagbo be ni a nso nipa re a nso nipa igbagbo ninu olorun
3: wi pe laisi igbagbo ko sese lati wo olorun nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe laaye wi pe o je alagbara wi pe o je olorun ti ki seke o je olorun ti wi be ti se be eni igbagbo ti an so nipa re ati wi pe ohun ni olusesan fun awon ti o ba fara bale wa se okiyesi nihi o nso nipa wi pe ke a fara bale lati wa olorun wi pe ke a ma se je eni tin kanju awon elomiran won ki mu suru won ki le fara bale wa olorun won ape ki won ki o to de ilesin be a ba si tin pari isin awon eni ti o kokko jade won ki fara bale lati gbadura won ki fara bale lati gbo eko won ki fara bale lati ni igbagbo ninu olorun won ki fara bale lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o fara bale wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wi pe agbadura a fara bale elomiran ninu ile ki fara bale o sese ki o ma ka bibeli bi o tin gbo ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki fara bale lori adura elomiran adura ti re ni we pe o gbomilena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun be won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o sese pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko sese lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo se ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigbati olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri we pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je we pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigbati olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri paul tun se alaye siwaju si ni ese ikokanla o ni nipa igbagbo ni sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ranti wi pe ni igbesi aye sara ko ti ri enikan soso ti o je omo adorun odun ti o ri wi pe oloyun o si bimo ko ti ri enikan soso ti o ri wipe igba obirin ti koja lara re ti o je wipe ko sese ni ti eni eleran ara lati loyunmo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti an reti bi o ti le je wipe sara ko ti ri iru eni keni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wipe olorun ki seke nitori pe o ka olorun ti o se ileri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri eni keni ri ti o ji dide lati inu oku o sese ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko jide lati inu oku o sese ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jide lati inu oku se o mo we pe o wa se aye yi ki jesu ki o to wa ki a to ma so nipa wi pe jesu kristi jide lati inu oku ki a to ma so wi pe elija tabi elisha o gbadura fun enikan awon wonyi si jiride kuro ninu oku ki iru igba be ki o to de ni abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe olorun ti re le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa o ti a npe ni igbagbo wi pe nigba ti olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe olorun ki kuna olorun ki baati olorun ki se eni ti se ileri ti ki o le imuse igbagbo wa ni wi pe olorun je alagbara olorun je olooto olorun je onife olorun je ologbon ati wipe ko si ohunkohun ti o wa labe orun ti olorun ko le yipada ko si ohunkohun ti o wa labe orun ti olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wipe igbagbo ni idani loju ohun ti a n reti ati ijeri si ohun ti a ko ri wo romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti pa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigba ti ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re
2: ti o ti ku tan nigba ti o to bi eni iwon 100 odun nipa ti Abrahamu ni a so we pe o to eni 100 odun nigba ti Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o fi ogo fun Olorun nigba ti o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se yin ni an so ni pa ti igbagbo nipa be ni a firi wo pe igbagbo awon ti majemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amun larada awon ti o dabi eni wo pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni waju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni e ni a fi je ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu olorun bi o ba pada si heberu ori kokanla heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti noah ni ese ikeje nipa igbagbo ni noah nigba ti olorun kilo ohun ti ko iti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo ni hin ni an so fun wa ni ti noah ye ki o ye o wi pe nigba ti a kilo fun noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba olorun gbo o beru olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu noah rara kilo ti o ga julo asopane ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigba ti a ka awon opolopo eniyan si elese nigba ti awon opolopo eniyan wonyi ti won ko le ri oju olorun ti won ko le ba olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni noah ni o fi di olododo o meji ni an so nipa re noah o kan oko fun igbala ile re noah di olododo nipa igbagbo e wo lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise

Ìgbàgbọ́ yìí ni ó ga jù. Ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa. Bákan náà ni a lè sọ nípa ti Abrahamu. Bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láìmọ ibi tí òun rè. Níhìn ni a ń sọ fún wa wípé Abrahamu ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní. Báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni? Nípa ti ìgbàgbọ́, àwa náà ó ṣe é ṣe. Bóyá a ò ní gá, a ò ní go, a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò nílé, a ò ní bùgbé, a ò nílẹ̀. Ṣùgbọ́n nípa ìgbàgbọ́, a gba Ọlọ́run gbọ́. Nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run, a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé, a di ẹni tí ó ń ralẹ̀, a di ẹni tó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé, mo ti ń fi lélẹ̀. Láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń ra irinṣẹ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí. Ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe? Rárá. Ó rí wọ́n sọ fún wa wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́. Wọ́n ní nígbà tí a kìlọ̀ fún, nígbà tí a sọ̀rọ̀ fún, ó gbọ́, ó gbọ́ràn. Ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí, òun ni ó ga jù. Ó ṣe é ṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀, wọ́n lè ní ilé, wọ́n lè ra mọ́tò, wọ́n lè ra irinṣẹ́, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní bí wọ́n lè di ẹni tí ń kówó jọ. Ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn. Ó ṣe é ṣe kí Ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀, àti gbọ́ràn ó ṣòro. Ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro. Ọlọ́run sọ fún wọn wípé kí wọn kí ó mú ìlọ́kọláya wọn, kí wọn kí ó mu bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ọkọ kan, aya kan, àti gbọ́ràn ó dẹ ti fún wọn. Wọn ò lè gbọ́ràn. A ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe, òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí Ọlọ́run. Ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo. Ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ Sarah, a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí. Ṣùgbọ́n a sọ fún wa níhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́. Bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́. Èyí jẹ́ ohun tí ó dára púpọ̀ nínú ìjọ wa níhìn. Ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún 21, 22. Mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún 29 ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà. Ṣùgbọ́n ní sòro, ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá. Nítorí ìwọ náà pàápàá ó ṣeé ṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Gbà tí a sì

àdúrà nítòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ó lóyún ó bímọ ṣùgbọ́n yẹ tí ò kúrò létí ẹ̀gbà kúrò lọ́rùn àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀ kò ṣẹ́gun ayé kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìbínú ò kúrò ńbẹ̀ ìjà kò kúrò ńbẹ̀ olè ká máa fọwọ́ ráńkọ́ ká máa jí owó ọkọ ká máa jí owó àwọn aládùúgbò kò kúrò ńbẹ̀ ká máa ṣépè ńkọ́ tàbí ká máa nódì tàbí ká máa ní àrán kan tàbí ká máa jowú ẹnì kejì kò kúrò ńbẹ̀ ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí i wípé ó ní ìgbàgbọ́ àti lóyún ó ní ìgbàgbọ́ àti bímọ ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀ ohun tí ó ga jùlọ ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀ kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbà tí ó ń bá ayé jagun gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun gbà tí ó ń bá ẹran ara jagun gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí a rí wípé ẹ̀ṣẹ̀ irọ́ àgbèrè àrán kan ìjà gbé anodì gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́ èyí ni ohun tí ó ga jùlọ wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́ ìgbàgbọ́ sọ wá di olódodo ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí a dá nídìí kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó kúnlẹ̀ lé lórí tí a ó sọ fún ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ó rìnrìn òdodo ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi n kì yóò dúró ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí wẹsẹ̀ ogún ó ní nípa ìgbàgbọ́ ni Isaac súre fún Jacobu àti Esau ní ti ohun tí ń bọ̀ èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó jẹ́ ohun tí ó wúni lórí a sì máa ń rí i wípé nínú ìjọ wa níhìn-ín ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ bí ó bá ti gbàdúrà fún ọ bí ó bá ti sọ wípé báyìí ni yóò rí bẹ́ẹ̀ náà ni yóò rí ó jẹ́ ohun tí a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wípé Ọlọ́run fi ń kẹ́ wa ó fi ń gẹ̀ wá nínú ìjọ wa níhìn-ín ó sì ṣeé ṣe kó jẹ́ adarí wa ó ṣeé ṣe kí ó jẹ́ arábìnrin nínú Olúwa ni a rí wípé ó jẹ́ onígbàgbọ́ ó jẹ́ ẹni tí ń gbàdúrà ó jẹ́ bàbá ti ní ìṣòro bí a bá ti ní àjálù bí a bá ti ní wàhálà nínú ẹbí wa bí a bá ti lọ bá arákùnrin yìí nínú ìjọ arábìnrin yìí nínú ìjọ bí ó bá ti sọ wípé má bẹ̀rù ohun tó lé lónìí yóò rọ̀ lọ́la inú rẹ̀ á dùn wà á sọ wípé arábìnrin bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò rí ní tòótọ́ tòótọ́ ó bá sì di ọjọ́ kejì nǹkan tó le tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí wípé gbogbo rẹ̀ Ọlọ́run á pẹ̀rọ̀ sí ó jẹ́ ohun tí ó dára a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ ohun tí Ọlọ́run tí ó fi ń tọ́jú wa gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ṣùgbọ́n yẹ kí n béèrè lọ́wọ́ rẹ ṣé èyí ni iṣẹ́ ìgbàgbọ́ tí ó ga jù tí a lè tọ́ka sí wípé nípa ìgbàgbọ́ Isaac súre fún Jacob ó rí bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ olùṣọ́ àgùntàn ó gbàdúrà fún wa ó rí bẹ́ẹ̀ ó ní kí a bímọ ó ní kí a lówó ó ní kí a ríṣẹ́ ó ní kí ìgbésí ayé wa kí ó dẹrùn jù bẹ́ẹ̀ lọ ó ní kí ọkọ̀ tí ó fẹ́ tì wá jáde ó súre fún wa wípé kò ní tì wá jáde mọ́ ó sì rí bẹ́ẹ̀ ṣé èyí ni ohun tí ó ga jù tàbí ó ṣeé ṣe nǹkan rìn ní àgọ́ ara rẹ tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àlákàrà ló ń bá ọjà tàbí àwọn nǹkan kan ni ó dé sí ọ bí olùṣọ́ àgùntàn sì ti sọ wípé kí nǹkan wọn ni kí ó pòórá ó sì pòórá nítòótọ́ ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe yẹ kí a wo Matthew orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi lé ọjọ́ náà pé olúwa olúwa àwa kò a ti sọ tẹ́lẹ̀ lé orúkọ rẹ àti orúkọ rẹ kí àwa fi lé àwọn ẹ̀mí èṣù jáde àti lé orúkọ rẹ kí a fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá nígbà náà lèmi ò sì jẹ́wọ́ wí fún wọn pé èmi kò mọ̀ yín rí
e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki amo bi ati sure o sese ki amo bi ati gbadura o sese ki agbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wipe awon aisan awon ise nise awon iponju ti o ti wa ni igbese aye ru eni be tele tele lese kese ti agbadura fun o pora ṣugbọn Jesu nso fun awuko ni je o mo wipe eyi ko so wa di eni ero ijoba Olorun wipe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o njade ni igbese aye eni kokan wipe ise iyanu ti a nso nipa re yi lile emi esu jade ti a nso nipa re yi wiwo alaisansan ti a nso nipa re si so tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je eleri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe ah mo dupe lowo Olorun o lati igba ti mo ti de inu ijo Olorun je kin bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onija gidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi mo Olorun ti tun mi sile mo ti bo lowo ese mo ti bo ni lowo ijekuje mo bo ni lowo imukunmu tele tele arin de oru ni mi wi pe tele ko si ibi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo Olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe Jesu Kristi so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti Olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri Olorun nitori be eni mo fi ka ori kejila fun otele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite Olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese
titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noa ti o kan oko pelu igbagbo o so nipa abraham ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa isaki nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni ya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wipe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori keji la wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okun pupa ni ya ki a moju kuro ninu wipe a je ki golati ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebu eni ti o je wipe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wipe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerin la e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wepe ki asi ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wepe laarin wa o je ohun ti mo gbagbo wepe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wepe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye ki nbimo ye ki nloko ye ki nlaya la nlepa e a ko lepa wepe bi ipe ba dun nigba ki igba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon omule mo fo aye awon nkan itafo ba file awon kan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o jemo o se wa laanu wipe opolopo ni o lepa bi a o ti di atunbi opolopo ni o lepa bi a o se bo lowo ese opolopo ni o lepa bi a o se bori awon idanwo ti o n kodu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o lepa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o lepa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wipe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsiyi ni bo lo wa so fun mi bi ipe badun nisinsiyi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi so ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti a nso nipa re yi
iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dide ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi do lododo ni ki o kro ni bi loni bi o ba so fun olorun bi o ba igbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo Thank you.

I'm

fún àdúrà wa ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa, wípé ní ìgbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì, orí 119. Orin Dáfídì, orí 119, ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 31. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wo Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew 13:15 lè àti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew 13:15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ní èso ète wa. Èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni, wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì 4:11, kí a wo bí Dánielì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánielì 4:11, nígbà tí Dánielì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ, ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ lé eékún rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́, ó gbàdúrà, ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánielì fi kọ́ra, wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀, wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì, wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́, nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì 15:18, orin Dáfídì 15:18, ó wípé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá, èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú
lati fa wa sanmo odo olorun lati je ki awa ti aje ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wipe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dupe lowo olorun ikerin ni itesewaju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni ilosewaju nipa ti ara o ye ki a ma dupe lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun oúnjẹ ti a n jẹ fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti ọrun ti o fun wa fun gbogbo o yẹ ki a ma dupe lọwọ ọlọrun yẹ ki a wo nkan wọnyi ni ikọkan fun ẹni ti ọlọrun e ṣe o yẹ ki a ma dupe lọwọ rẹ ninu orin dafidi ori ọgbọn orin dafidi ori ọgbọn ẹsẹ kẹrin kọrin si olowa ẹyin eniyan rẹ mimọ ki esi ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin ese ikini olorun iwo ni awa fi ope fun iwọ le awa fi ope fun nitori oruko re sanmo tosi ise iyanu re fi han bi a ti ri wipe bi a ti n pe olorun wipe o n gbọ ti wa eyi si fi han wipe ko jina rere si wa wipe o sanmo tosi nitori wipe a ni idaniloju wipe olorun sanmo tosi wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lọwọ olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini ori kẹẹdogun ese iketadini ogota sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa oluwa wa jesu kristi eyi n so fun wa wipe nitori ohun ti jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun nigba gbogbo ninu korinti keji ori keji ese ikerinla sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa nigba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo ninu korinti keji yi kan naa ori kẹsan ẹsẹ kẹẹdogun ọpẹ ni fun ọlọrun nitori ailesọ ẹbọn rẹ ọpẹ ni fun ọlọrun nitori awọn ẹbọn rẹ ti a ko le fẹnu sọtan nitori ailẹgbẹ ẹbun ti a n ri gba lọdọ ọlọrun nipasẹ jesu kristi oluwa wa iketa mo wipe o yẹ ki a ma dupe lọwọ ọlọrun wipe kii kan se wipe jesu kristi ku lori igi agbelebo sugbon ere anfani iku jesu kristi lori igi agbelebo yi wipe o je tiwa niti wipe a ri idariji ese gba nitori wipe a ti gba okan wa la nitori pe tabi ni idi eyi pe a ti ko oruko wa sinu iwe iye lorun o ye ki igbala ti a fun wa yi idariji ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ọpẹ nigba gbogbo niwaju ọlọrun ninu timotiu kini ori kini lati ẹsẹ ikejila timotiu kini ori kini lati ẹsẹ ikejila eyi ni a kan nipa paulu ti o ranti igbala idariji ẹsẹ ti a fi fun ti o si n dupe lọwọ ọlọrun mo dupe lọwọ ẹni ti o fun mi le agbara ani kristi jesu olowa olowa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo tile je aso blasphemy leekan ri
ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anu gba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe olowa wa si po re koja pelu igbagbo ati ife ti nbe ninu Kristi Jesu otito le oro na o si ye fun itewo gba pe Kristi Jesu wa si aye lati gba elese la ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eborun ninu idariji ninu eje Jesu Kristi wi pe ohun fi ope okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigbati eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je nito to bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigbati Paul apostle ti o ri bi awon won yi se ntesiwaju ninu igbagbo o wi pe o dupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dilogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si da bi eni wi pe nkan ko tora won ni igbesi aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o tile je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o so fun awon eniyan won yo pe o ye fun ope ikini nitori wipe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a n so fun ani wipe tele tele awon eniyan won yi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki o wo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji wi pe lese kese ti atigba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan naa ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle Paul n so fun ani wipe bi a ba je onigbagbo tooto
ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu waye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu waye o wi pe awon eniyan mimo le oni ogun yi sugbon o mu waye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole rati wi pe awa ti a je keperi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikejila pe le akoko na eyin wa le ani kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye e je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini kristi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni awa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wi pe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju Olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o n joba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti a gba Jesu Kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi Olorun ba emi wa jere wi pe a di omo Olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo Olorun nitori pe bi o ba se wa ni ipo ota Olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o n se lodi si oro Olorun o ko ni ogun tabi ni lodo Olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo Olorun nipasẹ iku Jesu Kristi nigba yi gan li o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a n so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Kristi ranti wi pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje sugbon bi a wa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa
ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa wípé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kì í ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀ síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìn rere, ìmọ́lẹ̀ ìhìn rere, ẹ̀kọ́ òdodo ìhìn rere, ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìn rere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìn rere, tí a sì ti jẹ́wọ́ ìhìn rere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìn rere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìn rere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Ka ẹsẹ̀ yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ọmọ, nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìn rere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpìwàdà, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa, àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì, bí ó bá ṣe pé àwa bá a jìyà. Bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn inúnibí ni tí yóò dìde sí wa, nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì, nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé gbàtí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìn rere, a ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́, èyí tí ó wu Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyá ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní
atun wa bi sinu ogun aidebaje ati ailabawon ati eyiti ki sa ti ati fi pamo le orun de yin eyin ti an pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti amura lati fi han ni igba ikehin an so fun awe pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon je nisisin ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a so fun ninu awon oro olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ilesin sugbon ti o da bi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀ yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́ láti wà ní pépé níwájú ọlọ́run bí a bá ń sọ nípa àwọn ogún ìní bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí nínú kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba bá ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yẹ ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ ó ń sọ nípa àwọn tí ń rèdè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyànipẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí ọlọ́run tí a ṣe nínú bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ò jèrè rẹ̀
wo si jogun re lati odo Olorun. E je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo Olorun. Ki a pada si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo Olorun nitori kini. Nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wepe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon ese kokan la nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wepe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le Oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wipe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohun ko n lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun
ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o nso fun wa ni iwe pe bi ireti n wole be ni an la wa loju be ni okunkun po lo be ni a si mo awon ere ati anfani ti a ni ninu Olorun oni ki a le la won loju oni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si Olorun o ye ki o yi o we pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi Olorun nipasẹ Jesu Christi ba ti njoba ninu re we pe ati da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji Hebero ori keji o nso nipa nkan kan na fun wa nipa idande nipa igbala nipa itusile ti ani Hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran ole ti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si Olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wi pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wi pe ki a yo wa kuro ninu ewo o si tumo si wi pe bi a ti yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lowo agbara okunkun ati kuro lowo ase okunkun nigbati adi atunbi ni ati da wa ni ide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wi pe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wi pe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pa keji ese iketa la ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wi pe nigba ti a je eru ese eru esu a wa ninu aginju a n gbe ninu aginju a n gbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo Olorun a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa wa si ile
a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì, nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá, nítorí wípé ó ti ṣe wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalonika kíní orí kejì ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run. Ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wa nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristì, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. O ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún, èyí ni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ò sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lè Olúwa Olódùmarè wí. Nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí, nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí, bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olúwa àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paulu apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kólósì orí kìíní, wà ní Kólósì orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà.
ati ni irapada okan wa ninu Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa ejere idariji ese wa gege bi oro ori opere bi aban so nipa irapada o ye ki a mo wi pe iyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa somo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni tooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi arankan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wipe lojojumo ni ojojo isimi ni atun je wo ese oni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wipe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori ewa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wipe ati dariji wa o ye ki a mo wipe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wipe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi a ba di omo olorun a ki ni ise boburu lowo a di eni ti o je onitara ise rere bi a ba di omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun daradara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba n dese ti esu ni o je wipe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba n dese sibe o je wipe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wipe eni to n dese sibe tabi eni ti o n jewo ese lojojumo abi eni ti o n jewo ese ni ojojo isimi o je wipe a ko ti ra okan re pada ko ti ni igbala o wipe eni ti o ba n dese ti esu ni enikeni ti iba je o sese ki o je alufa ijo kan ni o ma n so wipe oun dese sibe bibili so wipe enikeni iba je alufa ti o n dese ti esu ni o sese ki o je oniwaasu ihinrere kan ni a ba pade ti o so wipe ko si enikeni ti o le bo lowo ese wipe ojojumo ni o ma n jewo ese ti o n da ki a so fun iru eni be wipe bibili wipe eni ti o ba n dese ti esu ni o sese ki o je enikan ti o ro wipe oun je osise ninu ijo tabi oun tile ti di atunbi le o si n jewo ese lojojumo ti o n so wipe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wipe ko ti ni igbala ni kikun ni tooto eni ti o ba n dese titani ti esu ni nitori lati atete ko se li esu ti n dese nitori eyi li omo olorun se farahan
ki o le pa ise isurun wo ese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti ati pa olorun obi enikeni ti ati tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti ati sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti ati pa olorun obi ki deshe nitori iru re ngbe inu re ko si le deshe nitori pe ati pa olorun obi bi abati di atun bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki atun ma jewo ise lojojumo o ye ki ati le jewo awon ise won ni lekan ki ati ni idariji ki asi ni isegun lori awon ese ti ati da tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti ati dariji wa nitori a so fun ninu Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni tin jewo ese eni tin ranti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon onigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe niwaju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wipe Olorun je olooto an dupe wipe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asin dupe wipe ati je eni igbala asin tun dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni Paul n so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je we pe ati dari ese re jio bi o ba je we pe ati mu oye iwo ti o je alaiye tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo we pe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin ninu eni ti a wa ni irapada nipa ejere ani idariji ese bi o ba je pe ati we okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun e je ki a dede duro ki a si so fun Olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo Olorun
se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ni pelu awon eniyan mimo tin rin ninu imole

0: tẹ́ ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe àti ṣe ọnípò padà o ti kúrò láàrin àwọn àjèjì o ti di ọmọ nínú ilé ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Kí a tó bẹ̀rẹ̀ lónìí mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé àbí kìí ṣe bẹ́ẹ̀. Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ ná máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, o fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́ mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀, a ṣe dáradára ní ti wí pé a gbé bíbélì wa wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lè ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́ a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán a rí wípé àwọn kan dìde dúró, àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run a kìí jà, a kìí jiyàn, a kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wà á fọwọ́ tọ irú ẹni bẹ́ẹ̀ kí ó lè ṣe etí sílẹ̀ láti gbọ́ ohun tí a ń sọ. Ṣé ó yé wa ohun tí a ń wí? Ẹ jẹ́ kí a dìjú wa láti gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dá ayé ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò dá, ìwọ tí ó wà kí ayé kí ó tó wà, ìwọ ìpilẹ̀ṣẹ̀ àti òpin, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, a fi ògo fún orúkọ yín, a sì fi ìyìn fún orúkọ yín. Gba ọpẹ́ àti ìyìn wá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ní orílẹ̀-èdè àwọn ènìyàn dúdú, àwa tí a ò mọ Ọlọ́run ní ìgbà kan rí, àwọn tí bàbá wa fi pa ìtàn fún wa wípé ẹnìkan wà tí ó ń jẹ́ Ọlọ́run Bàbá Jésù.

sókè, a wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, mo ju gbogbo ẹ̀ lẹ̀, mo yí padà pátápátá. Wòlíì bá wá mi wálé, ó bá sọ pé òun ò rí mi mọ́, mo lóò lè rí mi mọ́. Yí kúrò níwájú ojú mi, dáwọ́ dúró láti ṣe búburú, kọ́ láti ṣe rere, wá ìdájọ́, ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́, ṣe ìdájọ́ aláìní baba. Ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn. Gba ẹjọ́ pé wí, Olúwa wí pé wá nísinsìnyí, ọ̀la kọ́ o, má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la, wá nísinsìnyí. Kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀, bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó fún bí òjò dídì, bí wọ́n pọ́n bí àlàárì, wọn ó dà bí irun àgùntàn. Bí ẹ̀yin bá fẹ́, tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà. Bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn, àwọn tí kò mọ Olúwa, àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, ó kù sọ́wọ́ ẹ o. Ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pó àdà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé ní léèsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti lè kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀.

kí o sì ké pé olúwa kí o sì wá olúwa ó ní a ó sì darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ a ó sì fi jì í lọ́pọ̀lọ́pọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti darí jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àṣododo gbogbo ẹni tí a bá ń báwé tí ó bá ń warun òkè yóò parun lójijì láìsí àtúnṣe ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀ ó ní a ó rí àánú gbà bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ a dúpẹ́ pé etí wa ò di ojú wa ò sì fọ́ ó jẹ́ kí a rí kà nínú ọ̀rọ̀ rẹ ó jẹ́ kí a gbọ́ sí etí wa ó ti kìlọ̀ fún wa ó ti bá wa sọ̀rọ̀ ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó ní kí a yí padà kí a sì ké pè ọ́ láṣáálẹ̀ yìí olúwa àti ké pè ọ́ àfẹ́jẹ́ tìrẹ àbíọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹgbàlà lọ́tún jẹ́ kí a yọ ẹgbàlà ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ jésù gbogbo ìwà àtijọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ jésù àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù gẹ́gẹ́ bí ọmọ ayé gẹ́gẹ́ bí ẹni òkùnkùn àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán bàbá pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù bá wa wẹ̀ ẹ́ kúrò àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta ọlọ́run àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì bàbá nítorí àánú rẹ nítorí sùúrù rẹ nítorí ìyà tí jésù kristi jẹ ní ọgbà gẹtsímánì àti nítorí ikú rẹ ní orígi àgbélébùú nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ dáríjì wọn ní orúkọ jésù gbogbo ìta kó kọ́ra látinú ayé látọwọ́ èṣù àkísà tá a fi ń ṣaṣọ òrùka etí ni tọwọ́ ni ti ọrùn ọwọ́ ni bàbá gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọ wá di ẹni ìríra lójú rẹ èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀ èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ bí wọ́n ti ń kó wọn dànù tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò gbogbo ìwà ẹ̀ṣẹ̀ àwòrán ẹ̀ṣẹ̀ àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ bí wọ́n ti ń kó wọn sọ́nù bàbá jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ jésù ìyá ń bẹ̀ o agbára láti máa lọ láti máa dẹ̀ṣẹ̀ mọ́ fífún olúkúlùkù wa ní orúkọ jésù ìyá ń bẹ̀ o àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀ àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n tí wọ́n ń káàkiri tí wọ́n di atọrọ jẹ tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀ tí wọ́n ń fi làkàlàkà tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn nípa ìrìn wọn nípa ẹ̀jẹ̀ wọn nípa ìwọṣọ wọn nípa ìsọ̀rọ̀ wọn bàbá má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀ ìrònú pòwàdà láti ọ̀run wá ọkàn tó ń ronú tó ń yí padà ọkàn tó ń ké pé olúwa ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ jésù ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ ti ìlú ni ti ijó ni tí omi àmú ṣe nǹkan míì ni bàbá aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá a ń pè láṣọ àdúrà ti àbẹ́là ti túràrí èyí tí a ti fi ṣìnà èyí tí a fi jìnà sí ilé èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀ bàbá dáríjì ní orúkọ jésù àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀
ti won tin ko sile nisisiyi nje anbe o olorun emi ti ki pada sinu ebi emi ti ki pada sinu eti akosile ti fun won ni oruko Jesu ki awon ti o wa nitosi wa ki won mo pe ni tooto ati ba Jesu pade inu oro ta nso lenu ninu iwa ta nhu ninu ba se ngbe ninu ile bi a se ba oko lo bi a se ba iyawo soro bi a se wa ni bi ise ki awon eniyan ki o le ri ogo ati ewa Jesu lara wa nge abe o nigba ki igba ti aye yo wa sopin nigba ki igba ti o so pe ki a si wo ise ta se ninu aye ma je ki a pofo ati nwa ati nlo anka bibeli ankori angbadura baba ambe o yo wa ko ni egbe awon elesin lasolason ma je ki a pofo isin igbagbo ti asin ma je ki o di ibori samo wa lowo bibeli to fun wa iwe ayeraye iwe ti o nfi ona ijoba olorun han baba ambe o ma je ki o di okunkun mo wa lowo awon ti won ti wa ni egbe awo egbe okunkun awon ti won rin loru ti won je loru awon ti won wa ninu egbe emere baba da won sile abe o we pe nigba te o ri o ni ojo ikeyin gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀ má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́ bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ́ a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ́ nígbà tí ó sí ẹnikẹ́ni nígbà tí ó sí àlùfáà a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe bàbá ń bẹ̀ ọ́ ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀ ohun tó ń kórira ẹ̀ṣẹ̀ ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀ bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù níbi kíbi tá a lè wà níbi iṣẹ́ ni tàbí ní abúlé wa tàbí pẹ̀lú àwọn ẹbí wa tàbí pẹ̀lú àwọn àlejò bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa ṣe wá ní ọmọ ọlọ́run tòótọ́ ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́ ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́ èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́ adúpẹ́pọ̀ ti gbọ́ àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn bàbá tí wọ́n sì wà ní àṣálẹ́ yìí wò wọ́n tàn ní orúkọ Jésù ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò wọ́n ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fí wọn jẹ́ àpàṣẹ fún yẹyẹ àìsàn níbi kíbi tẹ́lẹ̀ wà ẹ jáde ní orúkọ Jésù nítorí adúró ní abẹ́ àṣẹ ọlọ́run olódùmarè àti ní abẹ́ òjìji olódùmarè adúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wá padà ní àpàṣẹ fún gbogbo àìsàn pátápátá ẹ jáde ní orúkọ Jésù bàbá fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀ dé inú egungun dé inú ọ̀rá ní gbogbo ara àwọn ènìyàn rẹ lé ìsàn jáde ní orúkọ Jésù à ń bẹ̀ ọ́ ọmọ ìmọ́lẹ̀ ni wà àjẹ́ òrí wa gbéṣe oṣó òrí wa mọ̀ àwọn ẹlẹ́bọlógún ọmọ tí wọ́n ṣe à ń bẹ̀ wọ Ọlọ́run bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣó ò lè súnmọ́ tí àjẹ́ ò lè farakàn tí ẹlẹ́bọlógún tí ò lè fojú kàn bàbá sọwọ́ di ẹ̀rù lójú àwọn ológun à ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ nínú ilé ni tàbí ní ìgboro tàbí ní ibi iṣẹ́ bí wọ́n ti ẹ̀ ṣoògùn a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù adúpẹ́pọ̀ ti sọ wá di òmìnira àìsàn lọ

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: We Job, ori ogbon, ṣugbọn ni isisinyi, awọn ti mo gba ni aburo n fi mi ṣe sin, babe eni ti emi kegan lati to pẹlu awọn aja agbo eran mi, pẹlu agbara owo won kini o le gbe fun mi, awọn eni ti kikun ojo won ko si, nitori aini ati iyan won di eni itakete, won si girije ohun jije eju. Ti o wa ni isodakoro ati ofo lati lailai awon ni tin ja ewe iyo ni eba ibe gbogbo igi kige ni on jije won ale won jade kuro laarin eniyan won si kole won bi eni pe si ole lati gbe inu palapala okuta afonifoji ninu iho ile ati ti okuta ninu igbe ni won dun won ko ara won jopo labe egun neteli awon omo eni ti oye ko ye ani awon omo eniyan lasan a si le won kuro ninu ile nje ni isisin yi emi di eni orin fun won ani emi di eni asoro si fun won won korira mi won sa kuro jina si mi won ko si da si lati tuto si mi loju nitori ti olorun ti tu okun iye mi o si pon mi loju awon pelu si de ijanu ni waju mi awon eniyan lasan dide ni apo otun mi won ti mi ni ese kuro won si la ipo ona iparun sile de mi won da ipo ona mi ru won ran jamba mi lowo awon ti ko ni oluran lowo won de si mi bi yiya omi gburu ni ariwo nla ni won ko ara won kati si mi eru nla yi pada ba mi won le pa okan mi bi efufu alaafia mi si koja lo bi awosomo ati ni isisin yi okan mi si dajade si mi ojo ipanju mi di mi mu orugun mi ninu egungun mi e ti o bu mi je ko si si mi nipa agbara nla aso mi di pipada o si le mo mi ni ara yika bi orun aso ileke mi o ti mu mi lo sinu ere emi si dabi ekuru ati eru emi kepi o iwo ko si gbo ti emi emi dide duro iwo si fi oju lile wo mi iwo pada die ni ikasi mi owo agbara re ni iwo fi de ara re ni ona si mi iwo gbe mi soke si efufu iwo mu mi fo lo be ni iwo si so mi di asan patapata emi sha mo pe iwo mu mi lo sinu iku ati si ile apejo fun gbogbo alaye bi o ti wo ki o se enikan ki yo anowo re nigba isubu re tabi ki yo ke ninu iparun re emi ko asokun bi fun eni ti o wa ninu ise okan mi ko abaje fun talaka bi nigba ti mo foju sona fun alaafia ibi si de nigba ti emi duro de imole okunkun si de ikun mi nru ko si simi ojo iponju ti ba mi emi nsofo lorin kere lai si orun emi dide duro ni awujo mo si kibe emi ja si arakunrin ajako emi di egbe awon abo ogungun awo mi dudu ni ara mi egungun mi si jorun fun oru duro mi pelu si di ti ofo ati ohun ona orin mi si di ohun awon tin sokun
2: Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje an bebe bi ati wa loni wo pe gbogbo to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa eka awon iboju won yi kuro ni oruko Jesu eje ki a ri Jesu ki a si ri yin eje ki a le tele ona iye yi titi de opin e fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Christ Oluwa wa ninu Timothy keji ori keta lati ese ikini ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlè dáríjini abanijẹ aláìlè kó ara wọn ní ìjánu ohun rorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkópani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kofe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wepe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba se omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paul ti a tọpasẹ lati emi Olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun wipe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wipe yo je igba ewu lọpọ lọpọ o so wipe idi re ti yo fi je igba ewu ni wipe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraim oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se Ephodu ati Teraphim o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluku eniyan si n se eyi ti o to li oju ara re eyi ni a n pe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun o ki o le yo wipe eni ti a n soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wipe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé. Ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí, ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísíráẹlì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísíráẹlì tí a ti rà padà, ọmọ Ísíráẹlì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísíráẹlì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún wọn ní òfin, àwọn ọmọ Ísíráẹlì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Léfì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísíráẹlì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé, ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wọn wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí, ọ̀kan nínú ọmọ Ísíráẹlì, nínú ẹ̀yà ti Efraimu, tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísíráẹlì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà ní ilé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n, wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀, bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́, títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísíráẹlì, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run, wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin, wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn, a máa ń ka ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a gbé ìgbésí ayé òdodo, wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí, kí a sì lè sọ nípa wọn wípé títí di òní, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní, bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, titi di oni bi o ti le je wi pe ni idapo oju ile a ma nko ni oro olorun titi di oni bi o ti le je pe won ka ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihirere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro ko lenu won agbero ko lowo won iwoṣo aye ijeun aye iloko laya ti aye koko lowo won irede orunko ke a ma je boka akiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun alati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si lesi won a fi ore lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle kun orisa eyi ni an so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa bẹẹni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jakobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o se se ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wipe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo se wa lowo re wipe ami yi pada ami igbala ami wipe o ti ba jesu pade ami wipe o je ti olorun ami wipe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orilede wonyi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na nse titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisha okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko kerisimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma gba awe papa ni asiko lenti sugbon ogun iborisha egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata e je ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so ni yi ni pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ifekofe agbere panṣaga ati ifi okunrin ati obinrin bara eni je sugbon nigba ti ihinre jesu kristi wa si aarin ilu yi ni awon kookan ni won be si ronupo ada ni wọn bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú ọlọ́run wípé o se won laanu e pe won ti je elese ti o buru jai we pe bi olorun ba le dariji won awon o fi ara won so wo olorun patapata olorun si dariji won yi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti nko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbese aye igba na eyi ni paul apostle lo nko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa tijo ton wole ton won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu sugbon iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Kristi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe a n reti bibo Kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wi pe agbere wa laarin yin iha se wi pe awon eniyan won yi ko mo wi pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wi pe lati genesis ni a ti n kilo ni awon alore awon woli ni won ti n ke gbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti niwaju olorun o si je ese ti o ma n fa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wipe agbere tabi panshaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi o ka Isaiah tabi o ka Jeremiah tabi o wa sinu majemo titun lati Matthew de Marko de Luko de Johanu de se awon aposteli de Romu ati de Corinth ati titi de iwe ibihan ni olorun ti n ke wa nilo to n temo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma n fa gbigbona ibinu olorun wa sori eni sugbon bi o tile je pe a so fun won a waasu fun won a ko fidi won leti a si fun won ni oniwaasu ti o gaju laarin won ni akoko naa sibe sibe a royin re kale wi pe agbere wa laarin yin ati iru agbere ti a ko tile gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwenomo ati ase pe nje won bebe we pe ki a dariji won wese ikeji eyin si n fe soke eyin ko kuku kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailolorun iwa eni ti ko ni imole ehin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa bee e je ki a wo orin dafidi ori keje lati ese kokanla olorun ni onidajo ododo olorun si n binu si elese si eniyan buburu lojojumo o je mo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, bá lò ẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi. Ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kánaánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn ìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni apá wọn rẹ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísíráẹ̀lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tíì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 11. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun. Ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé orun ti Dáfídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si ba se ba o dabi eni wo pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki yo dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun wipe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wipe awon ese ti a ka wonyi won je ti majemo lai lai ki o ma ro wipe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti a ma n so wipe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni iro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisa bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun a wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo olorun alaye ohun eru ni lati subo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba tin je eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokuso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se oni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun se gara fara fun mi Danieli ori kerin ese kerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu han fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel nso fun oba nihin ni wepe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a ti le fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o nsa isansa kuro lodo Oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo we pe ibi ti o nwa ile ajeji ti o nwa we pe bi o nba nlo bi o tin se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo Olorun ni yo je ti re nje bi o ba nsa fun idajo Olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu Olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri niwaju Olorun ki o mo we pe agbere panshaga ma n fa ibinu Olorun ki o mo we pe eni ti o n pe ni abanideṣe ki e se ore o je ota ti o fa idajo Olorun ati egun Olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni ikokan ni abole ni tabi ni okunkun we pe oju Olorun ri o oju Olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju Olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni to n se tibi tabi torun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese ìyá mi ló dẹ́sẹ̀ àwọn ènìyàn wa ló dẹ́sẹ̀ ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀ bínú mi ti rí bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí bí òbí ti rí bẹ́ẹ̀ nínú mi rí Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò kí o sì kọ gba àìṣedéédé sílẹ̀ pátápátá kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ o Jakobo orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i nítorí náà ló ṣe wípé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga ta ni agbéraga ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara ẹ̀ ní olódodo agbéraga ni ẹni tí ó rin ọ̀nà ìṣìnà ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo kò sẹ́ṣẹ̀ kò sí àṣedédé tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun o won si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o n so wi pe e we owo yin mo eyin elese boya ole ni iwa tire enike eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o so wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je wo pe ki a kanu ati o so pe ki a gba awe ohun ti o so ni wo pe nihi yi ki a kanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wo pe ese ti a da o je ohun ti o buri iwaju oluwa oni ki a si sokun ki a sokun a ma ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fe fe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni bẹẹ ki o kanu ki iru eni bẹẹ ki o sọkun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanujẹ ki o di ekun sisun ati ki ayọ yin ki o di ikanu ẹra yin silẹ niwaju olowa oun o si gbe yin ga ohun ti o n sọ nipa igbega ko sọ nipa igbega ti owo igbega ti alumọni ti aye yii o n sọ nipa igbega sinu ore ọfẹ ati igbala ati idande ọlọrun wipe bi a ba je ẹwọ ẹsẹ wa ti a tun ba niwaju olowa ti a ko ẹsẹ wa silẹ ti a ri ara wa silẹ wipe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijọba ọlọrun yoo si jẹ ki alaafia ọlọrun ki o jẹ tiwa ki wa ni o yẹ ki o ṣe nisinsin yohun ti o yẹ ki a ṣe ni pe ki a dide duro ki a jẹ olooto ki a sọ fun ọlọrun ṣe ori ẹsẹ ni igbesi aye rẹ ṣe o je apẹyinda abi o ro wipe agbere ati panṣaga ti o je iwa rẹ o ro wipe ọlọrun wa fọju wipe ọlọrun o ri o o mọ igbesi aye rẹ ohun ti o ṣe n sọ fun ọ ni ọsan yi ni wipe ki o le ronu pada ki o le sọ fun ọlọrun wipe ẹsẹ wa ni ago rẹ ẹsẹ wa ni ọkan rẹ ẹsẹ wa ni igbesi aye rẹ o si fẹ jẹ ti ọlọrun fẹ kọ ẹsẹ silẹ o n fẹ ke pe ọlọrun o n fẹ sọkun kikoro o si n fẹ kanu fun awọn ẹsẹ ti o wa ni igbesi aye rẹ dede duro sọ fun ọlọrun ki o ko ẹsẹ silẹ patapata ki o sọ fun ọlọrun wipe o ni tẹsiwaju ni igbesi aye ẹsẹ ati igbesi aye ailofin aiwa bi

sọ fún Ọlọ́run wípé ó ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, yóò daríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà ìlófi tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kọjú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́,

ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè, èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa, kí ó máa ṣí Bíbélì wa, bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyèsí àwọn nǹkan tí a ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stólì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébòó, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbòó ọkùnrin ni wípé a ó bọ́ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbòó sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù Apọ́stólì, bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé

Àbí ẹni tí ń ṣe ọlọ́pàá bí abari ọlọ́pàá ní gbòòrò ohun tí a fi ń dá a mọ̀ bí a ò tiẹ̀ pàdé ẹ̀ rí bí a ò tiẹ̀ morúkọ ẹ̀ bí a ò tiẹ̀ mọ ilé ìwé tó lọ bí a ò tiẹ̀ mọ ìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá bí a bá ti rí ní gẹ́rẹ́ tí a ti rí pẹ̀lú aṣọ tí ó wọ̀ a ti fi aṣọ yìí a ti fi dá a mọ̀. Àwọn ẹlòmíràn bóyá wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn ilé iṣẹ́ tàbí wọ́n ń ṣẹ̀ṣọ́ ní àwọn àdúgbò bí a bá ti rí aṣọ tí wọ́n wọ̀ ni a máa ń mọ̀ wípé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́ṣọ́ tàbí ẹ̀ṣọ́. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé ilé ìta oúnjẹ ní ìta ni wọ́n ti ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ ní irú bẹ́ẹ̀ ìgbà mìíràn ni a máa ń rí wọn wípé ó máa ní irú aṣọ tí wọ́n ń wọ̀ tàbí àwọn dókítà ti òyìnbó bí a bá rí wọn pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ a ó ti mọ̀ wípé ẹni yìí jẹ́ dókítà tàbí ẹlòmíràn wípé ó jẹ́ nọ́ọ̀sì tàbí wípé ẹnìkan jẹ́ agbẹ̀bí. Èyí ni àpẹẹrẹ tí Paul apọ́sẹ̀lì tó ń ṣe fún wa wípé àwa pàápàá ó yẹ kí a mọ̀ wá bí a bá ń jẹ́rìí wípé a ti di ti Ọlọ́run bí a bá ń jẹ́rìí wípé a ti bá Jésù Kristì pàdé bí a bá ń jẹ́rìí wípé a ti di ẹni ìgbàlà. Ó ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa yìí àti ẹ̀rí tí a ń jẹ́ tí a ń sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí wọn kí ó lè mọ̀ wá nípa ohun tí a ti bọ́ kúrò àti èyí tí a tún gbé wọ̀. Èyí ò sọ nípa ti aṣọ èyí tí a ń hun tàbí èyí tí a rán tí a ń gbé wọ̀. Èyí ò sọ nípa àwọn àkọlé tí àwọn èèyàn máa ń kọ sórí àwọn kádà àwọn kéékèèké tí a máa ń lẹ̀ mọ́ àyà. Àwọn nǹkan tí a ń sọ nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn ìwà tuntun èyí tí ó jẹ́ wípé agbéwọ̀ kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà titun ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá Ọlọ́run lájà a ti dárí ẹ̀ṣẹ̀ wájú wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ titun wọ̀. Bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ Ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ Ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀ a wá gbé aṣọ mìíràn wọ̀. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tíì ní ìgbàlà ìwà àwọn tí a kò tíì wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin. Ṣé oyè ọ nísinsìnyí wípé bí a bá jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá Jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọ́n sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn wọ̀. Jẹ́ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí kẹẹ̀ẹ́dógún a ń wò láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ.

0: nígbà kan kò lè jíǹde. Báwo ni a ṣe mọ ìtumọ̀ èyí sí? Jẹ́ kí n fi hàn ọ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti kú nínú ẹ̀ṣẹ̀. Wo Efesu orí kejì ẹsẹ̀ ìkíní. Efesu orí kejì ẹsẹ̀ ìkíní. Ẹ̀yin lè ó sì ti sọ di ààyè. Kí a kọ́kọ́ wípé ẹ̀yin lè ó sì ti jí dìde. Nígbà tí ẹ̀yin ti kú nítorí ère kọjá àti ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin lè ó sì ti jí dìde, tàbí ẹ̀yin lè ó sì ti sọ di ààyè. Nígbà tí ẹ̀yin ti kú nítorí ère kọjá àti ẹ̀ṣẹ̀ yín láti ẹsẹ̀ ìkẹrin, ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ń ṣe ọlọ́rọ̀ lé àánú nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa, nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìre kọjá wa, nítorí ẹ̀ṣẹ̀ wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a fi gbà yín là, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run pẹ̀lú Kristi Jésù. Níhìn ni ó ti yé wa wípé nígbà tí Jésù Kristi kú, ó kú fún ẹ̀ṣẹ̀ wa. Àti wípé nígbà yìí gan pẹ̀lú ìgbàgbọ́, bí a ti faramọ́ afaramọ́ ikú rẹ̀, a rí wípé àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀. Ṣé o mọ̀ wípé ó kú nítorí wa? Gbà tí a bá sì gbà á gbọ́, àwa pàápàá a kú pẹ̀lú rẹ̀. A kú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó ní ó sì ti jí wa dìde. Nígbà tí ó jí wa dìde tán, ó wá mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Èyí sọ nípa ipò tí onígbàgbọ́ wà nísinsìnyí, ipò tí a wà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde kúrò nínú òkú. Yẹ kí a wo Rómù orí kẹfà. Rómù orí kẹfà, láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì. Ǹjẹ́ àwa ó ha ti wí? Kí àwa kí ó ha jókòó sínú ẹ̀ṣẹ̀, kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i. Kí a máa rí àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, ṣé nǹkan tí a ń kàn yí ọ? Àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa ó ha ṣe wà láàyè nínú rẹ̀ mọ́? Ó ń sọ fún wa wípé a ti kú sí ẹ̀ṣẹ̀. Nínú Rómù yìí kan náà, orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún, nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó sì so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjínde rẹ̀. Bí a bá ń sọ nípa àjínde, a ó kọ́kọ́ máa sọ nípa ti ikú. A ti kú pẹ̀lú Kristi, a sì wá jí wa dìde pẹ̀lú Jésù Kristi. Lákọ̀ọ́kọ́, a kàn wá mọ́ àgbélébó pẹ̀lú rẹ̀, a kú pẹ̀lú rẹ̀. Ní àkókò ìgbàlà wa, a jí wa dìde pẹ̀lú Kristi. Láti ìgbà náà, ìlú ìbílẹ̀ wa wà lé ọ̀run báyìí. Àwọn ohun tí a ń lépa yóò yàtọ̀ sí àwọn ohun tí a ń lépa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kí a tó mọ Kristi, yẹ kí a padà sí Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Láti ìgbà tí a ti jí wa dìde pẹ̀lú Kristi, ìlépa ọkàn wa, ohun tí a ń ṣàfẹ́rí, ohun tí a ń wá, ó yẹ kí ó jẹ́ ohun tí ó wà lókè. Bí a bá ń sọ nípa wípé a ń wá ohun tí ó wà lókè, ìkíní, Ọlọ́run ni ó gùn wà lórí ìtẹ́ lókè. Ó yẹ kí a máa wá Ọlọ́run nígbà gbogbo. Wo Jóòbù orí karùn-ún ẹsẹ kẹjọ. Sọ́dọ̀ Ọlọ́run lí èmi lè máa ṣe àwárí, lí ọwọ́ Ọlọ́run lèmi lè máa fi ọ̀ràn mi lé. Èyí ń sọ nípa wíwá Ọlọ́run, ṣíṣe àfẹ́rí Ọlọ́run, nítorí wípé a ti jí wa dìde pẹ̀lú Kristi. Ìkejì, a ń wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ìtumọ̀ wípé kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lé òkè. Nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n, ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ ẹ tètè máa wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ àwọn mìíràn wọn kì í farabalẹ̀ láti wá ìjọba ọlọ́run bí a bá ti dé inú ìjọ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ọlọ́run ni pé kí a wá ọlọ́run kí a wá ojú ọlọ́run kí a kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a kúrò nínú ẹ̀ṣẹ̀ kí àlàáfíà ọlọ́run ìyè ọlọ́run ìgbàlà ọlọ́run kí ó ba lè jẹ́ tiwa lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà èyí ò sọ wípé mo sì ti ní ìgbàlà o nítorí bẹ́ẹ̀ torí pé mo ti ní ìgbàlà ó kù kí n máa wá owó kí n máa wá bí èmi ó ṣe kọ́lé kí n máa wá àwọn nǹkan tí ayé yìí ó ní kí a máa wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ bí a bá ti ní ìgbàlà ó yẹ kí a ṣe àwárí ìsọdi mímọ́ kí a gbàdúrà títí ẹ̀jẹ̀ Jésù Kristì yóò fi sọ ọkàn wa di mímọ́ èyí ni pé a ń wá òdodo ọlọ́run ó ní ní ìgbà náà lẹ́yìn náà gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín kì í ṣe bẹ́ẹ̀ a ń wá ìlú wa lọ́run nínú Hebrew orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbáṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí nìní ti ọ̀run nítorí náà ojú wọn kò ti ọlọ́run pé kí a máa pe òun ní ọlọ́run wọn nítorí tí ó ń pèsè ìlú kan sílẹ̀ fún wọn èyí ni àwọn tí a ń ṣe àfẹ́rí àwọn ohun tí a ń wá kiri bí àbájẹ ti ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà gbogbo ni a máa wá ìfarahàn ọlọ́run nínú orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ohun kan lèmi ń tọrọ lọ́dọ̀ olúwa òun náà lè èmi ó máa wá kiri òun ni mo ń ṣàfẹ́rí kí èmi kí ó lè máa gbé inú ilé olúwa lé ọjọ́ ayé èmi gbogbo kí èmi kí ó lè máa wo ẹwà olúwa kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀ èyí ni ohun tí ọkàn ẹni tí ó gbàgbọ́ nítòótọ́ ohun tí ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí ó ń ṣe àfẹ́rí bí a bá jẹ́ ènìyàn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó mọ Kristì ìṣúra wa yóò wà lọ́run a kò ní to ìṣúra wa jọ sí ayé a kò ní máa ṣàfẹ́rí ohun tí ó wà nínú ayé yìí nínú Matthew orí kẹfà láti ẹsẹ̀ ìkọkàndínlógún ẹ má ṣètò ìṣúra jọ fún ara yín lé ayé níbi tí kòkòrò àti ìpààrà ibà jẹ́ àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì ń jalè ṣùgbọ́n ètò ìṣúra jọ fún ara yín lé ọ̀run níbi tí kòkòrò àti ìpààrà kò lè bà á jẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọn kí ó sì jalè nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé wọ́n ti di ẹni ìgbàlà a kì í rí wọn ní ẹ̀kọ́ bíbélì wọn a sọ wípé nígbà yìí gan lákòókò ẹ̀kọ́ bíbélì ni àwọn oníbàárà wọn ló máa ń wá ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ó ń to ìṣúra jọ sí ọ̀run àbí ó ń to ìṣúra jọ sí ayé àwọn ẹlòmíràn ní ọjọ́ ìsinmi wọn kì í fi àkókò sílẹ̀ fún ìsìn olúwa wọn kì í fi àkókò sílẹ̀ láti ṣe ìjìrì ọkàn wọn a máa sọ wípé bí àwọn kò bá sí ṣọ́ọ̀bù wọn ní ọjọ́ ìsinmi àwọn ò ní rí owó pa wọlé púpọ̀ tó bẹ́ẹ̀ ìrù ẹni bẹ́ẹ̀ ṣé ó ń ṣe àfẹ́rí èyí tó wà lókè àbí ó ń ṣe àfẹ́rí nǹkan tí ó wà nínú ayé ó yẹ kí àwa tí a jẹ́ onígbàgbọ́ àwa tí a gbẹ́kẹ̀lé ọlọ́run àwa tí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ní máa múni là láì fi làálàá pẹ̀lú rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ni ààbò wa Olorun ni ipese wa, Olorun ni ni wa. Nitori be ki a fi akoko sile lati ma wo ju Olorun, ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun tin be loke. Ye ki a pada si orin Dafidi ori ketaleladorin, orin Dafidi ori ketaleladorin ese ike dogbon. Tani mo ni le orun bi ko se iwo, ko si si ohun ti mo fe le aye pelu re. Nihi ni onisamu ni o ti nje ki o ye wa wi pe orun ni okan wa, ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo Olorun. Nigba kan ni onisamu yi eni ti o korin Dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye. O ri wi pe o ku die ki o pada sinu aye. Bi o ba nro ero nipa ohun ti aye, o daju wi pe bi o ko ba ronu pada, ifaseyin le de ba o. Wo lati ese ikeji orin Dafidi kan na, ese ori ketaleladorin lati ese ikeji, sugbon bi o se ti emi ni, ese mi fere yi etan, irin mi si fere yi otan. Nitori ti emi se ilara si awon ase fefe, nigba ti mo ri alaafia awon eniyan buburu. Nihi ni eni yin so fun a wi pe bi o se ti ohun ni, nigba ti ohun se ilara, nigba ti ohun be si ni fe ohun fe kegbe pelu awon alailolorun, ohun wo nkan ti awon eniyan buburu ninu aye, ohun wo nkan ti won ni. Ese ohun fere yo, ohun ese ohun fere ye, ohun fere di apada seyin. Ese ikerin, nitori ti ko si irora ninu iku won, agbara won si po, won ko ni ipin ninu iyonu eniyan. Beeni a ko si wahala pelu won, pelu elomiran. Nitori na ni igberaga se ka won Lorun bi ewon oso, iwa ipa si bo won mole bi aso, oju won yo jade fun isanra, won si ju, won si ni ju bi okan won tin fe lo. Wo eni yi o n wo awon ti won wa ninu aye, o n wo igbega ti aye, o n wo owo ati dukia ti won ni ninu aye, o n wo awon fadaka won ati ohun isoso won. O ni nigba ti won be si ni wo awon nkan won yi, o n wo bi won se sanra to, o n wo bi won se ni nkan ti aye to, o n wo awon eniyan buburu. O ni won ko dabi eni pe won ni wahala, be ni pe won ni aisan, be ni pe won ni irora. O si ro wi pe ohun to n sin Olorun wi pe ohun o ni nkan ti aye gege bi awon ti o wa ninu aye. O ni ese ohun fere ye, nigba ti o n ro awon nkan won yi. Bakan na ni bi iwo paapa bi o ba n ro wi pe ati gba ti mo ti se atunse, o dabi eni wi pe mi o ni nkan to awon ti o je wi pe won se wa ninu panṣaga sibe sibe. Bi o ba n ro nkan won yi, o se se ipada seyin le de. O se se ki o ma ro wi pe gba ti mo ti fi ise ile oti, ise ile siga ti mo ti fi sile, o dabi eni, o dabi eni wi pe awon ti won tun se ise oti, awon ti won se ise ninu ile ti won ti se siga, won tun ni nkan lowo ju mi lo. Tabi ki o ma ro wi pe gba ti o ti so pe o bo Olorun duro, o fi aye sile lati sise fun Olorun, wi pe awon ti o lo Olorun, awon ti o ni gbala, won ni nkan ju lo. Bi o ba n ro be, ipada seyin le de. Wese ikerindinlogun, nigba ti mo ro lati mo eyi, o soro le oju mi. Nigba ti mo ro lati mo eyi, o soro le oju mi, titi mo fi lo sinu ibi mimo Olorun. Nigba na ni mo mo igbehin won, arakunrin arabirin igbehin loju. O ni nigba ti o n ro ti ipin awon eniyan buburu ninu aye, wi pe won ni ipo pelu awon oselu, won ni ipo la ninu aye, won ni owo, won ni ise, won ni ohun anomoni aye, won ni gbogbo nkan ti oju won fe. O ni nigba ti o n ro nkan won yo soro fun ko yi ohun rara, wi pe awon alaigbagbo won ni ju ohun ti o n je onigbagbo. O ni titi mo wa fi lo si ibi mimo Olorun, iyen ile Olorun, nigba na ni mo mo igbehin won. Ni toto iwo gbe won ka ibi yiyo, iwo si ti won subu sinu iparun, bawo li ati mu won lo sinu idahoro yi. Bi eni pe ni iseju kan, iberu le a fi run won patapata leyin yi ni o wa so ni ese ke dogbon we pe nisinsin ti mo ti keko nisinsin ti mo ti kogbon nisinsin ti mo ti ri ohun airi nisinsin ti oye ti ye mi nigba ti mo de ile olorun oni nisinsin ta ni mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye yi pelu re bi ko se iwo ni kan soso nitori be o ye ki a ma safere ohun ti n be loke ki a me se je ki okan wa ki o ma safere ohun ti a n ri ninu Corinth ekeji ori kerin ese ekeji dilogun Corinth ekeji ori kerin ese ekeji dilogun ni won bi a ko ti wo awon ohun ti a n ri bi ko se ohun ti a ko ri ni won bi a ko ti wo ohun ti a n ri bi ko se ohun ti a ko ri awon elomiran bi won ba lo sile alaigbagbo won ma wo ero amomitutu ti awon wonyi ni won ma ro won ma wo ero afi ategun ti awon wonyi ni won ma gbogbo nkan ti won ni e ti won te sile e ti won te sori tabili won ma kero ninu okan won ma se ilara wi pe emi ti mo nsin olorun mi o ni eleyi mi o ni eleyi o ni awa ti a ni olorun igba ti wa nbo nitori awa ko wo ohun ti a n ri bi ko se ohun ti a ko ri ki lo se nitori ohun ti a n ri ni ti igba esinsin yi won ko ni pe koja lo sugbon ohun ti a ko ri ni ti aye raye ye ki a lo si apa keji ninu eko wa ki a pada si Kolose ori keta nisinsin yi a n wo fifaramo Kristi ati abo re fifaramo Kristi ati abo re Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun ede ti a lo nihin a lo ede ti o le ye wa sugbon n so nipa ohun ti emi ki a koko wo nipa ti ara iku ma mu iyipada popo wa bi eniyan ba ku a ma so wipe ati si nipo pada e je wipe ipo ti o ni ninu ninu ajo eniyan tele tele ko ni imo iduro ti o ni tabi ase ti o ni ninu awon eniyan laarin awon eniyan tele tele eni ti a si nipo pada eni ti o ku ko ni iru nkan be mo o ye ki o ye wa wipe bakan na ni nipa ti emi gba ti a wa ninu aye a wa nibi ti o je wipe ina n jo ni a wa nibi ti o je wipe arun ajakale arun o n tan kaakiri a wa nibi ti o je wipe ase awon emi okunkun won lagbara lori wa sugbon nigba ti a ku ase wa nipo pada nigba ti a ku pelu Kristi a ti mu wa kuro nibi ti ina ti n jo tele tele a ti mu wa kuro nibi asale ti a wa tele tele a ti mu wa kuro nibi isodahoro ti a wa tele tele a si ti mu wa kuro ninu alabe agbara okunkun ase awon eni bi a ti mu wa kuro nibe nitori pe iku ti si wa nipo pada ati ku pelu Kristi nitori be a ko si ni aye ti a wa tele tele mo ki se be nikan iku ma n yi wa pada sinu awujo miran ka wo nipa ti ara bi eniyan ba fi aye sile tabi eniyan ku a ma n so wipe o ti darapo mo egbe miran bi o ba je omo olorun o darapo pelu awon angeli lorun o darapo pelu awon eniyan mimo loke nitori be awa ti a ti ku pelu Jesu Kristi a ti kuro ni awujo awon elese ti a wa tele tele a ti kuro ni awujo awon eni ibi ti a wa tele tele a ti si wa nipo pada si ijoba ati ile oba miran nipa ti iku a ti da wa ni ide kuro ninu agbara eniyan kuro ninu ilana eniyan tabi ipinnu eniyan ti satani lori wa a ti mu awa sabe ipinnu ati ilana olorun lori wa kíkú pẹ̀lú Kristi òun ló mú wa darapọ̀ mọ́ Kristi lójú ọlọ́run àti wípé a ti kú sí ẹ̀ṣẹ̀ a sì wà láàyè sí òdodo nípa agbára Kristi ẹni tí a ti jí dìde ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹta yìí ó ní nítorí ẹ̀yin ti kú kìí ṣe wípé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú pẹ̀lú Kristi bí a bá ti gba ọkàn wa là ẹ̀yin ti kú pẹ̀lú Kristi jẹ́ kí n ṣe àpèjúwe kan fún ọ bí ènìyàn bá jẹ́ ọ̀mọ̀ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti o ba je wipe ko si ni bo ti le wa lori akete aisan ohun kon ti ba sele si bo ku toro kobo lowo e oni lati lo ra igo emu tabi oti sugbon lese kese ti eni yi ba ti ku o ba gbe oti si waju re ko tun je nkan kan loju re mo nitori pe o ti ku ko mo ki lo wa ninu oti yi mo ko mo ki lo wa ninu igo yi mo ko le dide ko so wi pe ni toto ni mo ti ku sugbon gba ti won gbe oti yi wa mo tun dide kin le mo die eni ti o ti ku ko tun ni ide wo bayi mo be na ni bi a ba ti ku pelu Kristi oti siga awon obirin tabi okunrin tabi isoso aye wura ati aye anko sori anko sorun awon nkan won yi o tun jo wa lojumo nitori pe a ti ku pelu Kristi ai pe eyan tun lo mugbo o tun lo mu siga tabi on kegbe kegbe awon nkan won yi ko ni jo ni gbagbo lojumo nitori pe o ti ku ati si ni po pada lati kuro ninu awojo awon elese sinu awojo awon omo Olorun oni a se ti fi yeyin pamo pelu Kristi ninu Olorun e je wipe abo daju lori wa abo Olorun daju lori wa nitori wipe a ti fi iye wa pamo ninu Kristi je ki a tun pada si orin Dafidi orin Dafidi so ni popo nipa ipamo ati abo ti a ni ninu Olorun orin Dafidi ori kokan dina adorun ori kokan le la adorun o ni bi kokan ga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun Olorun pe iwo le abo mi ati odi mi Olorun mi eni ti emi gbekele oni bi aba mo Olorun ti a si joko labe ojiji olodumare a o le wi fun Olorun pe iwo le abo mi ati pe iwo ni odi mi ni aye igbani a ma nko odi yi iluka ki o le je we pe bi awon ota ba fe wole loru won ko won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tapa si awon ota leyin odi o wa so fun a wi pe be na ni ani abo a si ni Olorun gege bi odi wa nitori be ota ole ko le run le wole lati le se wa nibi ye ki a wo orin Dafidi yi kan na ori ketadilogun ese ikejo orin Dafidi ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin Dafidi ori kokan le logbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wi pe ani ipamo lodo Olorun je ki n se apejuwe yi fun o ni Jeremiah ori kerin dilogoji ese ikerin dilogbon Jeremiah ori kerin dilogoji ese kerin dilogbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeriah omo Asreli ati Selemiah omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni we pe ki Olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo we pe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo we pe ohun paapa loni ohun pa awon ti o wa ninu Kristi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yeyin pamo ninu pelu Kristi ninu Olorun apa keta ni ipadabo Kristi ati isipo ati isipo pada wa Kolose ori keta ese ikerin nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipadabo Jesu Kristi je ohun ti ese popo ninu Bibeli so ti o ye ni daradara Kristi pelu funra re so nipa ipadabo re pelu idaniloju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipadabo yi kan na gege bi otito ti o kale le orun awon aposteli papa won fi idi re lele won si so gbomo gbomo leti awon eniyan nipa ipadabo Jesu Christi won so pelu idani loju ti o da shaka awon wonyi mo wi pe olorun olorun ko le seke won so wi pe Jesu Christi oluwa wa yo farahan o n pada bo lekeji o si so oni nigbati Christi eni ti se ye wa yo farahan ije wi pe bi o tile ti para pamo le orun bi o tile ti lo si orun o n pada bo ati nigba na yo farahan awon ayan fe Jesu Christi n pada bo lekeji Timothy kini ori kefa ese ikerinla ki iwo ki o pa ofimo li ailaba won li ailegan titi di ifarahan oluwa wa Jesu Christi titi di ifarahan oluwa wa Jesu Christi Titu ori keji ese iketala ki ama wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogun olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Christi gbogbo awon ese yi nje ki o da wa loju wi pe Jesu Christi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun olorun o n pada bo lekeji Eberu ori kesan ese ikeji din logbon Beni Christi pelu lehin ti o ti fi rubo lekan sosu lati ru ese opolopo yo farahan ni igba keji lai si ese fun awon tin wo ona re fun igbala o so wi pe lekan sosu Jesu Christi ti apa o ti fi ara re rubo fun ese opolopo ni igba keji nigba ti yo farahan ki se wi pe yo tun wa se irubo fun ese sugbon yo farahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu Johanu kini ori keji ese ikeji din logbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigbati ohun o ba farahan ki ale ni igboya ni waju re ki oju mati ti wa ni waju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa Jesu Christi ni igba ipadabo Jesu Christi iru eni be ko ni le ba Jesu lo ko ni le ba Jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini e wo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun le awa ise nisisiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati ji odide pelu Christi se o ti ni Jesu Christi gege bi oluwa ati olugbala re se o ti di oko si ese o si wa laaye si olorun se o ti faramo Christi o si ni aabo ninu Christi o ni iye anipekun ninu Jesu Christi iye anipekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi ohunkohun ki o fowo kan se o ni ireti ninu olorun we pe nigbati Jesu Christi yo farahan nigbati yo de lekeji we pe a o se onipo pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba olorun soro bi o ba ti ni daniloju we pe agba okan re la o ye ki o so fun olorun we pe o fe ni igbala to to bi o ba ti ni igbala se ati we omo ati so okan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o nwe ara re mo ni igba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba olorun soro ki a gbadura titi opin daniloju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igbakogba ni Jesu Kristi yo de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigbati o ba de adupe pe o ran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jinle jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje anbe o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa
1: amen
0: e ma se je ki a fi onko pa mo fun yin
1: amen
0: abe yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa
1: amen
0: on ti o ba eleda reja yo kuro ni okan wa
1: amen
0: ni igbeyin ki a le fi ijoba orun se ereje
1: amen
0: ni oruko Jesu Kristi Oluwa wa loni a nfe ye ewe mimo wo lori igboran pepe bi aban so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si man je ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma nso titi ki o to gba fun wa o ma nje ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si eko ti a ti fi ko ni
1: kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ lọwọ wa ṣùgbọn ọpọlọpọ nǹkan ni ọlọrun ti kọ wa nínú ọrọ rẹ tí ó sì ń béèrè ohun kan lọwọ wa èyí ni ìgbọràn bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà tí kò sí ìyá bàbá tí kò sí àwọn ìbátan tí kò sí àwọn ọ̀rẹ́ ìgbọràn a rọrùn púpọ̀ bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn kìí ṣe òun nìkan ni ó ń dá àdáṣe ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tán sọ nìwọ náà fẹ́ ṣe ìgbọràn sí bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ̀ràn ní ìgbà gbogbo wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀ bí ẹ bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọ̀ràn ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ̀ràn sí ohun gbogbo tí ó ń gbọ́ nínú ilé ọlọ́run bákan náà ni bí ó bá ṣe wípé kò sí ìyá kò sí bàbá kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn ìgbọràn a rọrùn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú ṣùgbọ́n àánú ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá ọlọ́run lò mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá ọlọ́run lò mo sì fẹ́ wo kíni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀ ní ìṣe àwọn àpọ́stélì orí ìkọkànléní ogún láti ẹsẹ̀ ìkẹwàá ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan a ò bí sí inú ìgbàgbọ́ ó jẹ́ aṣòdì ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí rẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀ ó sì yangàn ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run ìwà aṣòdì ìwà àìgbọ́ràn ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta nítorí wípé ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀ ẹni yìí ni a ń pè ní Saulu ará Tarsu ẹni tí a mọ̀ sí Paulu apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà bí ọlọ́run ti bá pàdé bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò fi ohunkóhun pamọ́ ó gbàdúrà ó wọ ojú olúwa ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́ kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ ọlọ́run kan sí tí a ń pè ní Ananias ó gbàdúrà fún ojú rẹ̀ tí ó ṣókùn tí ó fọ́ ọlọ́run làá a sì ní kí ó dìde kò pẹ́ púpọ̀ abaptisi re ari ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wipe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wipe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba ti won so pe o je ma danwo o je ma gboran si olorun lenu won si n fe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wi pe Paul yi kan na o ni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wi pe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo be olorun ni oni wi pe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon aposteli ori ikokanleni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paul o si de ara re le owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalem yo de okunrin ti o ni amure yi wo si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem Paul n tesiwaju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipenija ti a pe wipe o ye ki o lo si Jerusalem bi o ti le je wipe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinnu ninu re wipe ko si ohun ti o ye ipinnu ohun wipe ohun ni lati gboran si olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan olorun ki se keferi sugbon woli eni ti ohun paapa mo nipa eni ti a n pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni o lo ma se o o ni wahala wa niwaju isoro a po fun nitori wi pe bi o ba gboran si olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won a se lodi si pupo pupo ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin arábìnrin àwọn ọ̀rẹ́ àwọn tí ó mọ Paul ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Paul má ṣe lọ gbọ́ ìdáhùn Paul ní ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́ ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn ẹni tó jẹ́ pé ọpọlọpọ wa ni a sọre tẹle ọmọlúwàbí sì ni iwọ tó ti dàgbà lágbà iwọ tí o jẹ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ wípé o ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ ìṣẹgun ọsẹ tó kọjá a ò rí ẹ wọn ni o tún lọ síbì kan tó ń pè ní ẹkọ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ àti àwọn ìbátà àti àwọn àna wọn sì jókòó wọn ni kò jókòó sáárín wọn ni òkúlẹ síbẹ mo lo tún lọ ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọn fẹ kọ ilé ìsìn tó wọ lábúlé yín àbí wọn fi pitan fún ẹni òun ló fi òkúta sọlẹ síbẹ bàbá ò sì kẹrẹ nínú iṣẹ ìsìn ago church òun ló rà á àwọn àga ìwàásù olóye tí ìyá ẹ dánbẹ gbà tí wọn ń ṣe ìkórè ní ọdún tó kọjá àbí wọn kì í sọ fún ẹnìkan tó ń lọ nílé ni gbogbo wọn ni wọn mọ pé onígbàgbọ ni wa ń tiwa ó tún ṣẹṣẹ rí kan ní àṣálẹ ọjọ tó yẹ kó má sinmi wọn tún sọ pé ó ń lọ sí ẹkọ bíbélì má gba wèrè mẹsìn o ṣe jẹjẹ o àwọn tí wọn bá ka bíbélì púpọ wọn máa ń yá wèrè ní ṣọra ẹ bó ṣe rí àwọn èèyàn tó ń gbé bíbélì yẹn ò mọ àjẹsára tó ń jẹ nínú ilé wọn àwọn oníwàásù ó dùn lẹnu wọn wọn máa sọ fún ẹ wípé ká ní ìyàwó kan o ká ṣe o gbogbo wọn lámọ ìyẹn ló jókòó tì wọn fẹ pa ẹ lọkàn dà ìgbà tí gbogbo wọn bá sọrọ tán pátápátá ìyá ẹ á wá bẹrẹ a máa sunkún o tẹmi láàrin ìjọ láàrin ẹgbẹ o dójútì mí o ń gbé bíbélì o tún wá bà á jẹ pátápátá o tún ya ojú ilé ẹlòmíì káàkiri o tún wàásù padà ìyá jẹ mí bó o bá yí padà bí n bá kú má débẹ o ṣùgbọ́n gbogbo wa tún kẹnu tiẹ àwọn míì amú ní ti líle ẹlòmíì tó gbọ́n inú wa tún pé ẹ sí kọ̀rọ̀ a ní ó yé mi èmi náà gbà tí mo wà ní kékeré bó ṣe ń gbé mi lọ́kàn nìyẹn ṣùgbọ́n ṣe jẹ́jẹ́ ayé gba jẹ́jẹ́ ńsìn gbà tó bá kúrò nínú ilé ìsìn gbà tó bá kúrò ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹ bókù bá kú fún ẹ ta ló máa bá ẹ débẹ̀ bó bá jẹ́ kí àwọn àgbà kí wọ́n fojú sí ẹ lára bíbélì tó ń gbé yẹn a bọ́ lọ́wọ́ ẹ o ṣọ́ra ẹ o ní àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún bọ́ọ̀lù wípé má lọ o má gbọ́ràn sí ọlọ́run lẹ́nu o wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni bọ́ọ̀lù dáhùn wípé ewo lè ẹ̀yìn ṣe yìí tí ẹ̀yìn ń sọkún tí ẹ sì mú àárẹ̀ bá ọkàn mi àwọn ọ̀rẹ́ ẹ ìgbà tó bá fẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wọ́n fẹ́ mú àárẹ̀ bá ọkàn rẹ wọ́n máa sọkún wọ́n máa dáyàfọ̀ ọ́ nítorí èmi ti múra tán a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹni tó múra tán mo sì wòye wípé ìpinnu ọkàn tirẹ ni wípé ìwọ náà ti múra tán wípé ìhìn rere tí a fi tọ́ lẹ́nu wò yìí wípé òní kúrò ńbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè koro tí máa tún ayé ènìyàn ṣe tí ọlọ́run ṣe ọ lójú tí ó jẹ́ kí o rí tí ó jẹ́ kí o ní etí ọmọ tí ó ń gbọ́ràn mo gbàgbọ́ wípé òní kúrò nínú ẹ̀kọ́ náà ó ṣeéṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ ṣe inú níbí ni kí wọ́n fẹ́ jà nítorí wípé o fẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kì í ṣe fún dídè nìkan ṣoṣo kì í ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní jerusalemu nítorí orúkọ jésù olúwa a ò tí ì pè ọ láti kú wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ jésù kristi kan náà ra padà bí a ti ra wa padà àwa tí ó ní ìgbàlà eni ti o mo oro olorun bi awa na se ngbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o so wi pe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyan ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wi pe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wi pe bo ba gbo ari si o taya e tin ja ti won ape pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se se ki won na ko lo ba pe ko buru ejo orisa na a jo ma sin tabi o se ko ti je pe o tin fe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gboro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pe pe o so oko e ibi to nlo yen warrior boy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so o bo ba si ti de lo nfun ja mo nu we pe mbo lo tin bo eko bibeli ibi o ni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o tin so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ki a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tẹlẹtẹlẹ ni Paul n sọ fun wa wipe oun paapaa oun o fa sẹyin tẹlẹtẹlẹ ninu ise isin ṣugbọn o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ẹsẹ lọwọ eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ounta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini oun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ike edogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro Olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema.

Paul wọn sọ wípé nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. Kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara, ó máa ń fani. Àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́ tọ́nà ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí, àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ǹsìn. Iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tí ẹ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ ẹ̀mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́. Ní Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì orí 5 láti ẹsẹ 28 ni mo ti ń kà á. Ìṣẹ́ àwọn Apọ́stẹ́lì orí 5 ẹsẹ 28 wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ, wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yí gidigidi, kì í ṣe díẹ̀, a sì sọ fún yín o, a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù, àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é. Ìwọ ẹni tá a bí dáadáa, ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ, ta kó wọn jọ tí wọ́n á pọ̀n lé, bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi wàárẹ́ ni pé, bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi wàárẹ́ ni pé, bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn wàá yà sí yàrá tẹlòmíì. Ìwọ tá a bí dáadáa, àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì, àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́. Ìwọ tí wọ́n sì wojú ẹ, tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni, àwọn ọmọlúàbí gbogbo, àwọn ọmọlúàbí tán ń sùn sílé ọtí, àwọn ọmọlúàbí tán jẹ́ ajígbèsè, àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ́, àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn, ni wọ́n ń jẹ, ni wọ́n ń mu, wọ́n sì máa sọ fún wa pé àwọn òbí ẹ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀, ó ní wọ́n ṣe ń fún ẹ. Wọ́n ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́, ìkan tún bọ̀ lọ́nà. Bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì, ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o. Ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ.

0: nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bọ́ba ti délé ẹ kò ṣe lálejò dáadáa nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ̀. Wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kólé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni. Àìsinmi, àìbalẹ̀ àyà, àìrójú àìráàyè ni wọ́n ń kólé Ọlọ́run. Ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wo lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o. Ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀? Ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ wá mú wá sórí wa. Ṣé ǹsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́, àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀? Wọ ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn, wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó mà dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi, èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn? Wo Exodu orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodu orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́, nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbòbò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodu orí 23 ni a ti ń kà láti ẹsẹ̀ 20. Exodu orí 23 láti ẹsẹ̀ 20. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti ń sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. A wá ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísírẹ́lì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo si bi ti an lo nigba ti jesus christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere asin kilo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gboro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba nlo si ile ti a ti pese sile ile orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara toni tele tele ati emi olorun toni tele tele o lo bo o ti e tun se ti e debi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba yin rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje jesu lagbara mi bibeli ni oro olorun ti toni sona o lagbara mi emi olorun ni bo ti so yen beni esu lo n gba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe samsoni jidide awon filistini won dode re won de samsoni ba ji o lo won a se bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi olorun ba lo o to be won yi e mole won ri e mole loju orun wa pade e bo pe jesu wa ni se bo ti komi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe emi mimo so kale adabarun a lo ti o a lo n ki gbenu doti se bo ti wonu okunkun lo bo so pe baba saanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won yoju e mejeji na wa so fun pe o ya won kora won jo ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọn ni ó yá ọ máa ṣeré fún wa. Ìgbà tán bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sílé ẹ̀sìn ìgbà tó ń san ẹkọ àsun ìdábọ jésù fẹjẹrẹ wẹ mí jésù ṣàánú fún ipánú ẹ mọ nbẹ wọn kọrin fún wa. Ìgbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mutí yó tán wá sọ pé Michael lórúkọ ẹ o yá ń bi wákà Psalm 23 fún wa. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní òtí ìṣaláìní ń di ọtí òtí ìṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́. Ó ní àwọn ọmọ Israẹli ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ wá wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì ń bò ní wọn ti fẹ́ lọ kọrin sí òní. Orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere ń bò ló ti fẹ́ lọ kọ́ ní Samsoni ló bá ń ṣeré fún wọn. Ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ ba orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí ìrere wọn ti jù mí sílẹ̀ ọlọ́run bó bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí tí agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀ ó ní ẹjọ́ ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé mo tún fẹ́ dábìrà fún ọlọ́run mo tún fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run mi ò kàn fẹ́ kú ní ikú aláìríṣe bó ṣe ń gbàdúrà yẹn tó ń ronú pòwàdà tó ń sọ fún ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí ó parí bí mo tiẹ̀ kú níbí ó sàn kì í kú sínú ìgbàgbọ́ ó jẹ́ mọ̀ ìdáríjì láti ọ̀run wá aṣọ mọ̀ pé ọlọ́run aláàánú ni pé bó bá ké pe ọlọ́run ó ní láti gbọ́ bó ti ń ké pe ọlọ́run àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà sáwọn òkú kó mọ̀ tún gbàdúrà mọ̀rẹ́ tó ń gbàdúrà àwọn ọmọ kí ló ń ṣe wọn sì mọ̀ wọn ọmọ túmọ̀ ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára ọlọ́run ló sọ̀kalẹ̀ mo gba ọlọ́run jẹ́lẹ̀rìí wípé bó bá sọ fún ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn ó dì ìṣúra fún ọlọ́run yóò ṣàánú fún ọ. Áńgẹ́lì ni ẹ̀mí ọlọ́run ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run rere kò ní fi ọ sílẹ̀ o yóò di ọwọ́ rẹ mú yóò máa ṣamọ̀nà rẹ bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣìṣọ́ àmàpànù ẹ̀ mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi ni máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọsánmọ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní à ń fẹ́ gbọ́ràn ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí Saulu ní májẹ̀mú láéláé àràn oníṣẹ́ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá májẹ̀ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn ọlọ́run bá wa lọ sọ fún Samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan Saulu lọ́ba ó ti pẹ̀yìndà sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu kí ni ẹ̀rí ọlọ́run nípa tiẹ̀ ṣé o fẹ́ di ti Samsoni ni àbò tó o fẹ́ di bi Saulu o rántí wípé Saulu ní àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí Jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọláńlá rẹ̀ ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolorun mu kuro ninu okan re
1: amen
0: bolorun si tin pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo la nfe gboran eh bo ba fe gboran wa so fo olorun e di akunle ki a so fun olorun pe emi aigboran patapata ki olorun ki o yo kuro olorun nbere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun tin toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun o nigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

போனோம்.

0: hii abari eni ti o ni ibeere ninu ohun ti olukoko wa ninu oro olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣe ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù orí 18 láti ẹsẹ̀ 1, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò sún sí nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá

ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, tí ó sì ju dúkìá tàbí ohun ìní ayé yìí lọ, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ó ṣeéṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún, ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú, ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa. Tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà Ọlọ́run, ìdáríjì Ọlọ́run tí a ní, tí wọ́n lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn ni wá, ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, kí a máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Bí a bá lọ síwájú Olúwa láti gbàdúrà, à ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí, gẹ́gẹ́ bí oúnjẹ, gẹ́gẹ́ bí aṣọ, gẹ́gẹ́ bí ilé, gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ, tàbí àwọn nǹkan mìíràn. Kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú. Ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́, ayọ̀ wípé a jẹ́ ti Olúwa, kí ó ba lè yé wa dáradára, kí ó ba lè dàbí ẹ, kí ó máa ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ. Ó ń sọ, ó ní mo tún wí fún yín, ó sọ fún wa lẹ́ẹ̀kíní, ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀. Ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì, wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn, kí ó má dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò, wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa. Síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí, fún mi ní tibí, fún mi ní tọ̀hún. Ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa. Ó ní Olúwa ń bẹ nítòsí. Ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí. Ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun. Àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá, àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa, àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa, àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run, bí a ti ní Jésù Kristì tó ń gbàdúrà fún wa, bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa, bí a ti ní ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa, àti bí a ti ní àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa, nígbà tí a ti gba Jésù Kristì gbọ́, ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun. Bí ó jẹ́ ilé, Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn, ó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ, ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn, tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà. Bí ó jẹ́ ti àtiráṣọwọ̀, mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn. Bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe. Bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí, kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe.

0: àti pé ó ti ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí a ti wà lónìí, òun ló pa á mọ́ dé ibi tí a wà. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nínú ohun gbogbo, nínú ẹbí, nínú ilé, nínú àgọ́ ara wa, ní ibi iṣẹ́ wa, fún àwọn ọmọ, fún àtijẹ, fún àtimu, fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa, ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Wípé bí a bá ń gbàdúrà, bí a bá sì ń bẹ Ọlọ́run, wípé kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn, ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo. Nínú ìdúpẹ́ yìí ni ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kí ni a ń pè ní wípé èèyàn ń kùn? Kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún Ọlọ́run wípé orí bí mo ti rí, ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà, kí ló dé? Wo nǹkan tó fún lágbájá, wo nǹkan tó fún támẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà, mo jẹ́ tìrẹ, mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà, kí ni mo ṣe? Kíkùn nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí, kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísíráẹlì tí a ń sọ nípa rẹ̀, bí kì í bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Íjíbítì, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ilé eru, nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíbítì. Kò sí ìdúpẹ́, wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin, irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Íjíbítì, wọ́n gbàgbé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní Íjíbítì, àbá ti kú dànù bí ẹranko, àbá ti kú bí ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ẹni tó ń béèrè ẹ̀, ọba ti fi wálẹ̀, àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn. Ni Ọlọ́run sọ fún Mósè wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó títí wọn, àbá jẹ́ kí àwọn ará Íjíbítì kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mósè, nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Ábráhámù na ọ̀pá rẹ̀, omi òkun, ó ya sí méjì. Àwọn wọ̀nyí láì dúró wípé Ọlọ́run kò ṣe. A wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ẹni tí kì í jáni tílẹ̀, wọ́n kọjá. Ni Ọlọ́run sọ fún Mósè wípé na ọ̀pá rẹ̀, omi tún padà, ó bo gbogbo àwọn ọmọ Íjíbítì mọ́lẹ̀, àwọn alágbára, àwọn akíkanjú, àwọn òmìràn, àwọn jagunjagun, pẹ̀lú ọfà wọn, pẹ̀lú àwọn ẹṣin wọn, pẹ̀lú agbára wọn, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe sí wọn, wọ́n parẹ́ pátápátá. Ìgbà yìí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin. Wọ́n kọrin, orin tán kọ kò lọ títí, nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé. Àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú, Fáráò kò bá wọn mọ̀ wípé wọ́n jẹun tàbí wọn ò jẹun, kó tó ran wọn sí oko láti lọ máa wọn bíríkì tó máa fi kọ́ ilé. Ṣùgbọ́n nísinsìnyí, ebi díẹ̀, se amo awa ti a je onigbagbo nisin yi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti je won aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fisile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere onje bi ki se won iba kekere ida mewa lati le fori han we pe o pese fun mi je ki fi han pe mo ran ti re o pari bi ebi ba pa wa laaro kan soso o de pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran ala kigbe bangba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe we pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokanlelogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kọkànlélógún ẹsẹ kínní sí ẹsẹ kẹta ẹni ara kenani ọba aradi ti ń gbé ìhà gúúsù gbọ pé israeli gba ọ̀nà amíyọ nígbà náà lè ó bá israeli jà ó sì mú nínú wọn ní ìgbèkùn israeli sì jẹ ẹ̀jẹ̀ fún olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn israeli ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe ẹni tí ó mọre ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bu ṣán ohun tí ó yẹ kí wọn ṣe ni wípé kí wọn kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pẹ́ dà pé ọlọ́run ṣoore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún ọlọ́run ohun tí a rí ní ẹsẹ ìkẹrin ni wípé wọn sì rìn láti òkè hórì lọ lí ọnà òkun pupa láti yí ilẹ edomu ká sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀púpọ̀ nítorí ọ̀nà náà wọn sì àwọn ènìyàn náà sì bá ọlọ́run àti mose sọ kò sí ọpẹ gbogbo ohun tí ọlọ́run ṣe fún wọn kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run wo mánà tó fi ń bọ́ wa wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ọlọ́run pamọ́ wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbó mọ́ wa lẹ́sẹ̀ wo àwọn bí ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá wo láì lágbára láì ní ọfà láì ní ìbọn wo bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa wo bí ọlọ́run ṣe ṣe fún wa kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀ kò sí pé à ń bèrè ṣe léyìí fún wa ṣe tọ̀ fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a rí ni wípé ìdáyàpọ̀ ìtọ́ni ní sòrò àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí mana tó sú wa tamo boyo dun abi odun ki lo se ki lo se tawon orisa o se fa won ton sin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na sin won pe kan ma pa won gba ton sibe si ni pa won ton wo won ma dura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oged de dudu ko se boshan omo boruko se lopa roide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wepe se bayi ki a koko ma dupe wepe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wo pe a n kun niwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se wo
1: po
0: e se o e je ki a dede duro lati gbadura se o ni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojoojumo ni iwa igbesi aye re

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run pa ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn àpọ́sítélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi ta kété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó ta kété, tí ó jìnà réré, ẹ súnmọ́ tòsí. Ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki oye ki o ma ye o wa nso wu pe bi won ti sumo to si oni teti sile eyin eniyan bi a ba nso ni po orile ede a nso ni po awon eniyan ti o wa ninu re o wa nso wi pe ki awon eniyan wonyi ki won ki o teti sile lati gbo ohun ti o se won lanfani o wa so wi pe je ki aye gbo lekini oni ki won ki o sumo to si ekeji oni ki won ki o gbo iketa oni ki won ki o teti lele oni bi won se tin teti sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo o ti olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wi pe eyi ni aba tabi ete olorun oni je ki aye gbo eni akuri eko wa loni je ki aye gbo bo ti so wi pe ninu majemu lai lai eyi je ise iranse awon woli ohun ti won so ni wi pe ki awon eniyan sumo to si bi o ba wo awon iranse olorun ni ikokan ninu majemu lai lai yala an so nipa mose ni ohun yi kan na la ori wi pe o ko gbogbo ise iranse mose o ko papo ohun ti o so ni wi pe sumo to si ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ bí abárò nípa ti dáfídì nípa ti joshua nípa ti àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àbí kí ẹ máa sọ nípa ti dáníẹ́lì ní bábílónì nípa shedraki mishaki àti abednego nípa jonah tí ó lọ sí nínẹ́fẹ̀ àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀-èdè tí kò mọ ọlọ́run ẹ súnmọ́ tò sí ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ kí ó sì mọ̀ ohun tí ọlọ́run fẹ́ èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú tuntun ṣe ò rántí ohun tí jésù kristi tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn wọn ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní jerusalemu ní judea ní samaria àti títí dé òpin ayé ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́ ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ ṣe rántí nígbà tí ẹ̀mí ọlọ́run tí ó pe barnaba àti paul tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn iṣẹ́ wo ló ran wọn ó ran wọn sí ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré èyí ni a fi rí wípé paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin ọlọ́run àjèjì ó ní ṣùgbọ́n ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀ ó ní òun ni mo mú tọ̀ yín wá ó ní kí wọn kí ó fetí sílẹ̀ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ nígbà tí jésù tí ó farahàn johanu ní erékùṣù patmo kí ló ń sọ fún un ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbélé ọ lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbélé mi lọ́wọ́ bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú tuntun bí ó bá jẹ́ pé à ń sin ọlọ́run kan náà bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà bí ó bá jẹ́ pé à ń pèsè sílẹ̀ à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà bí ó bá jẹ́ pé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ èyí ni náà la gbélé wa lọ́wọ́ iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọlọ́run láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti pe àwọn aládùúgbò wa àwọn ẹni tí ń bá wa gbélé àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a ń bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ibi Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo, ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí, láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ésáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Bípàlàì? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew 4:15-16, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole nla fu nihi le ati ka nipa Jesu Christi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti an so nipa re won ko mo nipa Christi ari apere yi ni gere ti abi Jesu Christi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan Olorun won ki se awon ti o ti nsin Olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Christi nipa Messiah timbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ikururu okan won sin o ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo Olorun ki won to mo Christi ni won tin gbadura wipe Olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun Olorun wipe Olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi bi mo le han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere wipe nibo ni ati bi oba awon Jew eje apere wipe awon keferi awon ti ko lolorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro wo to wa ni ayika wa ti o je wipe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wipe bawo ni awon ti le ri Christi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku tin mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wipe bi a ba se ipago yi a o le so nipa Jesu Christi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wipe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Christi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ke awo Marko ori kejo ke awo apere Jesu Christi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si we fun won pe anu ijo eniyan nse mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti a ka yi ni we pe ki o le ye wa wipe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wipe lati aaro sule ko si eni ti yo lo si di okowo ko si eni ti yo lo sile kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo oríkeje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Oríkeje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ran. Ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe, àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà nà àti sùn nílé ó di ẹtì, àti wà ní ìgboro ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́ ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. Ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi? Ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa? Ṣe o rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́? Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe o rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀? Èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú? Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣeé ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n a máa jókòó sí. o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo kesimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kesimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aroko mo Jesu niyan ni opo igba miran bi mo ba nlo laarin Eko nihin ni asiko kesimesi ma ri wipe won ti pa titi re patapata ma ri wipe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wipe won mo nipa Jesu wipe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa ni tosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokan le logun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gesi awon elede Yoruba awon elede Ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eyi ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won won yi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejowe o dabi ki a so wi pe 100 lona 40 tabi ki a so wi pe 100 lona 20 tabi 400 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 40 ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti a ran lo ni meji meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won po awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 400 lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu orí kẹẹ̀dógún a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà. Róòmù orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Mo dùú láti máa wàásù ìrere náà, kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí, kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí, àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn. Àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ó rí. Àwọn tí kò tí ì mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí. Àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristì, àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere, ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe wa, ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa, àti láti pe àwọn ẹlòmíràn wá. Mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù, ṣùgbọ́n iye ẹni pẹ̀kún kò tí ì jẹ́ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀, wọn ò tí ì di àtúnbí. Àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara, ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun. Nítorí bẹ́ẹ̀, a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà. Jẹ́ kí a wo Lúkù orí kejì. Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ. Àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà, wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé. Sàṣèkíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, sáàwó, mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe ti Kristì Olúwa. Jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristì, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí. Àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí ṣe Kristì Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristì, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí o ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé a ti bí Kristì fún wa? Èrè ìdí tí a sì fi bí Kristì ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ kẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé, ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán won si ri Maria ati Joseph ati omo owo na o dubule ninu ibujeran nigbati abi Jesu Christi olugbala araye ni angeli ni won se ipilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wi pe ati bi Christi fun wa o ki awati ati nsunkun asun dekun tele tele awati ati ni ibanuje ati ori buburu tele tele awati o je wi pe ese de agbewo bi ewo ti o sin je gaba lori wa awati o je pe ansi esu awa ni abe isin ro esu wi pe ki atujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Kristi olurapada ati olugbala wa logon ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo tara mo gbagbo wi pe eyi ni o ye ki iwo papa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won o se mo eredi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Kristi a fi bi o ba so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati le wa si ipago yi ti won fi so wi pe e je ki a lo tara e je ki a pa ise ti e je ki a lo tara e je ki a pa awon ojuse miran e je ki a pa won ti e je ki a lo tara e je ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mu emu kaakiri bi ka ma je ounje kaakiri e je ki a lo tara si ibi ti a o ti mo o ti oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenu so fun olorun wi pe ati bi Jesu Christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu to fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa Christi ti a si mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin Christi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko Kérésìmesì yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Christi eyi ni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo wi pe ni ayika wa ni awon eniyan ma n polongo ohun ti o je pataki fun won bi o ba n lo legbe titi o ri awon ti o je wipe boya ose ifoso ni o se pataki fun won nitori ibi ti won ti n sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o n so nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni bi ifowopamosi ni won ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ifowopamọ sibi kan o si seese nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o seese igba miran o le ri nigbati Mandela ti o fe wa si orilede wa nihin o ri ni gbogbo opopona nibi kibi ti o ba n lo pataki lati ibi ọkọ ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orilẹede wa olori orilẹede wa ti a o so pe o n bo aa bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o n bo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipago na yo fi kun fun awon ero mo gberin yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu orí keje ẹsẹ ìkẹrin nítorí pé kò sí ẹnikẹni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì fẹ́ kí a mọ òun ní gbangba.

bá pàdé nínú ọkọ̀ èrò nínú mọ́tò a kò jẹ́ kí wọ́n kí ó mọ̀ wípé ìpàgọ́ wà ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa jésù kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀ ó yẹ kí a sọ kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri àti nípa ìwé ọwọ́ bí lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bí káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé ìmọ́lẹ̀ dé ìgbàlá dé ìwòsàn dé àǹfààní bàtàbàtàm láti òkè wá wípé ó dé ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀ ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí bí ara rẹ hàn fún ara ayé èyí ni Aịsaịa sọ fún wa jẹ́ kí a tún wo Aịsaịa lẹ́ẹ̀kan sí i Aịsaịa 24:1 ẹsẹ̀ ìkíní súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jésù Kristì ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó gbà tó yá a lọ sí Enugu gbà tó tún yá a lọ sí Onitsha ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna ní ìgbà mìíràn a ti lọ sí Owerri bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha láti ìhín lọ sí Owerri láti ìhín lọ sí Ìlọrin síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe ṣùgbọ́n wò ó èyí tí a fẹ́ ní nísinsìnyí kìí ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin múra kí a lọ sí Owerri èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò sún mọ́ bẹ́ẹ̀ ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì í fu ọ́rọ̀ wípé ò ní pàdánù rẹ̀ jẹ́ kí a wo orin dáfídì orí ìkejì dín ní 76 orin dáfídì orí ìkejì dín ní 76 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀ ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀ ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà o mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé ó jẹ́ ìpèsè fún àwọn tálákà ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn àwọn tí ó wà lábẹ́ òjìji ikú ó jẹ́ ìpèsè Ọlọ́run ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run fún àwọn tálákà bí a bá ń sọ nípa tálákà àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn àwọn náà ń pè ní tálákà gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí bí a bá ń sọ nípa tálákà owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run bí ènìyàn bá lówó tí ò lálàáfíà bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run kò ní nǹkan kan ó jẹ́ tálákà.

jọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdáǹdè àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀ ó wí pé Jésù yìí ni orí fún ara bí a ti pe ìjọ ní ara ara Kristi bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ nínú Kolose kejì orí kejì nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún tí kò sì di orí ni mú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti iṣan pèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nínú ìbísí ọlọ́run ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa kristi ni wípé kristi gẹ́gẹ́ bí orí òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara àti kí a lò so wọn ṣọ̀kan papọ̀ àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú ọlọ́run wípé ẹni tí ó bá jẹ́ orí òun ni ẹni tí ń tọ́ni òun ni olùṣọ́ àgùntàn òun ni adarí òun ni aṣáájú òun ni orísun agbára nítorí bẹ́ẹ̀ fún ìjọ Jésù Kristi jẹ́ orísun agbára wa kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára òun sì ni aṣáájú kìí ṣe áńgẹ́lì kìí ṣe àlá kìí ṣe ìran kìí ṣe ìsọtẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ jẹ́ kí a wo Éfésù orí kìíní Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ Ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristi olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi Ọlọ́run hàn ṣé Ọlọ́run lágbára ó lágbára ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé ó dá nípasẹ̀ Jésù Kristi ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe nítorí ìkíni nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun nítorí nínú rẹ̀ lè a ti dá ohun gbogbo nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lè a ti dá ohun gbogbo ìṣẹ̀dá tirẹ̀ ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbá ṣe ìtẹ́ ìbá ṣe oyè ìbá ṣe ìjọba ìbá ṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé

fàṣẹ rẹ̀ lé a ti dáhùn gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún un lè dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dénìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ. Àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósèrú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ wípé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristì gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristì, nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristì, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèèrè àti èyí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristì ní àwòrán Ọlọ́run tí a kò rí, Jésù Kristì ní ẹlẹ́dàá ohun gbogbo, àti wípé Jésù Kristì ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ là rántí pé Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùgbàlà, Jésù ẹlẹ́dàá, òun náà ni Jésù olùṣọ́ àgùntàn, òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristì yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dénìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá, ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́, òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ Bàbá. Nítorí bẹ́ẹ̀, ké pe Ọlọ́run, kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn, nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo. Nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́, o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè, àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀.
ninu isiresi olorun ma se je keni keni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je keni keni ki o tan oje wo pe Jesu Kristi ko to gege bi olubala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wo pe ni lati tun ma wa awon angeli kaakiri wo pe ogbon ijile tun wa ni bikan yato yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekun rere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si o ni a fi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo olorun ni kehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gbe eni ti o fun alore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je oni dajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wí pé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wí pé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta lí èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mú, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà ókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrísí awon ami ti o le wa ni igbese aye wa wi pe a je eni ti o ti duro de Oluwa a si ti ri idahun iridi ti a fi duro de Oluwa ati paapa akoko wo ni o ye ke a ma duro de Oluwa ki awon ibere won yi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye di duro de Oluwa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Oluwa ki se awon ti o sare koja Oluwa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru te won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Oluwa awon ti o duro de Oluwa o ni sugbon awon ti o duro de Oluwa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi aban so wipe awon wonyi won o tun agbara won se eyi so wipe se iwo na mo awati an lo moto le kokan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki agbe lo si odo awon mechanic wipe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daradara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re se se ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi a ba duro de Oluwa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Oluwa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbese aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ileewe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wo pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won tin sare won sare yi won sare eje yi won tin gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de Oluwa a ko je ki emi wa ki o simi le Oluwa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de Oluwa o ni sugbon awa ti a ba n duro de Oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won gbe eru won gbe sokale won joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe aduro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a debe eni o fi se pataku wi pe ani lati duro de oluwa sugbon mo so tele tele wi pe ki a to le duro de oluwa ke a to le so agbara wa di otun ohun kan ni ani lati kokko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o seese awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon eyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi nbi wa pe ki atile tun so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye ewe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa o ni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so we pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro de oluwa ki a to so wipe a nlo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya niwaju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israeli wi je ki a wo exodus ori kejo ese ikewa exodu ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki ori bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wipe opolopo isin lo wa wipe bi o ba si ona nibi ohun tun ohun tun wa ona miran lo iyi nje wipe won ro wipe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wipe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa je ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli je ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yálẹ̀ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí nínú òkun kò tún sí ẹlòmíràn ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Nínú Exodus yìí kan náà orí 15 ẹsẹ̀ 11. Exodus orí 15 ẹsẹ̀ 11 ta lè ó dàbí ìwọ olúwa. Nínú àwọn alágbára ta lè ó dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù níyìn tí ń ṣe ohun ìyanu bí a bá ń dárúkọ ọlọ́run. Ó yẹ kí a mọ̀ wípé ẹni tí ń ṣe ohun ńláńlá, ohun abàmì, ohun ìyanu, ohun tí ó jẹ́ wípé kò sí ẹnìkan nínú àwọn áńgẹ́lì tàbí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó lè ṣe ohun tí ọlọ́run ń ṣe. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé olúwa, kí o sì mọ̀ wípé àbáyọrí ohun gbogbo tí ó yẹ kí o ṣe. Bí o bá fẹ́ ní ìyọrísí rere àti ìtẹ̀síwájú ni wípé kí o dúró de olúwa. Ṣé o ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni wípé o ń sun ẹkún àsunrìn? Ṣé ó dàbí ẹni wípé àwọn nǹkan tí o ń wá ó jìnà rere sí ọ? Ṣé ó dàbí ẹni wípé wàhálà nínú ẹbí, wàhálà níbi iṣẹ́, wàhálà níbi okòwò rẹ, wàhálà pẹ̀lú àwọn alábàágbé wípé ó fẹ́ mu ọ lómi? Ó dàbí ẹni wípé o ti jìn sínú ọ̀fìn, kò sẹ́ni tí ó lè yọ ọ́ jáde. Ó ṣe dúró de olúwa, ó ṣe dúró de olúwa. Ó rántí àwọn tí ó wà nínú bíbélì. Bí a bá ń ka àwọn tí ó wà nínú bíbélì, àwọn tí wọ́n ní wàhálà bíi tiwa ni. Ó rántí Jábésì, ó ní wàhálà. Nǹkan tí ó gbà á ni wípé ó dúró de olúwa. Ó rántí Jósẹ́fù, àparọ́mọ, àtà sí oko ẹrú. Ó lọ sí ẹ̀wọ̀n, wo irú ẹni báyìí. Ṣé ó jẹ́ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ ni? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni? Ṣé ó jẹ́ wípé Ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá? Ṣùgbọ́n nígbà tí Jósẹ́fù tí ó dúró de Olúwa, nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tun. A mú u kúrò láti ọgbà ẹ̀wọ̀n, a mú u wá sí orí ìtẹ́. Òòrán ti Samsoni, bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà Samsoni ni, nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀. Ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀, alákòóso bíi tirẹ̀, olórí bíi tirẹ̀, ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe. Ayé ojú rẹ̀ méjèèjì, ṣùgbọ́n kí ni ó ṣe? Bí ó bá jẹ́ ẹlòmíràn ni, a rò wípé gbogbo nǹkan ti pin, wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso, ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù. Ṣùgbọ́n rárá, ó dúró de Olúwa, ó dúró de Olúwa, ó ní Olúwa. Nígbà kan ṣoṣo yìí sọ agbára mi dọ̀tún, ìwọ náà ò ṣe dúró de Olúwa bẹ́ẹ̀. Ó rántí Dáfídì ni, Dáfídì ní wàhálà, wàhálà púpọ̀ nínú ẹbí ni. Ó rántí ìgbà tí ọmọ rẹ̀ Absalomu tí ó dìde sí, tàbí ó rántí nígbà tí ọba Saulu, nígbà tí ó dìde sí Dáfídì àti àwọn ènìyàn mìíràn pẹ̀lú tí wọ́n fi ṣe ẹ̀sìn, tí wọ́n fi ṣe ẹlẹ́yà, kí ló ṣe? Ó dúró de Olúwa ni, ó dúró de Olúwa ni. Bí a bá wá sínú Májẹ̀mú titun, ṣé ó rántí àwọn apostili? A sọ wọ́n sínú túbò. Ṣé ó rántí àwọn apostili? A nà wọ́n lẹ́gba, a jẹ wọ́n ní ìyà, a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn wọ́n, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Àwa náà bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe, wípé bí àwọn ti ìṣáájú, bí wọ́n ti dúró de Olúwa, tí ojú kò tì wọ́n, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwa pàápàá kí a dúró de Olúwa. Ojú kò sì ní tì wá ní orúkọ Jésù. Wo orin Dáfídì 91:8. Orin Dáfídì 91:6. Nítorí pé ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé Olúwa dáhùn? Ṣé áńgẹ́lì kan wà lé ọ̀run? Bóyá Michael ni o, tàbí Gabriel ni, tàbí áńgẹ́lì mìíràn, ó ní ta ni ó wà lé ọ̀run tí a lè fi wé Olúwa? Jẹ́ irú ẹni bẹ́ẹ̀ wà? Rárá. Ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé Olúwa nígbà tí ó ti sọ nípa ti ọ̀run, nígbà tí ó ti sọ nípa ti àwọn áńgẹ́lì, nígbà tí ó ti sọ pé kò sí ẹ̀dá kan lọ́run tí a lè fi wé Olúwa? Ó tún wá sọ fún wa wípé nínú ayé yìí bákan náà, wípé kò sí ọmọ alágbára kan tí a lè fi wé Olúwa. Ó ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa. Nígbà tí ó ti mọ̀ wípé kò sí ẹni tí a fi lè wé Ọlọ́run, tí a lè fi wé Ọlọ́run wa, nígbà tí ó ti mọ̀ wípé nínú ìfẹ́ ni, nínú agbára ni, nínú ọgbọ́n ni, nínú ìjólóòtọ́ ni, nínú ohunkóhun kò sí ẹni tí a lè fi wé Olúwa. Ó ṣe dúró de Olúwa, ó ṣe gbé ojú rẹ̀ sí òkè, kí o sọ fún Olúwa wípé wọ́n dúró de ọ́. Jẹ́ kí a tún padà lọ sí ìwé Isaiah 40. ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bigiga eni ohun ti olorun so fun wa oni ki a gbe oju wa soke si bigiga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi oni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele oni ki a gbe oju wa soke si bi giga ki e se wo ta le o da nkan won yi wa awon irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo je ki a mo we pe awon nkan won yi won wa lati owo olowa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon ye se ti iwo fi nwi iwo Jacob ti iwo si nso iwo Israel pe ona mi pamo kuro lodo olowa idajo mi si re koja kuro lodo olorun mi eni ariti awon mo Israel se ranti itan mo Israel o se ni laanu we pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe ma jemu ti olorun ti ba won da ohun ti o se lanu ninu ni ti awon mo israeli ni wo pe se oranti lati akoko abrahamu ni olorun ti fun oni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo Olorun ko kuna. Olorun ko jafara. Ni akoko Mose. Ni Olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de. Bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wi pe ta le mi. Ti won lo doju ko Farao. Olorun so wi pe ohun wa pelu re. Ohun wa pelu enu re. Bi o ba je eni ti o nka Bibeli daadara. O ri wo pe opolopo ise ami. Opolopo ise iyanu le Olorun se. Titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wipe won ko ni agbara ti okun mo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ranti wipe bi won ti de bi bebe okun popa ti won be sin ro wipe aye fe pari ti won ro wipe o dabe ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pa wa ni waju nbo ni ki agbegba be ni won kepe Olowa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo olowa idajo mi si re koja kuro lodo olorun mi e se ti Israel fi di afoju bayi ti iye won ra ti won ranti awon ore olorun won ranti agbara olorun won ranti awon ileri olorun won ranti awon majemu ti olorun ti ba won da sugbon ki a to ma da Israel lebi awa na nko nje awa na nigbati a ba de ikorita àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó le pọ́nrán àwa pàápàá àti gbàgbé orí ọlọ́run àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ a tún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èé ṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mi àwọn inúnibí ni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èé ṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èé ṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni ṣé ọlọ́run wa ò sí láàyè mọ́ ni ṣé ìlérí rẹ̀ ti yí padà ni ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ jésù kristi nígbà tí ó kú lórí igi àgbélébùú ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú ọlọ́run ni èé ṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ ísírẹ́lì bí aláìlóye bí aláìlọ́gbọ́n bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́ wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa àti wípé ìdájọ́ mi àwọn ẹ̀tọ́ mi wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mu kò sí àwárí òye rẹ̀ ìjìnlẹ̀ ni agbára ọlọ́run àwa márìdí ni agbára ọlọ́run bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí kò ṣeé ṣe àwa márìdí ni ìjìnlẹ̀ ni ìfẹ́ rẹ̀ ìjìnlẹ̀ ni májẹ̀mú rẹ̀ ìjìnlẹ̀ ni àwọn ìlérí tí ó ti ṣe fún wa a ò tí ì mọ̀ ni bí a bá jẹ́ ẹni tí ó mọ ọlọ́run nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀ tí a ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà àwa ni a ní ìmọ̀ ọlọ́run àwọn ẹlẹ́sìn tí wọ́n kàn sìn àwọn ò ní ìmọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀ ó yẹ kí a sinmi ó yẹ kí a mọ̀ wípé a ní ọlọ́run tó ga lé ọ̀run ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì ó ní nítorí bẹ́ẹ̀ o kí a mọ̀ wípé láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ó ń fi agbára fún aláàárẹ̀ ó ń fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa ohun tí a ṣe ń dúró de olúwa ni wípé kí ó lè fún wa ní agbára kí ó lè fún wa ní okun wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré ìje yìí nígbà tí wọ́n bá ń ṣubú lẹ́bàá ọ̀nà nítorí wípé ọlọ́run ayérayé apá ayérayé kò jẹ́ ibi ìsádi wọn kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà wípé àwa ó máa sáré kì yóò sì rẹ̀ wá a ó máa rìn wípé àárẹ̀ kì yóò mú wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ nípa dídúró de olúwa èyí jẹ́ wípé kí a gbàdúrà kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe kí a pa á tì sẹ́gbẹ́ kan ó yà mí lẹ́nu ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ ọlọ́run àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọ́n tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de olúwa ní ìmọ̀ tiwọn ní ìdánú tiwọn ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ́sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de olúwa àwọn ẹlòmíràn ó ṣeé ṣe nítorí pé òye bíbélì ò yé wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè anu òkè orí ọ̀fẹ́ oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala Jesu Kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idari je ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe to ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi aba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori ke dogbon orin dafidi ori ke dogbon ese ikarun simi leon otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo tin so fun wa we pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo we pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won taku ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be adu o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won taku ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ ohun wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mo ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a wo àwọn ìlérí ọlọ́run a wo àwọn àṣẹ ọlọ́run a wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan béèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìnlẹ̀ ọkàn níta Àtúndìdè ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé okun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa iru akoko be o ye ki aduro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti te olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo man ka bibeli ti ejo man gbadura ti ejo man mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo siwoju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to man di wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya o ti sobo sinu ese lai ro tele ni boya o dabi eni we pe idanwo ni o le rekoja ore ofe ti oni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori we pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori we pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri we pe o n ba igbese aye igbagbo re je o n so de apeyinda oni iru akoko be no ye ki owoju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji lelogun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si o lokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o n de ba awon yi ninu Isaiah ori kejo ese iketadinlogun Isaiah ori kejo ese iketadinlogun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni ohun to ye ka se pe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe de orun awa ti a fe fi orun sereje leyin aye yi oni o te ye ka se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanlelogbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won fi yegun oke biidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa niwaju re duro de oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa se o tin re o ni Shoulda be any prayer draw bani. Show ni wahala ni. Shoulda be any pe and one ke feri fi oshe sin. One fi oshe leya. Shoulda be any kwen to tin reti. Oda be any kwen wajina re won ti de. Oni o tiyan la ti shene pe ke adro de olowa. Ke adro de olowa. Ke ama je ki unkan ki o diwa lowo. Ni turi be di de duro ki o sofon lon we pe o shetan la ti dro de. O shetan la ti gbadura. O shetan la ti musoro. O shetan la ti ke pe dro de olowa o. Dro de Oluwa ma se je ki are ki o mu dro de Oluwa ke pe Oluwa yo se da o sile yo tun o sile dro de Oluwa yo tun agbara re se
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Yo bi ara re lere wi pe bi Olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti Olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe tani o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bolorun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin ṣùgbọ́n ti ìwà ẹ̀ṣẹ̀ ti o kúrò lọ́wọ́ wọn ni Jesu mú ẹgba Jesu to fẹ́ràn ọmọdé to ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú to sì ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo èyí ti ń ṣiṣẹ́ ti a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ tí ó rí àwọn kan àwọn àgàbàgebè to lé wọn jáde bí Jesu bá lé àwọn kan jáde nínú ilé to wà ní ayé ti a n pe ni temple melo melo ni orun bọlọrun ba mu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun oni ese kejila wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han èyí tí àwọn ẹlẹ́sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi ara hàn láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀ wọn kò wọ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run gbèsè wà lórí gèlè tó wé lórí bàtà ẹ gbèsè ìró ẹ gbèsè bùbá ẹ gbèsè ó wá ń sin ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn aṣọ kérésìmesì a ń ṣe ìjáde jésù kristi tá a bí jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ẹ̀ ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè abímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ ó ní ìgbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run ó ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀ èwo lọ́rẹ́ asán owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún ọlọ́run òjì ọgọ́rùn-ún náírà ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó yẹ ká dá padà fóní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́ gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè wọn kò wá sí ilé ọlọ́run owó tẹ́tẹ́ wọn kò wá sí ilé ọlọ́run owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé ọlọ́run ìjó yẹ ọ̀ lápèjúwe ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwa wá a fẹ́ràn ọlọ́run àwa àásán.

kò ka bíbélì tí wọn dé àìsáyà orí kínní àbí wọn sì gẹ́gẹ́ bí ìrònú wọn. Tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó ni, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó ni wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun pa ojú òun mọ́ fún wọn nítòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́. A sá ń gbá àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru, síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì lani tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó tí kú tán nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán bí tó ti ń sáré? Níbo ló mọ̀ ní agbègbè Ìjẹ̀bú? Nítorí pé ọ̀tá ò kúrò, ó dẹ̀ ti gbàdúrà, ó ti gba àwẹ̀, omi àdúrà ó ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ó bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àsàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronú pòwàdà kò ronú pòwàdà, ó parí eré ìje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́, ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbá ètò onílọ́wọ́ àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìnrere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Aesaya orí 69, Aesaya orí 69 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kò kúrò láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, àti ìka yín fún àìṣedéédé ète yín.

0: sọ èké,
1: Ahọ́n yín sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni, kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yìí ò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi nì. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà. Nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí 18. Bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúùkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbààwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. Mo ń san 10% ohun gbogbo tí mo ní. ẹsẹ̀ kẹrìnlá mo wí fún yín ọkùnrin yìí ọkùnrin kejì èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdálárin ju èkejì lọ èkejì yìí ni farisi mo tó tán mo ti jọ́sìn tán ilé ìsìn la bímí sí bàbá mi àlùfáà ni àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé abúlé wa àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kínní ní abúlé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó o lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìlérí ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ ó ń sọ ní Aísáyà orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i ẹ pè é nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà lágbájá ẹni búburú ni ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé tó ń sunkún tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀ ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ ṣùgbọ́n láàárọ̀ yìí ọlọ́run ò sọ lẹ́yìn ẹ àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́ ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú bọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ́dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wọ́n nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, máa fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe etí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. èyí tí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọ́lọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́, ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé o ran Jesu lati ku ese wa lo be ni emi Olorun lo wa njeri pelu emi wa wi pe adi omo Olorun iwa wa yi pada ba ti ni ota tele tele ba ti yin ota tele tele ni ti a kiki ife a wonu okan wa lo ife Jesu ife Olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo Olorun lati di omo Olorun yi a je wo ese wa ko sile a si gba Jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba Jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon yi awon ti o gba Jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi be ni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti Olorun nigba ti a ba gba Jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki Olorun ki o fi eje Jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun ade ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti la nsun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro Olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo t'Olorun e ko ona ese sile e wa Jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon onibi ise ti won ma so pe nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi Olorun to wa ninu okan e ni ki gbe je bi o ba ti di eni igbala ni emi Olorun yen ni a ma so fun e pe so Olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan wonyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin Dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wi pe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo fe ran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti ni igbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin njo gbo pe lagbaja o tun ti se bayi ah mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to ni gbala ki so eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugba ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re kina npe be eni to kunle to so wi pe olorun pe titi ma fi oju mi ri jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe eh ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku si ku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apade awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje eko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti dita seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ma ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehen ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba ogorun lowo lagbaja ogota lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso olo ma ma ko account ka akiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wi pe saanu fun mi mi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tan ra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fọlọrun pe ọlọrun mo jẹbi mo gbe ṣugbọn iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe johanu so fun wa pe wo odo agutan ọlọrun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba kepe oruko oluwa le agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronugbo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi ṣe ọwọ́ rẹ mọ́ ṣe ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá, kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí o ṣàánú fún ọ, kí o dáríjì ọ, kí o wo ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀àdà jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
1: àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí ó sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ mọ́ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí, kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dàgúlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lè ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko sa ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa le enu wa ni ojojumo je ki a ma kede ihirere ke a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wipe emi kan na ti o sise ninu okan wa agbara eje kan na ti o se yipada nigbesi aye wa oro kan na ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ asekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí ẹ ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀kun lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn níyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noa, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noa wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noa àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò fara.

Ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tún, bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́ nítorí àtòkèrè lójú jíjìn tí mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀, a sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókùn. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúrasílẹ̀ àní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù fún ìjọ, ó fún gbogbo wa lápapọ̀, ó fún àwọn ìjọ lákòókò náà, ó sì fún àwọn ìjọ ní àkókò tiwa yìí. Ó ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá ní etí kí ó gbọ́. Kókó mẹ́ta ni a ó yẹ̀wò nínú ohun tí a ń kọ́ lónìí. Ìkíní, àǹfààní aláìlẹ́gbẹ́. Àǹfààní aláìlẹ́gbẹ́. Ìkejì, àìgbọ́ràn àti àìgbàgbọ́. Àìgbọ́ràn àti àìgbàgbọ́. Ìkẹta, àdánù ayérayé. Àdánù ayérayé. Ìkíní, àǹfààní aláìlẹ́gbẹ́ tí aya Lọ́ọ̀tì ní. Ìkejì, àìgbọ́ràn àti àìgbàgbọ́ aya Lọ́ọ̀tì. Ìkẹta, àdánù ayérayé fún aya Lọ́ọ̀tì. Kí ó lè yé wa dáradára, àwọn àǹfààní aláìlẹ́gbẹ́, àwọn àǹfààní aláìlóǹkà tí aya Lọ́ọ̀tì tí ó ní, síbẹ̀síbẹ̀ tí kò mú àwọn àǹfààní wọ̀nyí lò, ṣùgbọ́n tí ó di ẹni ìparun, tí ó di ẹni ìgbé, tí ó di ẹni tí ó ń lo ayérayé ní ọ̀run àpáàdì. A ó máa wo ìwé mímọ́ láti Jẹ́nẹ́sìsì orí kejìlá. Jẹ́nẹ́sìsì orí kejìlá, kí a lè rí wípé bí àwa náà, bí a ti ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, bẹ́ẹ̀ ni òun náà ni ó ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà àti láti sá kúrò nínú ìparun Sódòmù àti Gomorra, ṣùgbọ́n kò mú àǹfààní náà lò. Jẹ́nẹ́sìsì orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrin. Jẹ́nẹ́sìsì orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrin. Níhìn-ín ni a ti ń wò ó. Nígbà tí a pe Abrahamu, tí Abrahamu sì ṣe ìgbọràn sí Ọlọ́run, tí ó sì jáde, ṣùgbọ́n kí a wo àwọn tí ó bá jáde ẹsẹ̀ ìkẹrin. Bẹ́ẹ̀ ni Abrahamu lọ bí Olúwa ti sọ fún ọ. Lọ́ọ̀tì sì bá a lọ. Abrahamu sì jẹ́ ẹni 85 ọdún nígbà tí ó jáde ní Harani. Èyí sọ fún wa wípé Lọ́ọ̀tì wà pẹ̀lú rẹ̀. Àwọn ìdílé Lọ́ọ̀tì sì wà níbẹ̀ pẹ̀lú ní ẹsẹ̀ ìkarùn-ún. Abrahamu sì mú Sarai, aya rẹ̀, àti Lọ́ọ̀tì, ọmọkùnrin rẹ̀, àti gbogbo ìní wọn tí wọ́n kójọ, ènìyàn gbogbo, ènìyàn gbogbo. Lára àwọn ènìyàn gbogbo wọ̀nyí ni aya Lọ́ọ̀tì wà pẹ̀lú, tí wọ́n rí ní Harani. Wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kenani. Ní ilẹ̀ Kenani ni wọ́n sì wá sí. Abrahamu sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Ṣékémù, sí ibo More. Àwọn ará Kenani sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Abrahamu, ó sì wí pé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún. Níbẹ̀ ni ó sì tẹ́ pẹpẹ fún Olúwa, ó sì fi ara hàn. Níhìn-ín a rí wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó sin Ọlọ́run, ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé bí ó ti tẹ́ pẹpẹ, bí ó ti ń gbàdúrà, bí ó ti ń sin Ọlọ́run alààyè, Lọ́ọ̀tì àti aya rẹ̀ pẹ̀lú wọ́n wà níbẹ̀. A ti lè sọ fún wa wípé nígbà kan wọ́n kó Lọ́ọ̀tì àti aya rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ àti ohun gbogbo tí ó wà nínú Sódòmù àkó wọn lẹ́rú. Èyí Abrahamu yìí kan náà ló tún lọ láti jẹ́ ìrànwọ́ láti kó wọn padà ní oko ẹrú tí a kó wọn lọ. Nínú Jẹ́nẹ́sìsì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, bí a ti ń kà, kí o máa fi ọkàn bá a lọ, kí o sì mọ àwọn àǹfààní tí aya Lọ́ọ̀tì ní ṣùgbọ́n tí kò múlò. Nínú Jẹ́nẹ́sìsì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó sì gba gbogbo ẹrù náà, ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú ẹrù rẹ̀ àti àwọn obìnrin pẹ̀lú. Láwọn obìnrin wọ̀nyí ni aya Lọ́ọ̀tì àti àwọn ènìyàn. Ní àkókò yìí nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Melkisedeki ọba Sódòmù sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde tọ̀ ọ́ wá, ó sì
Oun a si ma se alofa.

0: petition and we honor your name. And we are asking and praying, Lord, we want to be among the wise virgins prepared for the coming of the Lord. So, Lord, we have come to your table this evening. Father, put more oil in our lamp today in Jesus' name. And every oil that is going down, I pray, you will trim it again back so that we'll be ready for your coming anytime in the day, in the night, in the midnight, in Jesus' name. I pray that you will be ready hard to receive from your throne this evening. I pray that the man of God for us personally, and your name will not be glorified today in Jesus' name. Pray to our hearts today, Lord. Speak unto everyone. Thank you for answering our prayer today. In Jesus' precious, mighty name, we pray.
1: Ìjọ yóò sì wí pé, Bàbá adúpẹ́ lọ́yìn àbùkù orúkọ yín, torí wípé nígbà gbogbo lẹ̀ ń wà níbẹ̀ fún wa, adúpẹ́ fún ìjólótó àwọn ọmọ yín, àwọn ìránṣẹ́ yín, àwọn òṣìṣẹ́ yín, àti àwọn adarí pẹ̀lú àwọn olùṣọ́ àgùntàn, tí ó ń wá pẹ̀lú ìjólótó ní gbogbo àkókò, tí wọ́n sì ń fi àkókò wọn sílẹ̀ pẹ̀lú ìfaraẹnirúbọ àti iṣẹ́ wọn nítorí yín. À ń bèrè olúwa wípé kí ẹ bùkún gbogbo ìlàkàkà ìjólóòtọ́ nínú sísìn yín ní orúkọ Jésù. A sì gbàdúrà pé nípa oore ọ̀fẹ́ yín, oore yín, ẹ ó fi sọwọ́ fún àwọn ènìyàn tí à ń darí lórúkọ Jésù. Ẹ ṣe olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ní a gbàdúrà. A wá sínú Jòhánù kíní orí kíní, a sì ń kà láti ẹsẹ̀ ìkeje. Jòhánù kíní orí kíní, a ń ka ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀wà nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀jẹ̀ náà. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀, ẹ̀jẹ̀ ti Jésù Kristi olùgbàlà wa, ẹ̀jẹ̀ ti Jésù Kristi olùsọnidínímọ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristi olùṣọ́ àgùntàn wa, ó ń wẹ̀ wá nù, ó ń wẹ̀ wá nù, ó ń wẹ̀ wá nù, ó ń wẹ̀ wá nù, ó ń tẹ̀síwájú láti máa wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nínú Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè, ó jìyà lẹ́yìn òde ibodè, kí ó lè sọ àwọn ènìyàn náà di mímọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀. Ó gbàlà nípa ẹ̀jẹ̀ náà, ó ń sọni di mímọ́ nípa ẹ̀jẹ̀ náà, ó ń wẹnimọ́ nípa ẹ̀jẹ̀ náà, ó ń wẹnimọ́ láwùjú òjò dídì nípa ẹ̀jẹ̀ náà. Báyìí a wá ní ojúṣe ẹsẹ̀ kẹtàlá, ojúṣe kẹtàlá. Nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ lọ lẹ́yìn ibùdó, lẹ́yìn ibùdó, kí a máa ro ẹ̀gan rẹ̀, kí a máa ro ẹ̀gan rẹ̀ láì ṣàwáwí, kí a máa ro ẹ̀gan rẹ̀ láì jà, kí a máa ro ẹ̀gan rẹ̀ láì sí pé a ń gbẹ̀san. Ẹ jẹ́ kí a jáde tọ̀ lọ, nítorí pé ẹ̀jẹ̀ náà ló ń sọ wá di mímọ́, ló ń yí wa padà látinú pátápátá tó ń sọ ayé wa dọ̀tun. A ní ojúṣe ti jíjáde tọ̀ lọ fún ìsọdi mímọ́ yìí, kí ó ba lè wẹnimọ́, kí ó ba lè sọdi mímọ́, kí ó sì lè sọni di funfun. À ń ṣe lóyìí láì ṣàwárí àti láì máa gbójú ìjà kọ ẹnikẹ́ni kí àwọn èèyàn lè kẹ́gàn wa nítorí ti Kristi ní ẹsẹ̀ ìkẹrìnlá wípé nítorí pé àwa kò ní ìlú tí ó wà títí níhìn ṣùgbọ́n àwa ń wá èyí tí ń bọ̀ ní àṣálẹ̀ à ń wo ẹ̀jẹ̀ Jésù tí ń gbàlà ẹ̀jẹ̀ Jésù tí ń gbọkànlà tó sì ń sọni di mímọ́ ó ń dáríjì nípa ẹ̀jẹ̀ náà ó ń sọni di mímọ́ nípa ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ Jésù tí ń gbọkànlà tó sì ń sọni di mímọ́ ohun mẹ́ta ni à ń wò níbẹ̀ àkọ́kọ́ ìgbàlà tí ó ṣe kókó nípasẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ fún ìdáláre wa ìkejì ìsọdimímọ́ pátápátá kúrò nínú orísun nípa ẹ̀jẹ̀

àwọn kan wá láti jọ́sìn, àwọn ènìyàn wá sí ilé ọlọ́run, ó ń bèrè kíni ìdí. Wọ́n lè máa wá nítorí pé ó ti di àṣà. Wọ́n lè máa wá torí pé wọ́n lè máa wá àwọn àǹfààní kan bí àwọn tinú májẹ̀mú láéláé. Wọ́n sin ọlọ́run nítorí àwọn àǹfààní tí ó ṣe é fojúrí, tí ó bójúmu, tí ó sì jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́. Yàtọ̀ sí eléyìí, àwọn kan wá sí ilé ọlọ́run kí wọ́n ba lè ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn ẹlẹgbẹ́ wọn, ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Ara wàhálà ìdánìkan wà fún àwọn ènìyàn ní ilé, ṣùgbọ́n ju èyí lọ, ìgbàlà gan-an ó wá ṣe pàtàkì, ó ṣe kókó. Bó bá ń wá tí wọ́n ń wá tí wọ́n ń wá, tí kò bá sí ìrírí ìgbàlà tí ó kan pàtó, o kò wá lọ́nà tí ó tọ́. Ìgbàlà jẹ́ kó ṣe kókó, ó ṣe pàtàkì, ó jẹ́ kò ṣe mánì bí a ti ń wá sí ilé ọlọ́run. Tí a ń gbọ́ ìrere, tí a sì ń dáhùn sí ìrere, tí a ronú padà kúrò mọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a sì yí padà sí Olúwa. Ìgbàlà tí ó ṣe kókó, ìgbàlà yìí wá nípasẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù fún ìdáláre wa. Róòmù 5:5, a ń kà láti ẹsẹ̀ 9. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣe nípa iṣẹ́ rere wa, a dá wa láre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣe nípa ojúṣe ẹ̀sìn wa, a ń dá wa láre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣe nípa pé a wà a jẹ́ ọmọ ìjọ kan bí irú eléyìí, a ń dá wa láre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣe nípa kí a bí wa sínú ẹbí kírísítẹ́nì kí a pè bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn ni bàbá mi ìyá mi, wọ́n jẹ́ adarí tí ó farajìn nínú ìjọ. Eléyìí ò dá wa láre, ó ní mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a ó gbà wàhálà kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Wí ẹsẹ̀ kẹwàá, ní ẹsẹ̀ kẹwàá. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀? Mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán, ni a ó gbà wàhálà nípa ìyè rẹ̀. Ó gbé ìgbé ayé tó kún ojú òṣùwọ̀n, ìgbé ayé tí ó pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa. Ìgbé ayé yìí gan òun ni ó mú yẹ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Kò ní ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ láti ṣètùtù fún, kò ní ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ kankan tí ó gbọ́dọ̀ ṣe ìrúbọ kankan fún, ṣùgbọ́n fún ẹ̀ṣẹ̀ wa ó kó, nítorí wípé ó gbé ìgbé ayé tí ó pé. Ní ẹsẹ̀ ìkọkànlá, ẹsẹ̀ ìkọkànlá, kìí sì í ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà nísinsìnyí. Ìbálàjà èyí ni pé nígbà tó kú fún wa, ìbínú Ọlọ́run ni a tù lójú. Nígbà tó kú fún wa, ẹ̀ṣẹ̀ wa, ẹ̀bi wa, ìdálẹ́bi wa ni a tù lójú. Nígbà tó sì wá wá pẹ̀lú ìgbàgbọ́ tí o gba ẹ̀jẹ̀ yìí gbọ́, kìí ṣe iṣẹ́ ara rẹ o, kìí ṣe ìwà ọmọlúàbí tirẹ, kìí ṣe nínú ohunkóhun tí o ti ṣe tàbí tí ò ń ṣe, ṣùgbọ́n o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń dá wa láre. Nígbà náà gan ni ìgbàlà tí à ń sọ nípa rẹ̀ yìí le wá. Ohun mẹ́ta ni à ń gbé yẹ̀wò: àkọ́kọ́, ìbálàjà àti àlàáfíà pẹ̀lú Ọlọ́run; ìkejì, ìdáríjì àti ìtùtù fún ẹlẹ́bi; ìkẹta, ìràpadà àti ìwẹ̀nà nípa oore ọ̀fẹ́ rẹ̀. Àkọ́kọ́, ó ní ìbálàjà àti àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àti yàwá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí a ó bá sì bá Ọlọ́run gbé, kí a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀.

àtọ ọlọrun wá kí ọlọrun tẹwọ gbà wá kí àwa náà kí a sì gba àánú ọlọrun rómi rí karùnún ẹsẹ kínní. Ǹjẹ́ bí a sì ti ń dára láre nípa ìgbàgbọ́ lóye pé nípa ìgbàgbọ́ ni kì í ṣe nípa ìmọ̀lára rẹ a kì í fi ìmọ̀lára wọnú ìgbàlà a ń gbàgbọ́ nítorí náà gbà wá là torí náà a dá wa láre kì í ṣe ohun tí ohun kan rú sókè kì í ṣe ohun tí ẹ̀dá kì í ṣe bí a ti ní ìmọ̀lára rẹ kì í ṣe pé ohun kankan kọ̀ wọnú ara mi mo ní ìmọ̀lára owó ọlọ́run kì í ṣe ìmọ̀lára ìgbàgbọ́ ni ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run nípa olúwa wa Jésù Kristì wí ẹsẹ̀ ìkejì nípasẹ̀ tani nípasẹ̀ Jésù Kristì a ní ọ̀nà nípa ìgbàgbọ́ kì í ṣe pé ẹnìkan báyìí ó wá sílẹ̀kùn fún ọ ìgbàgbọ́ nínú Kristì ìgbàgbọ́ nínú ẹni náà tí ó kú fún ọ tí ó ṣe ilẹ̀kùn náà tí ó wá sílé wá sí iwájú ọlọ́run a sì tẹ́wọ́ gbà ọ́ níwájú ọlọ́run kì í ṣe ẹ̀sìn kì í ṣe àṣà bóyá ìjọ àbáláyé tàbí ìjọ ti ìran yìí rárá o Kristì Jésù nípa ohun tí ó ṣe ni ó fún wa ní ọ̀nà nípa ìgbàgbọ́ sínú oore ọ̀fẹ́ yìí nínú èyí tí àwa gbé dúró àwa sì ń yọ̀ ní ìrètí ògo ọlọ́run àwa ń yọ̀ nínú ògo a ní ìrètí ní ògo ọlọ́run ẹsẹ̀ ìkẹsàn-án wa sọ fún wa pé mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ so ẹsẹ̀ méjì yìí pọ̀ ẹsẹ̀ kínní ẹsẹ̀ ìkẹsàn a dá wa láre nípa ìgbàgbọ́ a sì dá wa láre nípa ẹ̀jẹ̀ náà bóòlù sí ń so nǹkan méjì papọ̀ nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó gbàgbọ́ pé kò sí ẹlòmíràn kò sí ohun mìíràn tí ó lè gbàlà àyàfi ẹ̀jẹ̀ Jésù nìkan ó gbàgbọ́ pé kì í ṣe omi láti inú odò jọ́dánì tàbí omi kómi láti inú ìgòkigò ló lè wọ̀ ọ́ mọ́ ó gbàgbọ́ pé ohun kan ṣoṣo tí ó lè wọ̀ ọ́ mọ́ òun náà ni ẹ̀jẹ̀ jésù kristì ò ní sinmi lé ohunkóhun bíi omi mímọ́ òróró mímọ́ ohunkóhun tó lè jẹ́ ó sinmi lé àwọn wọ̀nyí ìgbàgbọ́ rẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì òun ló mú ìdáláre náà wá fọ́ ǹjẹ́ bí a ti ń dára láre nípa ìgbàgbọ́ oní a ó gbà wá là kúrò nínú ìbínú láti ní kúrò nínú ìdájọ́ kúrò nínú ìgbé ayérayé nípasẹ̀ rẹ̀ éfésù orí ìkejì láti ẹsẹ̀ ìkejìlá nínú éfésù orí ìkejì ẹsẹ̀ ìkejìlá ó ń sọ fún wa níbẹ̀ wípé ní àkókò náà kí a tó mọ olúwa pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristì ẹ̀jẹ̀ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láìní ìrètí àti láìní ọlọ́run ní ayé nígbàtí a kò báyìí tí ìdáríjì ọ tàbí pé kí a dá ọ láre nípa ẹ̀jẹ̀ Jésù kò sí ìrètí ọ̀run kò sí ìrètí ìdàpọ̀ pẹ̀lú olúwa kò sí ìrètí níní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ olúwa bóyá nínú ayé nìyí tàbí nígbà tó o bá kú a wá sọ fún wa ní ẹsẹ̀ kẹtàlá wá sọ wípé ṣùgbọ́n nísinsìnyí nínú Kristì Jésù ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristì ìbálàjà wá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ náà gan òun ló gbé afárá ró láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run ayérayé mímọ́.
láì sí ẹ̀jẹ̀ náà kò sí afárá láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run. Ọ̀gbọ́n ńlá kan wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá. Ọ̀gbọ́n ńlá kan wà tí ohunkóhun kò lè fi afárá lé lórí, tí iṣẹ́ rere rẹ kò lágbára tó, wọn ò dára tó ẹ̀sìn rẹ, ẹ̀sìn kẹsìn tó wù kó ní bíbélì kíkà rẹ kàátán lójúmọ́ kan tàbí ìgbọràn lọ́nà kọnà kò tó láti kọ afárá láàrin ìwẹ ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo tí a ta sílẹ̀ fún ọ lórí igi ní orí igi àgbélébùú ní Káfárì, òun ni ìgbàgbọ́ tó nínú ẹ̀jẹ̀ yìí, òun gan ni ó wá mú ọ súnmọ́ tòsí, tí ó wá mú ọ súnmọ́ ọlọ́run, tí ó sì mọ ọba ọlọ́run làjà. Ẹ̀jẹ̀ Kristi wo ẹsẹ̀ ìkẹrìnlá, ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí òun ni àlàáfíà wa, òun ni àlàáfíà wa, òun ni ẹni náà tí ó ti jẹ́ àlàáfíà fún wa, ó ti ṣiṣẹ́ àlàáfíà fún wa níwájú ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ a ní àlàáfíà pẹ̀lú ọlọ́run, nípasẹ̀ rẹ̀ a ní àlàáfíà ọlọ́run. Ẹni tí ó ti ṣe méjèèjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé nì ti ń bẹ láàrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún 15, ó sì ti fi òpin sí ọ̀tánì nínú ara rẹ̀. Ìṣọ̀tá ti ń bẹ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ọlọ́run mímọ́. Ìṣọ̀tá yìí àìní ìṣọ̀kan ẹ̀ṣẹ̀ tó fi ọ̀gbọ́n sáàrin ìwọ àti ọlọ́run Olódùmarè ni a ti mú kúrò. Ó ní ó ti fi òpin sí ọ̀tanì nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn nì tí ń bẹ nínú ìlànà, kí ó lè fi àwọn méjèèjì dá ẹni tuntun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Àlàáfíà wà nínú ọkàn báyìí, torí wípé a ti mú wa bá ọlọ́run làjà. Ẹ̀rù ò bà wá mọ́, ẹ̀rù ìdájọ́ tí ń bọ̀ ò bà wá mọ́, ìrònú ọlọ́run ò dáyàjá wa mọ́. Iná ìlérò ti ọ̀run àpáàdì tí ó wà níwájú ẹlẹ́ṣẹ̀ kò dẹ́rùbà mọ́, torí pé Kristi nípasẹ̀ ìrúbọ rẹ̀ àti ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó ti fún wa ní àlàáfíà, ó fún wa ní ìbálàjà. Báyìí a ní àlàáfíà pẹ̀lú ọlọ́run. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, àti kí ó lè mú àwọn méjèèjì bá àti Jú àti kèfèrè àti ọkùnrin àti obìnrin, àwọn méjèèjì, ẹni tí ó ga àti ẹni tí ó rẹlẹ̀, kí ó lè mú àwọn méjèèjì alágídí ọlọ́run líle àti ẹlẹ́sẹ̀ lẹ́ẹ̀kan lárè, kí ó lè mú àwọn méjèèjì gbogbo ènìyàn bá ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébùú. Ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀ ẹsẹ̀ kẹtàdínlógún, ní ẹsẹ̀ kẹtàdínlógún. Ó sì ti wàásù, ó ti kéde àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí, àwọn tó jìnà réré, àwọn kèfèrè, àwọn tí ó súnmọ́ tòsí àwọn Júù. Ní ẹsẹ̀ ìkejìdínlógún 18, nítorí náà nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Bàbá. Àti Jú àti kèfèrè ní ẹsẹ̀ kọkàndínlógún wípé, ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpé mọ́, ṣùgbọ́n àjùmọ̀ jẹ́ ọlọ̀tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́, àwọn ènìyàn mímọ́, ènìyàn mímọ́, àwọn ẹlẹ́ṣẹ̀ tí a ti wẹ̀nù, àwọn ènìyàn mímọ́, àwọn ẹlẹ́ṣẹ̀ tí a ti mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, tí a ti pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́, àwọn ènìyàn mímọ́ tí a ti dá láre, tí Olúwa wá ń wò wọ́n bí ẹni wípé wọn ò dẹ́ṣẹ̀ rí, ènìyàn mímọ́, àwọn ènìyàn tí a ti fọ́ ẹ̀ṣẹ̀ wọn, ẹ̀ṣẹ̀ wọn kò sì wá ní agbára lórí wọn mọ́.
àwọn ènìyàn mímọ́ èyí ni àwọn ènìyàn náà tí wọ́n ń gbégbé ayé ìwà mímọ́ ní gbangba àti ní kọ̀kọ̀ wọ́n ń gbé ní àwùjọ wọ́n ń gbé ní àìkọ̀kọ̀ ìgbé ayé mímọ́ ìgbé ayé ẹni mímọ́ ìgbé ayé funfun ìgbé ayé tó ń tọ̀rọ̀kọ ṣe àti báyìí tí a ti mú yín bá olúwa làjà a ti mú yín jẹ́ àjùmọ̀jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé ọlọ́run ìkejì níbẹ̀ abala kejì lábẹ́ kókó àkọ́kọ́ òun náà ni ìmúkúrò àti ìtùtù fún ẹlẹ́bi Róòmù orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún ló ń sọ fún wa 319 àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó wí fún àwọn tí ó wà lábẹ́ òfin kí gbogbo ẹnu kí o lè pamọ́ àti kí a lè mú gbogbo aráyé ìwọ̀rọ̀ àti ìlà oòrùn gbogbo aráyé gúúsù àti àríwá gbogbo aráyé funfun àti dúdú gbogbo aráyé àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n gbogbo ènìyàn pátá gbogbo aráyé ní gbogbo ìran kí gbogbo aráyé lè jẹ̀bi níwájú ọlọ́run gbogbo aráyé wá jẹ́ ẹlẹ́bi níwájú ọlọ́run abímí ní ilé kírísítẹ́nì gbogbo ènìyàn ni ó jẹ̀bi níwájú ọlọ́run mo ti ń lọ sí Sunday school ẹ̀kọ́ ọjọ́ ìsinmi nígbà tí mo ti jẹ́ ọmọ kékeré olúkúlùkù ló jẹ̀bi níwájú ọlọ́run sẹ́ mo jẹ́ ìjọ tó dára ni mo ń lọ ìjọ tó jẹ́ pé wọ́n kóra wọn ní ìjánu àníṣẹ́ gbogbo ènìyàn ni ó jẹ̀bi gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ ọlọ́run ní ẹsẹ̀ ìkẹta ìkẹtàléníogún ó wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ ìdí nìyí tí olúkúlùkù fi jẹ́ ẹlẹ́bi níwájú ọlọ́run kò sì sí ohunkóhun tí ó lè mú ẹ̀bi yìí kúrò kò sí ohunkóhun tí ó lè mú ẹ̀bi yìí kúrò ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù nìkan ó ní nítorí gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo ọlọ́run ẹsẹ̀ ìkẹrìnléníogún 24 àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú kristi jésù adára láre rántí o a ti jẹ ẹlẹ́bi olúkúlùkù ènìyàn nígbà tí o bá sì sọ pé o jẹ̀bi bẹ́ẹ̀ ni mo jẹ̀bi gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ṣùgbọ́n mo wá fún àánú ọlọ́run mo sì yí padà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó sọ mí di ẹlẹ́bi nígbà náà o wá rawọ́ ẹ̀bẹ̀ sí baba pé kristi ti kú fún ọ ó ta ẹ̀jẹ̀ náà sílẹ̀ fún ọ ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ yìí ó wá mú ọ bá a làjà báyìí ó wá ní ìmúkúrò ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ ó wá sọ nípa tí a dá láàrin nípa ìdájọ́ ó wà nù kristi jésù ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tí ọlọ́run ẹni èyí ni kristi tí ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ètùtù ó wẹ ẹ̀ṣẹ̀ náà kúrò ó mú ẹ̀ṣẹ̀ náà kúrò níwájú ọlọ́run ètùtù yìí ó mú ẹ̀ṣẹ̀ náà kúrò ní ìwé àkọsílẹ̀ tí a ti fi lélẹ̀ gbogbo rẹ̀ pátá báyìí ni a ti mú kúrò èyí ni ètùtù náà àbò àwẹ̀ mọ́ àmọ́ kúrò àti wẹ̀ kúrò nípasẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ló sì fi ń ṣẹlẹ̀ ó ní láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ ìdáríjì ìmúkúrò òun ni mímú kúrò ìdáríjì òun ni wíwẹ̀ mọ́ ìdáríjì òun náà ni mímú gbogbo àwọn ọkọ wọnì kúrò kí àwọn ọkọ wọnyí kí ó má bà sínú àkọsílẹ̀ rẹ mọ́ ìdáríjì wá sì wẹ̀ wá mọ́ débi wípé a wẹ̀ mọ́ pátápáwẹ̀ kúrò pátápátá bí ẹni wípé a kò kọ́ sílẹ̀ rí rárá èyí ni pé ọlọ́run wá ń gbò ọ́ lẹ́yìn ìdáríjì lẹ́yìn ètùtù
bí ẹni wípé o dẹ́ṣẹ̀ rí ohun tí ẹ̀jẹ̀ Jésù ṣe nìyí nítorí Kristi nínú ikú tí ó kú fún wa ó mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ó rí ó béèrè nígbàtí Kristi ní ìpele yìí tí ó mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò tí ó mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ nù ó mú wọn kúrò nínú wíwà láàyè kò sí nínú àkọsílẹ̀ kò sí níwájú ọlọ́run kò sì sí nínú ayé rẹ mọ́ ẹ̀ṣẹ̀ kò kọ́ ilé títí láíláí sínú ayé rẹ pé mo ti fìdí pa gbásìn rárá o ìmúkúrò wà ètùtù wà ohun gbogbo a ó sì mú kúrò nínú ayé nìyí nínú ayé rẹ ní ọ̀hún nínú ògo nínú ìwé àkọsílẹ̀ àti lọ́run níwájú ọlọ́run ó sì wí pé fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n láti fi òdodo rẹ̀ hàn mo ní ní ìgbà ìsinsìnyí yìí kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù gbọ́ Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ kínní ẹ̀yin ọmọ mi Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ kínní ẹ̀yin ọmọ mi ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín ẹ̀jẹ̀ rẹ̀ yìí tó gbàgbọ́ ó ti wẹ̀ ọ́ mọ́ ó ti tọ̀ ọ́ mọ́ agbára ẹ̀ṣẹ̀ àti fọ́ ọ kúrò nínú ayé rẹ o kò lè sọ pé báyìí pé sàtánì ló jẹ́ kí n ṣe é rárá o sàtánì kò lè jẹ́ kó ṣe ohunkóhun mọ́ láéláé àwọn ènìyàn ní àyíká mi ohun tí wọ́n ń ṣe rèé àwọn ló jẹ́ kí n ṣe é rárá kò sí ẹni tó lè jẹ́ kó ṣe nǹkan tó lòdì nítorí wípé ìdáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ nítorí pé ètùtù ń bẹ fún ẹ̀ṣẹ̀ nítorí pé ìdáláre ń bẹ fún ẹ̀ṣẹ̀ torí pé agbára ìrẹ̀nùmọ́ wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà agbára ń bẹ agbára tí ń ṣeṣẹ́ ìyanu nínú ẹ̀jẹ̀ náà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà agbára tí ń gbọ́kànlá nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn torí náà má tẹ̀síwájú láti máa sọ wípé èmi kọ ìṣe èmi ní ìwà mi àtẹ̀yìnwá òun ló jẹ́ kí n ṣe rárá o kò sí ohunkóhun tó lè jẹ́ kó ṣe bi tàbí kó dẹ́sẹ̀ mọ́ rárá nítorí wípé ètùtù àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ fún àwọn tí ó jẹ̀bi ó wípé bí ẹnikẹ́ni bá dẹ́ṣẹ̀ kò sọ wípé nígbà tí ẹnikẹ́ni bá dẹ́ṣẹ̀ o kò sọ pé bí ẹni pé ẹ̀ṣẹ̀ ti jẹ́ nǹkan tó bójúmu olúkúlùkù ni yóò máa gbénu ẹ̀ rárá kì í ṣe nígbàtí kò sọ pé níwọ̀n ìgbà tí gbogbo ènìyàn bá dẹ́ṣẹ̀ ó ní bí pé lójijì bó bá jẹ́ pé nítorí àìkíyèsára bí ó bá jẹ́ nítorí àìlègbàdúrà bó bá jẹ́ nítorí àìkíyèsára bí ó bá jẹ́ nítorí àìmáwo ìdánwò tó ń bọ̀ tí ó sì lójijì ṣubú sínú rẹ̀ ó ní bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀ àwa ní alágbàwí lọ́dọ̀ bàbá Jésù Kristi olódodo ẹsẹ̀ ìkejì ó ń sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa kì í sì ń ṣe fún tiwa nìkan ṣùgbọ́n fún ti gbogbo aláyé pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó lágbára ó sì lágbára tó bẹ́ẹ̀ láti fún wa ní ètùtù àti ìdáríjì fún gbogbo ènìyàn bí a ti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a sì sinmi tí a gbẹ́kẹ̀lé tí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà wo ẹ̀kẹta níbẹ̀ ẹ̀kẹta lábẹ́ kókó kìíní òní ìràpadà àti ìwẹ̀nà nípa oore ọ̀fẹ́ rẹ̀ a wá sínú hebrew orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìlá hebrew orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìlá
bẹ́ẹ̀ni kì í ṣe nípa ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màlúù ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun fúnra rẹ̀ ẹ̀jẹ̀ òun fúnra rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa. Ó ti rí ìdáǹdè àìnípẹ̀kun gbà fún wa ìràpadà eléyìí tí ó gbà lórí igi àgbélébé ó sì lágbára lónìí torí wípé ó jẹ́ ìràpadà ti ayérayé. Ìran àkọ́kọ́ kò dá agbára ẹ̀jẹ̀ náà kò dá dúró nígbàtí àwọn apostoli náà méjèèjìlá nígbà tó kú eléyìí kò fagilé agbára àti àṣẹ ìwẹ̀nùmọ́ ti ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó wà títí ayérayé láti ìgbà náà di àkókò yìí síbẹ̀ ẹgbẹ̀rún ọdún kò tí jẹ́ ayérayé síbẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹ̀jẹ̀ ayérayé tí ó rí gbà fún wa fún gbogbo ìran ọmọ ènìyàn títí di àkókò yìí ẹnikẹ́ni ni ó sì lè wá kí ó sì gbà nínú ìwẹ̀nù náà àti ìràpadà náà wẹsẹ̀ kẹrìnlá. Ó ní mélòó ni ẹ̀jẹ̀ Kristi ẹni nípa ẹ̀mí ayérayé tí ó fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n yóò wẹ̀ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Nígbàtí ẹ̀rí ọkàn rẹ tí a bá dá lẹ́bi o ní lè sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà o lè ṣe ohun kan pẹ̀lú ọwọ́ rẹ bí ẹni pé o ń sin Ọlọ́run ṣùgbọ́n ẹ̀rí ọkàn ni bí ẹ̀rí ọkàn bá ní ẹ̀bi bí ẹ̀rí ọkàn bá ní wàhálà ohunkóhun tí ọwọ́ bá ṣe kò sin Ọlọ́run. Ẹsẹ̀ rẹ máa kàpàkọ́ níbi pé o ń wàásù ìrere ṣùgbọ́n bí ọkàn rẹ tí ó bá díbàjẹ́ pẹ̀lú ìwà ìṣekúṣe tí ó díbàjẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ ti ara tí ó díbàjẹ́ pẹ̀lú gbogbo ìṣe ti ara bí ọkàn rẹ àti ẹ̀rí ọkàn rẹ tó bá díbàjẹ́ pẹ̀lú gbogbo ìṣe ìbáyéré àti jíjẹ́ ẹni ti ara ohunkóhun yòówù tó bá sọ pé ó ṣe fún Ọlọ́run bó ń sáré fún Ọlọ́run bó ń fi tì í sílẹ̀ bó ń fi tọ̀ún lélẹ̀ gbogbo eléyìí pátá kò ní jámọ̀ kankan ṣùgbọ́n gbọ́dọ̀ tọ Olúwa wá kí ó ba lè jẹ́ wípé ẹ̀rí ọkàn rẹ aṣọ ọ́ di funfun ẹ̀rí ọkàn rẹ aṣọ ọ́ di ààyè a sì sọ ọ́ dọ̀tun. Irú ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí tí ó ń tọ Ọlọ́run wá òun ló ń sọ ọkàn rẹ òun ló ń wo ọkàn rẹ mọ́ láìsí àbàwọ́n ó sì ń gbẹ ẹ̀rí ọkàn rẹ mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ ó wà lè sin Ọlọ́run alààyè wo lẹ́ẹ̀kan sí i. Mélòó ni ẹ̀jẹ̀ Kristi ẹni nípa ẹ̀mí ayérayé tí ó fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Bí o bá ní èrò tó lòdì o lè sin Ọlọ́run torí wípé ẹ̀rí ọkàn rẹ kò mọ́ kò tọ́ níwájú Ọlọ́run. Bí o bá ní èrò tó farasin tí kò jẹ́ òdodo tí kò jẹ́ mímọ́ bí o kò bá ní ìgbé ayé tó ń tàn rokoṣo tó hàn gbangba ìgbé ayé funfun o ò ní lè sin Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ náà báyìí òun ló sì jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ó sọ fún wa ní ẹsẹ̀ 15:15 àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú tuntun pé bí
ikun ti nbe fo idande o tun re le bayi idande awon ire koja ti o ti wa labe majemu isaaju ki awon ti ati pe le ri ileri ogun aini pekan gba johanu kini ori kini lati ese ikeje johanu kini ori kini 1 efesu ori kini atorogapara ese ikeje efesu ori kini 1 ese ikeje ninu eni ti awa ni irapada wa o je ogun ini ti lowo lowo ani irapada nipa eje re lai se eje kristi a o ni irapada ninu eje kristi nipa tita eje yi sile ni ati ni irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nipase iwe yi o gbe wa mo koko keji bayi oni isode mimo patapata kuro ninu orisun nipase isode mimo patapata kuro ninu orisun eje Jesu ebere ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan kan di mimo Jesu lo nso ni di mimo ki se iya re ni soto wa agbodo yara wa soto agbodo yonda agbodo ti ara ara lele ohun kan ni lati so wipe mo fi ara mi fun oluwa ohun miran ni fun o lati so wipe Jesu fi ara re fun olorun fun mi ohun kan ni fun o mo fi a mo ya ara mi soto ohun miran fun o lati so pe mo da mo wipe Jesu ya ara re soto fun mi lati ku fun mi gan ati lati ta eje re sile idi tori so wipe nitori na Jesu pelu ki o le fe o ni kan sese ni ki o le fe eje ara re so awon eniyan di mimo o jiya leyin bodo o jiya leyin bodo ki o so ni di mimo pelu eje ara re ki o so ni di funfun ki o we ni mo nipa eje ara re ki o le so awon eniyan naa di mimo pelu eje ara re o jiya leyin bodo ohun meta ni a n wo nibe isode mimo patapata ati iwenumo kuro ninu gbogbo aisododo ekeji isode mimo ti a ni iriri re nipase iyara eni soto laisi aisododo iketa isode mimo ti o han gbangba ati wiwa ni ibamu si eni ti ko ni eri nigba ti a ba so wa di mimo a o da igbe aye wa yo da gege bi ti re iwa re ete re ise re ati igbe aye re akoko ni isode mimo patapata nipas ati iwenumo kuro ni gbogbo aisododo asofanu tesalonika kini ori ikarun lati ese ikejile ni ogun e ma ta kete si ohun gbogbo ti o jo ibe nigbati a ba gba ola o ni fe ibi kankan ninu aye re ninu iwa re ninu ise re o kasa afẹ rara ni nigba to ba di atunbi o ni pohun gbe lati se be o mo wipe iwa ibi ninu ede gẹẹsi o je
ìró ọ̀rọ̀ kan tó yàtọ̀ sí èṣù devil evil lẹ́tà kan ló fi yàtọ̀ síra wọn torí pé jẹ́ ọmọ ọlọ́run o fẹ́ jẹ́ kí ohunkóhun ṣe pẹ̀lú èṣù torí náà o ní fẹ́ ibi kankan nú ayé rẹ tó tọ̀dọ̀ devil èṣù wá o ní mọ rírì rẹ o ní pòǹgbẹ fún o ní nífẹ̀ẹ́ sí o ní fẹ́ rárá torí náà ìrírí ìgbàlàyé a wá jẹ́ kó tají a sì pa ọmọ kúrò nínú ohunkóhun tí ó farajọ ibi ohunkóhun tí ó farajọ ibi sí ẹ̀rí ọkàn ara rẹ ohunkóhun tí ó farajọ ibi sí àwọn aládùúgbò rẹ tí ẹ̀ ń bá tí ẹ jọ ń gbé ohunkóhun tí ó farajọ ibi sí arákùnrin rẹ tàbí sí arábìnrin rẹ ohunkóhun tí ó farajọ ibi sí aya rẹ ohunkóhun tí ó farajọ ibi sí ọkọ rẹ ohunkóhun tí ó farajọ ibi sí olùṣọ́ àgùntàn rẹ o ní fẹ́ dára rẹ pọ̀ mọ́ ohunkóhun tí ó jọ ibi nítorí pé ìgbàlá mú gbogbo èpòǹgbẹ fún ibi kúrò torí náà nígbàtí a bá gbà ọ́ là ẹta kété sí ohun gbogbo tí ó jọ ibi wá rí kọjá ìgbàlá báyìí ẹsẹ̀ kẹtàléní ogún ní ẹsẹ̀ kẹtàléní ogún 23 kí ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ ní ọlọ́run àlàáfíà tí ó fún ọ ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ìgbésẹ̀ àkọ́kọ́ òun ní ìgbàlà ìgbàlà tó ṣe kókó tó ṣe pàtàkì tó jẹ́ kò ṣe má ní ó fún ọ ní àlàáfíà pẹ̀lú ọlọ́run báyìí ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá kí ó sọ yín di mímọ́ porogodo kí ó sọ yín di mímọ́ láìkò síbìkan kí a sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá ní àìlábùkù ní ìgbà wíwá títí di àkókò wíwá olúwa wa jésù kristi ìsọdimímọ́ òun ni ìrírí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n kò wá dúró ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà ìsọdimímọ́ ó jẹ́ ìrírí kan sàn-án òtọ́ olúwa wa o yọ̀nda o jọ̀wọ́ ara rẹ pátápátá fún olúwa bí o ti fi ohun gbogbo lélẹ̀ lórí pẹpẹ ẹ̀jẹ̀ jésù lẹ́sẹ̀kẹsẹ̀ a sọ ọ́ di mímọ́ ṣùgbọ́n kò wá dá kò wá mọ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ń tẹ̀síwájú ó ń tẹ̀síwájú ó jẹ́ ìrírí tó ń tẹ̀síwájú títí tí olúwa yóò fi dé o lè sọ pé aṣọ ni mi mọ tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí o n kò mọ̀ nípa èyí mọ́ rárá o ó ń tẹ̀síwájú títí tí olúwa wa jésù yóò fi dé ní ẹsẹ̀ kẹrìnléní ogún 24 olódodo ni ẹni tí ó pè yín ó ti pè ọ́ sí ìrònú pìwàdà ó dáhùn sí ìpè náà ó pè ọ́ sí ìgbàlà ó dáhùn ó pè ọ́ sínú ìjọba rẹ̀ ó dáhùn báyìí ó wá ń pè ọ́ sí ìsọdimímọ́ sí ìsọdifunfun tí ó máa ń wá nípasẹ̀ ìsun ẹ̀jẹ̀ jésù olódodo sì ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe kí ni yóò ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sọ ọ́ di mímọ́ ṣùgbọ́n síwájú síwájú ṣe a máa pa ọ́ mọ́ ní ìsọdimímọ́ ó ní agbára láti jẹ́ kó dúró ṣinṣin nínú ìsọdimímọ́ kí o bá lè jẹ́ nígbà gbogbo o lè jẹ́ ní ojoojúmọ́ o lè jẹ́ ní gbogbo àkókò ọjọ́ ayé rẹ ní gbangba tàbí ní kọ̀kọ̀ o lè jẹ́ mímọ́ síbẹ̀ torí wípé ní agbára láti jẹ́ kó dúró ṣinṣin nínú ìsọdimímọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ olódodo ni ẹni tí ó pè yín tí ó ti pè wá kì í ṣe sínú ìrírí ṣùgbọ́n ó ti pè wá sínú ìwà mímọ́ torí náà ó ní agbára náà láti ṣe nínú ayé wa nínú Jòhánù kínní orí ìkínní ẹsẹ̀ ìkeje ó ní ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀
ohun ti a gbọdọ ma se re ti a ba ti ni bala bi awa ba rin ninu imole Christ Jesus o ni imole araye a o ma rin ninu imole re bi awa ba rin ninu imole Olorun je imole ninu re okokun ko se ninu re rara tori na eni keni ti o ba rin ninu okokun ti o je wo pe o je ti Olorun opuro ni otito ko se se ninu re sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa a o ni idapo pelu awon won ti won rin ninu okokun idapo wa o da lori otito ti wi pe eje Jesu Christ ti we wa nu o ti dariji wa o ti we gbogbo ese wa nu kuro a ko si nife a ko fe a ko si pogbe fun ifarahan Yesu a ko fe a ko ni ife kankan fun ohunkohun ti o je ibi a ko ni ibasepo kankan pelu ibi ti Yesu sugbon bayi a rin ninu imole a wa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o nwe wa nu ba wa ki le itumo si a nwe ni gbogbo owuro nigba ti a ba si we bi o ba mu iwe bo ba lo we ninu agbada to fofo o ri eri gbogbo to tara re jade sugbon a o yi kitikiti mu ere ni ojo to koja ni ana a se mama lo lati lo se ohun ko to fa eri tabi ekuru si wa lara sibe nigba ti a ba we laaro a o ri eri nibe a we asi we wa mo ni ere iwuro o kan na ni nipa ti emi a o mo mo lo sinu ko ese kese bi e je pe a o se ko ti a le toka si gege bi ese ni eleyi a o ni ero kankan nu okan wa ki a so pe ibi ni eleyi ani nigba na leyin na gan nko fun wa lati je funfun bi orun ti fe ki a je agbodo ma gba iwe ninu eje odo agutan ni gbogbo akoko ni gbogbo igba eri ti esu ti o se se ki a ro pe o fi si igbe aye enikeni a we wa nipa eje na eje Jesu Kristi omo re ni nwe wa nu o si nwe nu o si nwe ninu kuro ninu ese gbogbo a n wo ikeji nibe ikeji nibe o ni ninu iriri isode mimo nipase iya re ni soto lai si aijoloto tabi aisododo iya re ni soto nigba ti a ba yara soto fun olorun a o gbodo je alaisooto a si titọ oluwa wa bayi oluwa mo fi ahan mi wa si ori pẹpẹ ahan yi ko ni so ohunkohun ti ko fi ogun fun oruko re a o ni soro eyin a o ni foro banije a o ni ge enikeni lile a o ni sawabi awon omo Israeli a o ni kun nigba gbogbo to n kun ni aginju mo fi ahan mi le ori pẹpẹ nigba ti a ba se leyi lẹ́yìn ìjọsìn o ní jáde lọ sóde lọ́hùn a níbi tí àwọn mọ́tò wà tó sì súnmọ́ tòsí ká wá bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí a sọ pé a bẹ̀rẹ̀ ohun tí a sọ pé a ò ní ṣe ìyá rẹni sọ́tọ̀ láìsí àìjólóòótọ́ olúwa mo fi ojú mi lórí pẹpẹ ojú mi kò ní mọ̀ọ́mọ̀ máa wá àwòrán oníhòòhò kiri tàbí kí a tẹjúmọ́ ohun tí yóò mú èrò búburú lọ sínú ọpọlọ mi yóò sì mú kankan náà wá sínú àgọ́ ara mi àti ìmọ̀lára mi rárá o mo fi ojú mi
le ri pepe emi o ni ka ohun ko ohun ti o je eko ike emi ko ni ka ohun ko ohun ti o so mi di eni ti o se te o gba ni waju oluwa ohun ko ohun ti ko ni bola fun kristi ohun ko ohun ti ko ni gbe iwa mi mo laruge emi o ni te oju mi mo ohun ko ohun be mo fi oju mi le ri pepe oluwa ese yi mo fi se ri pepe re ese mi yi ko ni lo sebe kebe ti ko ni bola fun emi o ni lowo tabi ki n fowo si ijo ele ti yo gbe ago ara ti o ru ago ara soke ti o ma mu ki gbogbo idi ma gbon si isohun mo fi ohun gbogbo ti mo ni sori pepe lese kese to ba fi ohun gbogbo lere lori pepe ni arin iseju marun leyin re ogbon iseju wakati kan o wa ni ji alaisooto ki o wa lo mu ohun ti o fi sori pepe kuro ko wa sise ohun ti o so pe o ni se oluwa ina mi kii se ikun ina mi mo fi sori pepe mo fe ni inu kristi ohun kan soso ti n o ma ro ero ti n o ma gbeni ro n o ma ronu lori ero ti o ba ti yoo gbe awon elomiran soke ti yoo si je ki n je ni ti emi si n ko ni ni ero okan ti o je ki n padanu ohunkohun ti mo ni ni akoko ijoso n gba babere olorun nigba ti a ba se leyi a n se pelu ijo looto a o ni yara wa soto pelu aijo looto pe ohun ti a so wipe a o ni se mo ona ta so pa ni to ibi ti a so pe a o ni se mo oro eyin ti a ni a o ni faaye gba mo laarin iseju die ati pada sini ebi wa rara o nini sodomimo ti a ni iriri re laisi aijoloto eberu ori ketala ese ikejila nitori na ori ketala ese ikejila nitori na jesu pelu ki o le fi eja ara re so awon eniyan di mimo fi eja ara re so eniyan di mimo o jiya leyin ibodi ese ketala o wi pe nitori na e je ki a jade to lo ki a mo mo a o ni yera fun egan e je ki a jade to lo a mo mo se eleyi a mo pe inu ni bini yoo wa a o ni yera fun inu ni bini eyiriwo a mo wipe won yoo wa bi mo ba tesiwaju lati ma gbe igbe aye ti o tona àwọn tí kò tẹ́wọ́ gba òdodo wọn á ṣe inú ni bíni a ò ní yẹra fún inú ni bíni a ò ní yẹra fún ìyíriwò a ò ní yẹra fún gbogbo nǹkan wọnìí tí wọn yóò sọ kò burú mo sọ eléyìí ṣùgbọ́n mo sì mú ọ̀rọ̀ ọlọ́run mo yan ọ̀rọ̀ ọlọ́run ẹ máa tẹ̀lé àlàáfíà ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí ọlọ́run lẹ́yìn tí ó sọ eléyìí ó wá rí àwọn ènìyàn ti o n fi iwa mimo sefe to wa fi iwo oniwaasu iwa mimo sefe ta wa n so awon itan ti ko fese mule nipa re mimo iwa mimo iwa mimo iwa mimo won waasu iwa mimo eyi n ko eleyi ko bo le se ri won si n ka ohun ti o je ooto nipa re o ka eleyi ori e bayi o wa n yera fun egan ti egan to n wa lati ma ye o ni se eleyi o tẹ̀síwájú láti máa sọ ohun tí kristi sọ o máa wàásù ohun tí kristi ti wàásù wàá tẹ̀síwájú láti máa tẹ̀lé ipa ọ̀nà òdodo a ó sì máa wá ojú olúwa a ó máa wàásù rere fún gbogbo ẹ̀dá ṣùgbọ́n bí mo ti ń tẹra mọ́ àti ṣe bẹ́ẹ̀ ni èyí ń ṣẹlẹ̀ má yẹra ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a máa ro ẹ̀gàn rẹ̀ wọ ẹsẹ̀ ìkẹrìnlá ní ẹsẹ̀ ìkẹrìnlá 14 nítorí pé ara kò ní ìlú tí ó wà títí níhìn àwọn tó ń gbénú ayé wọn kò ní ìlérí ayé tí mú orí ìrètí ayé tí ń bọ̀
àwọn tó ń gbé ní ìṣesìn yìí wọn kò ní ìrètí ayérayé tí ó dára wọn ń gbé fún àkókò ìdí nìyí tí wọn fi ń da gbogbo ẹrẹ tí wọn lè dà ìdí tí wọn fi ń gbé gbogbo ọrọ òdì tí wọn lè sọ ìdí tí wọn ṣe gbogbo tí wọn lè ṣe torí wọn kò wò ré kọjá àkókò yìí ṣùgbọ́n àwa tí a fi ara wa fún olúwa tí a yọ̀ǹda ara wa fún olúwa a mọ̀ wípé a kò ní ìlú tí ó wà títí níhìn-ín ṣùgbọ́n à ń wá èyí tí ń bọ̀ à ń wo ìkẹta báyìí ìkẹta ó ní ìsọdimímọ́ tí ó hàn gbangba àti dídàbí ti aláìléèrè ìsọdimímọ́ tí ó hàn gbangba a kò rí ọkàn ṣùgbọ́n a rí ìṣe látinú ọkàn sì ni gbogbo ọ̀rọ̀ ìgbé ayé ti ń jáde ìgbé ayé wa ìhùwàsí wa ìwà wa ìyára ẹni sọ́tọ̀ wa ìjìnlẹ̀ ọkàn wa gbogbo ìjáde láti wàásù wa ohun gbogbo tí a ń ṣe a ó máa fi ẹ̀rí ohun tí a ní hàn nínú ìsọdimímọ́ tí ó hàn gbangba àti dídàbí ẹni tí kò lè rí wo hebrew orí ìkeje à ń ka ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n hebrew orí ìkeje ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n 7:25 nítorí náà kristi sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ nítorí tí ó ń bẹ láàyè títí láyé láti máa bẹ̀bẹ̀ fún wọn ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ jésù kristi ni ó yẹra mímọ́ àìlẹ́gàn àìléèrí ẹni tí ó jẹ́ nìyí jésù kristi nìyí àìléèrí tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ tí a sì gbéga ju àwọn ọ̀run lọ ẹ̀rí ìsọdimímọ́ wa ni wípé àdàbí rẹ̀ jọ̀hánù orí ìkẹtàdínlógún 17 ẹsẹ̀ ìkẹrìnlá 17:14 mo ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé sì ti kórira wọn nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé ẹsẹ̀ ìkẹẹ̀dógún 15 èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé ṣùgbọ́n kí ìwọ kí ó pa ọmọ kúrò nínú ibi a ò ní bá ẹ̀ṣẹ̀ dọ́rẹ̀ a ò ní jẹ́ kí ibi wọn kí ó fà wá mọ́ra ó yà wá nípa kúrò nínú ibi torí pé ibi ó kàn yàtọ̀ sí ọ̀rọ̀ kan tí a pè ní èṣù ní èdè gẹ̀ẹ́sì ni ibi lẹ́gbẹ̀ẹ́tẹ̀gbẹ́ ló ń gbéṣù rìn bí ó bá lè pa ọmọ kúrò lọ́dọ̀ èṣù ó fẹ́ pa ọmọ kúrò nínú ibi ní ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé ohun tí jésù kò ní ṣe nínú ayé àwa kò ní ṣe nínú ayé ohun tí jésù kò bá ní gbàdúrà fún nínú ayé àwa ò ní gbàdúrà fún un nínú ayé ohun tí jésù kò ní fọwọ́ sí tí kò ní lọ́wọ́ nínú rẹ̀ nínú ayé àwa náà a ní lọ́wọ́ nínú rẹ̀ nínú ayé ayé lè sa ipá wọn láti fà wá mọ́ra ṣùgbọ́n ó sọ pé rárá jésù kristo olúwa wa ẹni tí a fẹ́ dàbí rẹ̀ kò ní tẹ́ gba eléyìí
aye le se yi ton kan to buru ju lati tiwa lati fa wa kan tiwa lo gbogbon sinu aye kuburu be abafa amara bi won ni johe awal lo ogbon miran ta ba ti won lo gbogbon wa ba ta ba ko le won ki a da won loro titi won yo fi johe boya ifanimara tabi ifipamu ni boya fi fanima tabi titaku ni ko si kankan ninu won ti yo je ki a ni ohun ko n se pelu aye aye je ti esu a ko si gbodo ni kankan se pelu esu a ko si gbodo ni kankan se pelu aye yi tori pe won ki se ti aye gege bi emi ki ti se ti aye wese keta ninu ogun so won di mimo ninu otito otito ni oro re isina ki so ni di mimo eko eke eko eke ki so ni di mimo iwasu ki wasu ti ko ba ti je otito ti o je otito patapata porogodo ko le so ni di mimo nitori wipe eko eke ko le je ko je mimo ki o si je ko sumo oluwa si sugbon so won di mimo ninu otito otito ni oro re wese kokanleni ogun 21 ni ese kokanleni ogun 21 o wipe ki gbogbo won awon ti aso di mimo awon ti ko dabi taye awon ti a ti wena mo ti aso di funfun ko ninu gbogbo ibi ti nbe nu aye awon ti won ti ni erere isode mo to han gbagba to tero ko so ki gbogbo won ke le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu awon ti amiyan ti aso di mimo awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo ni oran mi a wo koko keta bayi koko keta abo ti o daju ninu ijo looto si eje re fun awon looto fun awon lododo Kristi ta eje re sile abo ti o daju ninu ijo looto si eje re fun awon lododo tabi si awon looto eje re o weni mo o pani mo o n dabobo o si n je ki a gbe labe abo re abo ti o daju ninu ijo looto si eje re fun awon olooto a n wo exodu ori kejila ese ketala 12:13 eje naa ni yoo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje naa emi yoo re yin koja iyonu naa ki yoo wa sori yin lati ran yin nigba ti mo ba kolu ile Egypt ese keta o le ni ogun 23 nitori ti oluwa yoo koja lati kolu awon ara Egypt nigba ti o ba si ri eje lara ateriba ati lara opoya mejeje oluwa yesi re koja enu ona naa ki yoo je ki apanirun ko ni fi aye gba apanirun ki wole yin wa lati kolu yin abo ohun meta akoko akoko abo ti o pe lai si iwukara labe eje naa ikeji abo ti o ni amuye nipase gbigbe labe eje naa iketa abo ti a fese re ta fi ese re mule
lati odo oluwa labe eje na akoko abu ti o pe lai si iwukara labe eje na asese ka exodus ori kejila ese ketala ni

nínà títí ó fi di ọjọ́ keje. Ọkàn náà ni a ó ké kúrò nínú Israẹli. Ẹ̀jẹ̀ náà ń dáàbò bò wá. A ó dúró nínú ilé. Ó sọ nípa ọmọ Israẹli báyìí, níbi tí a ti fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sàmì sí lára àtẹ́rígbà àti òpó ilé méjèèjì nígbàtí ẹ̀jẹ̀ náà bá sì wà ńbẹ̀, tí Olúwa sì rí èyí, ebi áńgẹ́lì apanirun kò ní wọlé láti pa ẹnikẹ́ni tí ó bá wà nínú ilé náà. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá wà nínú ilé náà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n tí ó wá ní ìwúkàrà nínú rẹ̀, tó sì ń jẹ ìwúkàrà ẹ̀jẹ̀ náà, kò yóò pàdánù agbára rẹ̀ lórí rẹ̀. Torí pé ẹnikẹ́ni, àní bí ó tilẹ̀ jẹ́ wípé ó wà nínú ilé náà tí a ti fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn sàmì sí, ẹnikẹ́ni tí ó bá ń jẹ àkàrà wúrú lòdì sí àṣẹ Olúwa, ẹni náà yóò sì parun, kò sí ààbò fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n o gbọ́dọ̀ rí dájú pé kò sí ìwúkàrà, kí ló lè túmọ̀ sí fún àwa nínú Májẹ̀mú tuntun. Kọ́rìntì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Nínú Kọ́rìntì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Ìṣefefe yín kò dára, ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ nínú gbogbo ìyẹ̀fun di rírù. Ìwúkàrà bíntín nínú ìjọ ní Kọ́rìntì, a ti wẹ̀ wọ́n nù nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Bí o bá lọ ka orí ìkẹfà, o rí pé ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ díẹ̀ púpọ̀ nù yín, ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti dá yín láre, a ti sọ ní mímọ́, bẹ́ẹ̀ ni a wẹ̀ wọ́n mọ́. Ṣùgbọ́n ọ̀dọ́kùnrin kan bẹ ń bẹ̀ tí ó wọlé tọ aya bàbá rẹ̀ lọ, wọn kò sì wọn ò fi àjẹ ilé yìí. Ìdí tí Paul apóstòlù sọ wípé nípa ẹ̀mí ẹ ń ṣògo nínú pé wà ní abẹ́ ẹ̀jẹ̀ náà, ẹ ń ṣògo nítorí wípé ẹ ní ẹ̀dùn ti ẹ̀mí ṣùgbọ́n ìṣefefe yóò dára. Nǹkan tẹ́ ń ṣògo torí rẹ̀ asán ni, a kò mọ̀ wípé ìwúkàrà díẹ̀ nínú gbogbo ìyẹ̀fun di rírù. Ẹsẹ̀ ìkeje 7. Nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun tuntun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi ríbọ fún wa. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ètùtù, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Èyí ni ó sì gbọ́dọ̀ dáàbò bò wá, kí ó pa wá mọ́. Ṣùgbọ́n o gbọ́dọ̀ rántí, bí a bá fi ààyè gba ìwúkàrà láti wà nínú ayé wa, ìwúkàrà òun ni àmì ẹ̀ṣẹ̀ orí báyìí. Bí a bá fi ààyè gba èyí, ààbò wa àti gbọ̀jẹ̀gẹ́ rẹ̀. Wọ ẹsẹ̀ ìkẹjọ ní ẹsẹ̀ ìkẹjọ. Nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kìí ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kìí ṣe pẹ̀lú ìwúkàrà arankan àti ìwà búburú. Ìwúkàrà arankan, ìwúkàrà ìbínú, ìwúkàrà àti fífi ọ̀rọ̀ búburú bani jẹ́, ìwúkàrà àti máa ṣèké sí ẹnì kejì, ìwúkàrà ti ìkùnsínú àti èrò búburú. Bí ìwúkàrà búburú bá wà ńbẹ̀, o lè sọ pé wà ní abẹ́ ẹ̀jẹ̀ náà, wà ní abẹ́ ẹ̀jẹ̀ náà. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni ọmọ Israẹli wọn nì tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ náà, tí wọ́n bá jẹ
ìwúkà

0: ọkàn náà ni a ó ké kúrò láàrin àwọn ènìyàn. Ààbò náà kò ní sí níbẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí a ṣe àjọ náà kìí ṣe pẹ̀lú ìwúkàrà, ṣùgbọ́n kí a ṣe àjọ náà pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Àìsòtítọ́ ó jẹ́ ìwúkàrà. Ẹ̀tàn ẹ̀kọ́ èké títí ẹ̀kọ́ èké lẹ́yìn ìwúkàrà ni. Má ṣe jẹ́ ká lọ́wọ́ nínú gbogbo iléèwé nì. Ààbò tí ó pé wà bí a kò bá fi ààyè gba ìwúkàrà tí a sì dúró ní abẹ́ ẹ̀jẹ̀ náà wé ìkejì. Ìkejì ni ààbò tí ó ní àmúyẹ nínú nípasẹ̀ gbígbé lábẹ́ ẹ̀jẹ̀ náà. Lẹ́ẹ̀kan sí àti wá sínú Éxódù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì ó lé ní ogún 12:22. Èyí ni àyàfi tí ọ̀pọ̀lọpọ̀ ò kì ń wò. Wọ́n kàn máa sọ pé bí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi yóò rí kọjá rántí wípé ẹ̀jẹ̀ náà kò sí lórí olúkúlùkù ènìyàn ní Ísírẹ́lì. Lára ilé náà, lára àtẹ́rígbà àti òpó méjèèjì ni ó wà. Nígbà náà ó wà dúró nínú ilé náà. Níwọ̀n ìgbà tó bá wà nínú ilé nígbà náà, áńgẹ́lì apanirun tó ń panirun kò yóò ré kọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà lára ilé náà. Ṣùgbọ́n wo ẹsẹ̀ ìkejì lé ní ogún 22. Ẹ̀yin ó sì mú ìdì ewé ìsópù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kun ara àtẹ́rígbà àti òpóyà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀. Kò sí ẹnikẹ́ni nínú yín tí ó gbọdọ̀ jáde. Bí ẹnikẹ́ni bá di ẹni tó aláyọjúràn tó ń tojúbọ ọ̀ràn ẹlẹ́ràn káàkiri, kí náà ń ṣe lọ́hùn nì, kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ nì, tó sì jáde kúrò nínú ilé náà. Lára èyí tí a ti rí ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí ara rẹ̀. Nígbà tí a bá wá láti mú Olúwa, báyìí a wà nínú ìgbàgbọ́, ẹ̀jẹ̀ náà a sì ti lò ó, a wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, a ò ní jáde lọ, kí náà ń ṣe lọ́hùn nì nínú ìjọ alẹ́ wọn rárá. O lè ṣe léyìí, kí náà ń ṣe lọ́hùn nì ní ibi ilé sinimá wọn rárá, a ò lè ṣe irú rẹ̀. Kí náà ń gbé ṣe nínú ilé aṣẹ́wó, a ń gbọ́ nípa tí a ń gbọ́ nípa tọ̀hún, kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ gan rárá. A ní jáde lọ kúrò ní ojú nípa ọ̀nà wa, a ò ní jáde kúrò ní ojú ọ̀nà Olúwa láti lọ máa wo, láti máa wò kákàsáàrí ohun tí wọ́n ń ṣe. A ó wà lábẹ́ ilé Olúwa, a ó wà lábẹ́ ààbò àti ìpamọ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. A sọ fún anú Hebrew orí ìkẹwàá láti ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n, Hebrew orí ìkẹwàá 10:29, Hebrew 10:29. Mélòó ni ẹ rò pé a ó jẹ Olúwa rẹ̀ ní ìyà kíkan, ẹni tí ó ti tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ ọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì ti kẹ́gàn ẹ̀mí oore ọ̀fẹ́. Ní ìní a rí ẹnìkan àti gbàálà àti sọ ọ́ di mímọ́ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n ọdún ti rí wa wọn. Ìwà láàyè ti pé ó sì jẹ́ tuntun, ó ti wá ṣá nígbàkúgbà, o ma n gbadura eje Jesu sugbon bayi o tin bi ara re lere kilo de ti mo ti so pe eje Jesu nigba gbogbo gana o wa bere cinema ke gan eje odo agutan na o wa bere ni foju bintin eje odo agutan na ani o ti le ka eje omo olorun bayi si ohun ti ko ye bayi ko fi ola kankan fun eje na mo nitori pe o ti di alapara alaserege koda o tule tun te omo olorun ati eje re mole nipa iyete ati bi so di mimo tele ijiya to lagbara idajo to le yo wa sori re nitori pe bayi eje na o ti so iye re ninu okan re agbodo ni afojusun ki agbekele ki a se gbagbo ninu eje na ti atimo lati igba ti a ti wa sinu ijoba na ti a se deni igbala nipa igbagbo ninu eje na aso adi mimo nipa ninu eje na wo ese ikeji din ni 1:38 o ni sugbon elododo ni yeye nipa igbagbo igbagbo ninu eje na igbagbo ninu igbe aye na igbagbo ninu oro olorun elododo ni yeye nipa igbagbo sugbon bi o ba fa seyin bi enikeni ninu awon eniyan to ti wa ninu tele o lo fa seyin bi o ba se ninu ile o le jade bo ba si ninu ile won ti ati gba won la nipa igbagbo nipase eje odo agutan na aso won di mimo nipa igbagbo ati ijele oto si eje na sugbon bayi bi enikeni ba fa seyin okan mi ki yo ni ni dudun si bi enikeni ba ti gba oluwa gbo labe eje odo agutan na bayi ninu okan re o ti n fa seyin o n fa fifa seyin ki n sele lojiji o ma n die die ni a ko ni fe ka bibeli daadaa mo a fe ma din idapo pelu oluwa ko a ma din idapo pelu ara wa ko gege bi asa awon elomiran a bere si ma din ifaraeniji re si oluwa ko ninu fifi fun oluwa ma din ko a bere si ni din ife re fun olorun ko ati ife fun olorun ati oro re a bere si ni ma din ijesin ati ohun ti o ni idaniloju le lori a bere si ni ma dogbon si ara so pe eleyi na o ko eleyi o ti bawe je eleyi o ti ba nkan je ikan omi die die o lo ma di alagba olugbo omi die to fi n fa seyin o n fa seyin nigbo o se bi enikeni ba si fa seyin okan mi ko ni inu dudun si ni ese kọkandinlọgbọn sugbon awa ko si ninu awon paulu ati awon elegbe re awa ti a faraji ti a yara wa sọtọ awa ti a ti n pa idaniloju ọmọ pẹlu itara awa ti a ni ibẹru ọlọrun ati ife ọlọrun ninu ọkan wọn sugbon awa ko si ninu awọn ti n fa seyin sinu egbe awọn to n fa seyin awọn ti ko ka eje odo agutan naa se ohun to yẹ ki wọn ka se wọn fa seyin sinu egbe sugbon o wipe bi ko se ninu awọn ti o gbagbọ se igbala ọkan awa si abala kẹta labẹ koko kẹta o ni aabo ti a fẹsẹ rẹ múlẹ látọ̀dọ̀ olúwa labẹ ẹ̀jẹ̀ náà aabo ti a fìdí rẹ múlẹ hebrew ori kọkànlá ẹsẹ ìkejì dín ní 28:11-28 ìwé hebrew nípa ìgbàgbọ́ ni ó dá àṣírí kọjá sílẹ̀ àti ìbùwọ̀n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwa àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Wọ́n gbọ́ràn sí Olúwa lẹ́nu, wọ́n mú ẹ̀jẹ̀ náà lò, wọ́n dúró sínú ilé tí a fi ẹ̀jẹ̀ sàmì sí. Wọ́n sì mú gbogbo ìwúkàrà kúrò torí bẹ́ẹ̀ Olúwa pa wọ́n mọ́ gẹ́lábẹ́ ààbò ààbò wọn, ó sì fẹsẹ̀ múlẹ̀, a gbà wọ́n là, a sọ wọ́n di mímọ́, a sì dáàbò bò wọ́n. Orin ìkọkànlé ní 90 Psalm 91. Ẹni tí ó ń gbé ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, nígbàtí áńgẹ́lì apanirun bá ń kọjá ní gbogbo àdúgbò tó ń lọ káàkiri inú ilé, àwọn ọmọ Ísírẹ́lì yìí wọ́n wà nínú ilé wọn níbi tí a ti fi ẹ̀jẹ̀ náà sí fún wọn. Wọ́n ń gbé, wọ́n jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, wọn yóò sì máa gbé abẹ́ òjìji Olódùmarè. Wo ẹsẹ̀ ìkejì, ní ẹsẹ̀ ìkejì, èmi ó wé fún Olúwa pé ìwọ ni ààbò àti odi mi. Mo ń gbé ní abẹ́ ẹ̀jẹ̀ náà, ìwọ ni ààbò àti odi mi. Ilé náà ó lágbára, ilẹ̀kùn náà sì lágbára, tí áńgẹ́lì ikú kan kò lè là á kọjá, nítorí pé níwọ̀n ìgbà tí ẹ̀jẹ̀ náà bá ń bẹ ńbẹ̀, ó dà gẹ́gẹ́ bí odi mi. Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, mo gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, èyí tí ó fi fún mi, mo gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, èyí tí ó fi fún ni, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi yóò rí yín kọjá. Mo lè ní ìmọ̀lára kan tí ò bára dé, kì í ṣe ìmọ̀lára mi o, nígbà tí ó bá rí ìmọ̀lára mi rárá o, kì í ṣe èròǹgbà mi, ẹ̀jẹ̀ náà ni àti ohun tí mo gbẹ́kẹ̀lé, ohun tí mo sì gbẹ́kẹ̀lé rèé. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi yóò rí yín kọjá. Òun ni Ọlọ́run mi, èmi ẹni tí èmi yóò gbẹ́kẹ̀lé. Ní ẹsẹ̀ kẹta, nítòótọ́ òun yóò gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Ẹsẹ̀ kẹrin ó sọ wípé, ní ẹsẹ̀ kẹrin wípé, yóò fi ìyẹ́ rẹ̀ bì ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé, òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti apáta rẹ̀. Ẹsẹ̀ karùn-ún, ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù rẹ̀. Bí wọ́n ṣe wà nínú ilé wọn, àwọn tó wà nítòsí àwọn ilé àwọn ará Egypt wọn ni, wọ́n a máa gbọ́ igbó wọn, igbó ẹkọ́ ọ̀gànjọ́, àwọn ènìyàn nínú àwọn ilé níbi tí ẹ̀jẹ̀ náà tí a fi sàmì sí. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí èyí wọn kò bẹ̀rù nítorí ẹ̀rù rẹ̀ tàbí fọ́fà tí ń fò ní ọ̀sán. Ẹsẹ̀ kẹfà, ní ẹsẹ̀ kẹfà, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn, tàbí fún ìparun tí ń ni ní ọ̀sán gangan. Ẹsẹ̀ kejì, 1,000 yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ. Àmì àti 10,000 ní apá ọ̀tún rẹ, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ, kì yóò súnmọ́ ọ̀dọ̀ mi. O lè gbọ́ ẹkún tàbí igbó ọ̀gànjọ́ òru nínú ilé àwọn ará Íjíbítì, ní òpópónà àwọn ará Íjíbítì, ní àdúgbò àwọn ará Íjíbítì, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ní ẹsẹ̀ ìkẹjọ, kìkì ojú rẹ ni ìwọ yóò máa fi rí e, tí o sì máa wo èrè àwọn èèyàn búburú. Ẹsẹ̀ ìkẹsàn-án, nítorí ìwọ Olúwa ní ń ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò ṣubú lù ọ́, bí o ti ń padà lọ ilé, búburú kan kì yóò ṣubú lù ọ́. Nínú ilé rẹ tó ń gbé, búburú kan kì yóò ṣubú lù ọ́. bi o ti rin aje lo sin lo ton bi olorun ti ndari re buburu ko ni subi lo ni oruko jesu be ni arun karun arun karun arun ti o begun arun karun be ni arun karun ki yo somo ile re nitori ti yo fi ase fa awon angeli re nitori re lati pa omo ni ona re gbogbo wo yo gbe osoke ni owo wa ki iwo ki o ma ba fi ese re gbo okuta iwo yo koja lori kenion ati paramole egboro kenion ati ejo nla ni iwo o fi ese re temole nitori ti o fe ife re si mi nitori na ni emi o se gba emi yo gbe leke nitori ti o mo oruko mi ese ikedogun o yo pe oruko mi emi yo se da lohun yo da wadura re mo ni yo da wadura re emi yo pelu re ninu ipaju emi yo gba emi yo si bi ola fun oluwa yo bo la fun emi iru emi wo so fun mi logoro iru igbe aye to reti emi gigun ni emi yo fi te lorun emi yo si fi igbala mi han
1: labe eje jesu agbaola aso di mimo adabubu o oni anito ati aniseku re oluwa yo ba gbogbo ani re pade gbogbo awon ogun ni oluwa yo di ohun gbogbo ti o ba n po gbe fun gege bi ife gege bi oro re ti o ba bere oluwa yo fi idahun fun o oni olugbala re oni oluseni di mimo re oni oluse agutan re oni abo re oni tito re o wa laaye lati gbadun gbogbo ipese oluwa fun aye re ni oruko jesu igbe aye ti emi ti re ni ìyà nípẹ̀kọ́ ti rẹ ni ẹ̀mí gígùn ti rẹ ni ìgbé ayé ìlera pípé ti rẹ ni ìgbé ayé tó ń pògbẹ fún ti rẹ ni o kí olúwa kí ó fi ẹsẹ̀ gbogbo ìlérí tí ó fi fún ayé rẹ múlẹ̀ ní orúkọ jésù o sì gbádùn iṣẹ́ ọwọ́ rẹ pẹ́ ẹ jẹ́ ká jìdè ló báyìí kí a sọ fún olúwa ohun tí mo gbàgbọ́ ní ohun tí mo gbàgbọ́ nìyí ohun tí mo ń gbẹ́kẹ̀lé fún nìyí kò ní kùnà nínú ayé rẹ̀.

àti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ̀ yìí ó kù kí a fi ara lé ọlọ́run lọ́wọ́ nú àdúrà ẹ̀jẹ̀ jésù tó ń gbọ́kàlà tí ń sọ nídi mímọ́ fi ara ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ ní àṣálẹ̀ inú ohun gbogbo tó ti kọ́ wa ẹjẹ́ àgbàdúrà pé olúwa yóò pa wá mọ́ nínú gbàlà nínú ìsọdi mímọ́ lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà mo gbàgbọ́ pé ń gbàdúrà ẹ̀jẹ̀ jésù kristo olùgbàlà wa ó ń wẹ̀ wá nù kúrò nu gbogbo ẹ̀ṣẹ̀ gbónú ayé rẹ wò sáà ti gbà ọ́ là kúrò nu ẹ̀ṣẹ̀ wà ń gbé ìgbé ayé ẹni tí a gbàlà àti yà ọ́ nípa kúrò nu ayé bí ṣé àti sọ ọ́ di mímọ́ pátápátá nípa ẹ̀jẹ̀ jésù kristi.

dájúdájú ìgbàlà ń wá nípasẹ̀ ìgbàgbọ́ nípasẹ̀ ìgbàgbọ́ wa nínú ẹ̀jẹ̀ Jésù. A ò gbà wàhálà nípa iṣẹ́ wa, kì í ṣe ohun tí ènìyàn yẹ fún ni a fi gbà wàhálà. A gbà wàhálà nípasẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ náà ló ń dá wa láre. A mú wa bá Kristi làjà, a wá ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Kìí kàn ṣe ìrírí tí a fojú rí nìkan, ṣùgbọ́n ìrírí tí ó wà nínú ìsọdọ̀tun nínú Ọlọ́run, òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ṣé lóòótọ́ ló ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ èyí yóò fagilé

kìí ṣe nítorí ohunkóhun tí a yọ fún agbàwálà nípasẹ̀ ikú ìrúbọ Kristi lórí àgbélébù. A sì sinmi lé omi mímọ́. Ìgbàgbọ́ yìí ń wá nípasẹ̀ ìdàpọ̀ wa pẹ̀lú Kristi, ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ètùtù fún ẹlẹ́bi. Ẹ̀jẹ̀ Jésù a ta sílẹ̀ lórí àgbélébù láti fún wa ní ìdáríjì kúrò ní ẹ̀ṣẹ̀. Ìrúbọ Kristi nípa ẹ̀jẹ̀ rẹ̀ yìí, òun ló wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa mọ́ kúrò. Òun ni ìmúkúrò gbogbo ìfarahàn ẹ̀ṣẹ̀. Gbogbo àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ pátápátá ni a mú kúrò tí a di títí tí a dáríjì. Gbogbo èyí ṣẹlẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi. So ti dòmìnira pátápátá kúrò ní ẹ̀ṣẹ̀. So ní ìrírí òmìnira pátápátá kúrò ní ibi ìràpadà àti ìwẹ̀nùmọ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀. Ìràpadà àti ìwẹ̀nùmọ́ nípa ẹ̀jẹ̀ nípa orí ọ̀fẹ́ rẹ̀. Ìràpadà tí a rí gbà nípa orí ọ̀fẹ́ rẹ̀ kìí ṣe ìràpadà ọjọ́ ráńpẹ́. Ó jẹ́ ìràpadà tí a yéraye. Ó sì nítumọ̀ síbẹ̀ lónìí, torí pé ẹ̀jẹ̀ Jésù ó ń wẹnumọ́. Agbára tí ń wẹnumọ́ náà ó sì wà níbẹ̀ lónìí. Gbàdúrà pé kí ẹ̀jẹ̀ náà kí ó ní agbára láti wẹ̀ ọ́ mọ́, kí ó fún ọ ní ìdáríjì kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀. O lè sin Ọlọ́run nígbà tí ẹ̀rí ọkàn rẹ bá díbàjẹ́. O nílò sin Ọlọ́run bí o bá jẹ́ ẹni tí ó sì jẹ́ ti ayé. O nílò sin Ọlọ́run lọ́nà ìtẹ́wọ́gbà. Bí o bá sì ní èrò tí ó lòdì nínú ọkàn rẹ, o lè sin Ọlọ́run lọ́nà tó ṣètẹ́wọ́gbà. Bí o bá sì ń pa àwọn èrò ibi kan mọ́nú ọkàn rẹ, ṣípayá fún Ọlọ́run. Jẹ́wọ́ kí o kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọ́ mọ́ pátápátá. A tún gbọ́ ní àṣálẹ́ yìí, ìsọdúnmọ́ pátápátá ń bẹ kúrò nínú orísun nípa ẹ̀jẹ̀ Jésù. Ìsọdi mímọ́ ó wá nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù. A sì lè sọ́dí mímọ́ lónìí. Ìwọ ló tọ̀ wá tó fi ara rẹ, ó fi ara rẹ sí orí pẹpẹ. Ìsọdi mímọ́ pátápátá. Nígbà tá a bá gbà ọ́ là, o ò fẹ́ kí ibi kan kó ṣẹ́kù ní ayé rẹ mọ́. O sì lè ṣe fún ààrẹ. O gbọ́dọ̀ pòǹgbẹ fún ìrírí ìsọdi mímọ́ yìí. Ìrírí ìsọdi mímọ́ ló máa mú èrò ibi kúrò lọ́kàn rẹ. O ló máa mú ìpòǹgbẹ fún ibi kúrò ní ayé rẹ. Gbàdúrà gbàdúrà pé kí a sọ ọkàn rẹ di mímọ́ pátápátá. Ó jẹ́ ìrírí ẹ̀ẹ̀kan sàn-án. Ó sì ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n kò wá dúró sí lẹ́sẹ̀kẹsẹ̀ náà. Ó ń tẹ̀síwájú ní kété tó bá ṣẹlẹ̀ títí di wíwá Olúwa. Èyí ni láti sọ pé lójoojúmọ́ a gbọ́dọ̀ máa tọ̀ ọ́ wá
kí a máa yára wa sọ́tọ̀ ní àkọ́tún. Tẹ̀sálóníkà kìíní orí kan ẹsẹ̀ kẹrìnlélógún ní ogún sọ wípé olódodo ni ẹni tí ó pè yí, ó pè ọ sí ìgbàlà, ó pè ọ sí ìsọdí mímọ́. Ọlọ́run pè ọ sínú ìrírí òmìnira pátápátá kúrò nínú ibi, kúrò nínú gbogbo èrò búburú àti ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. Ó ní agbára láti jẹ́ kí o pé pátápátá. Fi gbogbo ẹ̀yà ìgbé ayé rẹ dé Ọlọ́run lọ́wọ́, gbogbo àkókò fi lé Ọlọ́run lọ́wọ́. Bèrè fún ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn láti wẹ̀ ọ́ mọ́, kí ó wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di pípé. A ní abala kejì tí ó ń sọ nípa ìrírí ìsọdí mímọ́ nípasẹ̀ ìyaraẹnisọ́tọ̀ láìsí àìjólóòótọ́. A sọ fún wa nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wípé a gbọ́dọ̀ fi ayé wa lélẹ̀ níwájú Ọlọ́run gbogbo ìgbáyẹ pátápátá, ká yẹ ọwọ́ rẹ̀ sí ọlọ́ fún Ọlọ́run. Àpọ́sẹ̀ sọ wípé ní Rómù orí kejìlá, ó ní mo bẹ̀ yín ara kí ẹ̀yin kí ó fi ara fi Olúwa ní ẹbọ ààyè mímọ́. Èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀ ọ̀nà. A gbọ́dọ̀ fi ara wa, ojú wa, ká jọ̀wọ́ rẹ̀ fún Olúwa láti má máa wo ibi. O fi ara rẹ jì fún Olúwa láti má ṣe ibi. Ọwọ́ rẹ ò ní fi lé ohun tí ń ṣe ibi. Ẹsẹ̀ rẹ á wà ní orí pẹpẹ. O sì jólóòótọ́ sí ìyara ẹni sọ́tọ̀. Má padà sílẹ̀ láti mú ìyara ẹni sọ́tọ̀ kúrò lórí pẹpẹ. Fi ọkàn rẹ lélẹ̀ lórí pẹpẹ, kí o má máa ro ibi, kí o máa ní èrò ibi, láti máa gba ibi rò nínú ọkàn rẹ. A sọ fún wa pé bí a ti ń fi ara wa jì fún Olúwa bẹ́ẹ̀ nínú ìsọdí mímọ́. A gbọ́dọ̀ ṣetán láti máa ru ẹ̀gàn rẹ̀, nítorí a gbọ́dọ̀ yẹra fún ẹ̀gàn. A gbọ́dọ̀ yẹra fún inúnibíni. A gbọ́dọ̀ yẹra fún ìyíriwò. A gba àmọ́ranú ayé wa pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run láàrin àwọn ìpèníjà wọ̀nyí, a ó borí. Gbé ní a ó borí. A wá wa sórí ìsọdí mímọ́, ẹ̀rí ìsọdí mímọ́ àti dídàbí aláìléèrí. Nígbà tí o bá ní ìsọdí mímọ́, a ó rí ó ní ẹ̀rí rẹ̀ wípé o dàbí Kristi, kìí ṣe pé o dàbí ti ayé. O ní dàbí gbogbo ìlànà ayé. O ní dàbí àwọn ìṣe ti ayé. O ní lọ́wọ́ nínú àwọn nǹkan tí ń ṣe ti ayé. Torí pé Jésù Kristi kò lọ́wọ́ tàbí kó dàbí ti ayé. Torí náà wa pẹ̀lú gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, a gbọ́dọ̀ dàbí Kristi, kìí ṣe a gbọ́dọ̀ fi ààyè gba ayé láti wọnú wa. A ṣe adúmọ́ nípa òtítọ́. Òtítọ́ yìí yóò pa ọmọ títí dópin. Kò sí ẹnikẹ́ni tí a fi èké sọdún mímọ́. Kò sí ẹnikẹ́ni tí a fi ẹ̀kọ́ èké sọdún mímọ́. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ló ń sọ ní dòmìnira gbàdúrà pé Olúwa yóò ràn ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àti gẹ́gẹ́ bí ìṣe kìrìsìtẹ́nì, pé ìgbé ayé rẹ yóò dàbí ìgbé ayé Kristi níkọ̀kọ̀, ní gbangba, ní ojútáyé, ní ilé, níbi gbogbo tó bá bá ara rẹ, gbígbé ìgbé ayé tí ó dàbí ti Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú ó ní àbúra tó dájú. Àbò tí ó dájú nínú ìjólóòótọ́ sí ẹ̀jẹ̀ olóòótọ́ náà. Akẹ́kọ̀ọ́ ní àṣálẹ̀ pé a pàṣẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì
láti pa ọ̀dọ́ àgùntàn kí wọ́n sì fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sí àtẹ́rígbà àti òpele mélòó pélé wọn méjèèjì àbò yìí yóò pé pérépéré bí a bá ń gbé ìgbé ayé tí ó bọ́ lọ́wọ́ ìwúkàrà kí eléyìí sọ fún wa lónìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ òṣìṣẹ́ kírísítẹ́nì ìgbé ayé wa gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ìwúkàrà ẹ̀ṣẹ̀ ìwúkàrà ìwàkiwà ìwúkàrà ti ìbínú ìwúkàrà ti ìwúkàrà ìwà búburú a gbọ́dọ̀ bá àpàdé inú ayé wa a gbọ́dọ̀ máa gbégbé ayé mímọ́ ìgbé ayé òdodo ìgbé ọwọ́ ayé bí eléyìí ni yóò jẹ́ kí ààbò ọlọ́run kí ó wà lórí ayé wa a ó wà lábẹ́ ààbò níwọ̀n ìgbà tá a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ náà táàsì rin bòró òkú ń bẹ̀ tá a sáko kúrò lábẹ́ ẹ̀jẹ̀ náà o ò ní lọ síbi tí ẹ̀jẹ̀ náà ò ti ní pa ọ́ mọ́ o ò ní lọ sí inú ìṣe tí ẹ̀jẹ̀ náà kò fi ní bọ̀ ọ́ má se lọ́wọ́ sí ìṣekíṣe tí ẹ̀jẹ̀ náà kò fi ní bọ̀ ọ́ dúró lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà fún ààbò rẹ a sọ fún wa ní abala kejì wípé ó jẹ́ ààbò tí ó ní àmúyẹ nínú nípa gbígbé lábẹ́ ẹ̀jẹ̀ náà ó ní àmúyẹ nínú ọlọ́run sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé wọ́n gbọ́dọ̀ wà ní abẹ́ òrùlé níbi tí a fi ẹ̀jẹ̀ náà sí àtẹ́rígbà ilẹ̀kùn ilé wọn ò gbọ́dọ̀ jáde kúrò ń bẹ́ẹ̀ bákan náà fún nígbàgbọ́ lónìí dúró lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ààbò rẹ ni ó le dájú nígbà tí o bá kọ̀ láti darapọ̀ mọ́ ayé jíjáde lọ sínú ẹgbẹ́ ayé ibà ayédọ̀rẹ́ o fẹ́ rí nǹkan tó ń lọ inú ayé ó túmọ̀ sí pé o ń kúrò lábẹ́ ààbò ẹ̀jẹ̀ náà má se kẹ́gàn ẹ̀jẹ̀ náà ó ní agbára jẹ́ kí ó rí bẹ́ẹ̀ nípa gbígbé ìgbé ayé ẹni ìwà bí ọlọ́run ìgbé ayé mímọ́.

kí àgbàgbọ́ tọkàntọkàn. Agbára ẹ̀jẹ̀ náà nígbà náà ìgbé ayé rẹ yóò wà ní abẹ́ ààbò, ọjọ́ iwájú rẹ yóò sì wà ní abẹ́ ààbò. Ẹ já gbàdúrà sí Olúwa. Má ṣe bẹ̀rù, ohunkóhun tó wù kó lè máa ṣẹlẹ̀ níbikíbi. Tó bá ń gbọ́ ìròyìn búburú ní àwọn ibòmíràn, ẹbí rẹ, ìgbé ayé rẹ, àwọn ẹbí rẹ, ó wà ní abẹ́ ààbò, nítorí pé ẹ̀jẹ̀ náà lágbára láti dáàbòbò. Bí a sì ń gbé gbogbo wa sì parí báyìí, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa ní Olúwa tó lò fún wa ní àṣálẹ̀. Gbàdúrà fún oore ọ̀fẹ́, okun sí i, agbára sí i, ipa sí i, pé kí Ọlọ́run kí ó tẹ̀síwájú láti máa fi kún ìfòróyàn wọn bí wọ́n ti ń lọ láti ibì kan sí òmíràn tán wà sí ìrere. Olúwa yóò wà pẹ̀lú wọn ní orúkọ Jésù ní agbàdúrà. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ fún ohun tí ẹ ti kọ́ wa ní àṣálẹ̀ yìí nípa ẹ̀jẹ̀ Jésù. A ti gbà wá là nípa ẹ̀jẹ̀ náà, a sọ wá di mímọ́ nípa ẹ̀jẹ̀ náà, a dáàbò wá nípa ẹ̀jẹ̀ náà, a ní ànító nípa ẹ̀jẹ̀ náà, ààbò wa ó dájú nípa ẹ̀jẹ̀ náà. Olúwa ń gbàdúrà fún iye àwọn tó jẹ́ pé ní àṣálẹ̀ iná bá ẹ̀yìn Ọlọ́run làjà. Mo gbàdúrà Olúwa wípé oore ọ̀fẹ́ láti padà sọ́dọ̀ yín tọkàntọkàn. Ẹ fi fún olúkúlùkù lórúkọ Jésù. Fún àwọn onígbàgbọ́, ẹ ràn wá lọ́wọ́ láti wà lábẹ́ ẹ̀jẹ̀ náà, ẹ ràn wá lọ́wọ́ láti tẹ́jú wa mọ́. Kí a sì ní ìgbàgbọ́ nínú agbára ẹ̀jẹ̀ náà. Bí a ti ń lọ ní àṣálẹ̀ yìí, agbára Olúwa yóò dáàbòbò wa, a ó sì wà lábẹ́ àbùtúrájú bí a ti ń lọ nígbàgbọ́ lórúkọ Jésù. Ohun gbogbo tí a kọ́ ní àṣálẹ̀ yìí, ẹ gbé wọn sínú ọkàn wa, a ò ní gbàgbé wọn. Ìgbé ayé wa yóò máa tàn fún ògo yín, orúkọ yóò sì di àyìnlógo inú ayé. A dúpẹ́ Olúwa fún ìdáhùn ní orúkọ Jésù tí ó lágbára ní agbàdúrà.

nígbà tí àwa jẹ́ ọ̀tá Ọlọ́run, a fi ìfẹ́ Ọlọ́run hàn wá ní ti wípé Kristi Jésù kú fún wa. Nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó ní láti máa dúró dè, òní ni ọjọ́ ìgbàlà, òní ni ó yẹ kí o ké pe Ọlọ́run bí ò bá tí ní ìgbàlà, òní ni ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o sinmi lé àánú Ọlọ́run, o ń fẹ́ àánú Ọlọ́run, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run. Wo Epístélì ti Pọ́ọ̀lù Apóstélì sí Títù, Títù orí kẹta ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún. Ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀, kíyèsí, gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́. Àwọn nǹkan tí a sọ níhìn-ín wọ́n níye lórí, wọ́n sì pọ̀ jọjọ. Ó ń sọ, ó ní nítorí ìṣeun Ọlọ́run olùgbàlà wa, ó tún sọ, ó ní nítorí ìfẹ́ rẹ̀, ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo. Àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé, wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn, wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́, wípé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń lago, tán máa ń pè wọ́n jọ, tán máa ń ka Bíbélì, tán máa ń gbàdúrà. Wọ́n rò wípé nítorí àdúrà gbégbà wọn, wọ́n rò wípé nítorí ohun tí wọ́n ń ṣe, wọ́n rò wípé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ẹlòmíràn tí òye ìgbàlà kò yé, a máa ń sọ wípé òun ò ṣe bí sẹ́nì kankan rí, wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí, òun ò ní kí tẹnikẹ́ni má dára, wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí, bí wọ́n domi sóun lẹ́nu kì í bọ́ sílẹ̀, wípé òun jẹ́ ẹni tútù, òun jẹ́ ẹni jẹ́jẹ́. Wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là. À ń sọ fún wọn wípé kì í ṣe bẹ́ẹ̀. Ó ní kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú, láti ìgbà tí àwọn ti dáyé, àwọn kì í bẹ́nikẹ́ni jà. Bí àwọn tilẹ̀ bínú, àwọn kì í fi hàn. Bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n, àwọn máa ń lọ jẹ́ ẹni. Àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo, àti pé àwọn máa ń fún àwọn alágbe, wọ́n máa ń fún wọn lówó, àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí. Ó sọ fún wa, ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta. Èrò ọkàn wa ń kọ́, ìlépa ọkàn wa ń kọ́. Bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba, èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́. Àbí Ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀, kò rí èrò inú wa, kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa. Ta ni ó lè sọ wípé òun mọ́? Ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ? O mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní kò tilẹ̀ bá ìwà funfun, ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì. Ká má ṣe sọ nípa ti ènìyàn. Ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi. O mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri. Ẹni tí kò mọ Ọlọ́run, ẹni tí kò gba Ọlọ́run gbọ́, ẹni tí kò ní ìgbàlà, ọkàn ẹ̀ṣẹ̀, ìrò ẹ̀ṣẹ̀, òun là ń gbé káàkiri. Nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo, gẹ́gẹ́ bí wípé a ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là. Ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà, àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà. Wọ́n máa ń jálánkátó nípa ti iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà, àwọn ń gbà àwẹ̀, àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀, àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀. Àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere. Àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá, bí kì í bá ṣe wípé a fi àánú Ọlọ́run hàn fún wa, bí kì í bá ṣe wípé ìfẹ́ Ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a kò lè wọ ìjọba Ọlọ́run, wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ lì ó gbà wá là. Ọmọ Ádámù kan, ìran Ádámù kan, ìbá má lè ní ìgbàlà, ìbá má lè rí ojú Ọlọ́run. Ọmọ Ádámù kan, ìbá má lè bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí kì í bá ṣe wípé àánú Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ó jẹ́ ẹni mímọ́, Ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run,

ènìyàn kí ó má baà ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè ó yẹ kí o sá wá sọ́dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wá là àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú wòníhìóní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ní wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké èyí ni àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún ọ ní wípé a kò lè ṣe aláìtó yín bí wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí òun kò lè wọ ìjọba ọlọ́run tí wọ́n bá jáde ilé ìsìn bí a bá bèèrè lọ́wọ́ wípé ìwàásù tá a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ báwo la ṣe rí sí a ní gbogbo ẹ̀ ò tiẹ̀ dẹ̀ yé òun wípé láti kékeré lòun ti jẹ́ olùsìn olùfarasìn olùfọkànsìn láti kékeré ni òun ti jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run púpọ̀ wípé orúkọ jésù ìró ẹ̀ létí òun bí ohun dídùn orin dídùn ni ṣùgbọ́n èyí tó tún wá ń gbọ́ níhìn wípé kí á di àtúnbí ṣé kìí ṣe ìgbéraga ni àwọn ìjọ oníhìn rere ṣé kìí ṣe ìgbéraga ló ń tì wọ́n tí wọ́n rò wípé àwọn ní nǹkan mìíràn tí àwọn ẹ̀sìn àwọn ìjọ tí ó ti ń sìn kí a tó dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ ṣé kìí ṣe ìgbéraga ló jẹ́ ká rò pé a ní nǹkan táwọn tọ̀hún ò ní kìí ṣe bẹ́ẹ̀ jésù fún ara rẹ̀ ló wàásù àtúnbí òun la tún sọ fún wa níhìn ó ní olùbùkún lé ọlọ́run bàbá jésù kristo olúwa wa ohun tó sọ pé ó ṣe fún wa ẹni tí ó tún wa bí àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó tún wa bí sí ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú nípa ní ti ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ àánú tí ó jìn ju òkun lọ àánú tí ó ga ju òkè lọ àánú tí ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ ó ní àfiri wípé kò sí ẹni tí ọlọ́run ò lè gbàlà ẹlòmíràn tó máa rò wípé ayé ò yẹ fún ẹlòmíràn tó máa rò wípé ọ̀daràn pátápátá ni ẹlòmíràn tó máa rò wípé ó ti ẹ̀ṣẹ̀ ó ti dídò ní ìgbésí ayé rẹ̀ wípé kò lè ṣeéṣe láti ní ìgbàlà ó ní àánú ọlọ́run ó jìn ju òkun lọ àánú ọlọ́run ó ga ju òkè lọ ó gbòòrò ju àwọ̀ sánmọ̀ lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí tí ó jẹ́ àgbọ́nmágbẹ tí látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ pé a ń gbọn a ń bù nínú rẹ̀ kò lè tán ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú yìí òun ni ó fi ń gba ẹnì kọ̀ọ̀kan wà là nítorí bẹ́ẹ̀ bó bá tí ì ní ìgbàlà kí ló ń dúró dè nígbà tí àánú ọlọ́run pọ̀ nígbà tí àánú ọlọ́run jìn nígbà tí ó jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà èwo ló tún dúró dè nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àánú ọlọ́run dúró dé ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run tí a fi ń gbanilà àánú ọlọ́run tí a fi ń yí ni padà àánú ọlọ́run tí a fi ń sọni di àtúnbí ó ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ní sòrò wípé nígbà tí ọlọ́run tí ó bá ti fi ojú àánú wò wá tí ó ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tí ó ti gba ọkàn wa là kí ló ń béèrè lọ́wọ́ wa nítorí wípé àánú ọlọ́run kì í ṣe wípé kí a gba àánú ọlọ́run kí a wá sá lọ kí a má wá sọ́dọ̀ ọlọ́run mọ́ kí a má ṣe ìfẹ́ ọlọ́run mọ́ kí ọlọ́run béè lọ́wọ́ wa nígbà tí a bá ti gba àánú ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wa ohun kan ló ń béè lọ́wọ́ wa yẹ kí a wo Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ Míkà nínú májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé
ninu Mika ori kefa ese ikejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti Oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu Olorun re oni ohun ti an fi han wa ninu oro Olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro Olorun ni wo pe gba ti awa paapa ti a ti mo nipa anu Olorun gba ti awa paapa ti a ti ni idariji ese nitori anu Olorun gba ti awa paapa ti a ti to ebun orun wo nitori anu Olorun gba ti a ti tun wa bi nitori anu Olorun oni ohun kan loko fun wa we pe ki awa paapa ki a fi anu han fun awon elomiran we pe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so we pe bi a ba fi anu han o je wi pe a n fi okan imore han o dabi eni ti o je gbese Jesu papa so nipa re o so nipa anu yi bawo lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni gbese igbese yi po to be ge ti o je wi pe ko le san igbese na bi a ti le ta ohun ati aya re ati awon omo re bi atawon si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti nlo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omoluabi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni Olorun ni o so wi pe san igbese ti o je mi ni eni keji re wa so wi pe ah se soro fun mi ma san owo fun o owo na okunkun niye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wi pe ah iwo eni ti a dariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wi pe o le dariji eni keji re ohun ti Jesu n sọ fun wa nihin ni wipe bi a ti ri anu gba lati ọdọ Olorun ti a ti dariji wa ti a ti koruko wa ni si iwe iye Olorun ti a ti sọ awa ọta Olorun ti a sọ wa di ọrẹ Olorun ti a sọ wa di ọmọ Olorun wipe awa paapaa anu ti a ri gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wipe gba ta ba se be ni a n fi han wipe a ni ọkan imore je ki n ka die fun ọ ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejilelogbon nigba ti Oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni jio nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wipe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o Oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese eyi ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be o ti Olorun be lowo wa ni we pe ki a gba awon iliri ohun gbo we pe anu wa fun awon alaanu ati pe o wa fun eni ti n gboran si oro Olorun ki a fi okan imore han bawo ni Olorun se fe ki a se anu ki lo n reti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han wipe awa paapa a je alaanu ranti wipe ipile wipe a n saanu ni wipe awa paapa ati ri anu gba lati odo Olorun wa ati dari ese wa je wa ati koruko wa si iwe iye Olorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsinyi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo Luke ori kefa ese ikerindinlogoji nje ke eyin ki o le anu
gẹ́gẹ́ bí bàbá yín ti lí àánú, kí ẹ̀yin kí ó lí àánú, gẹ́gẹ́ bí bàbá yín ti lí àánú. Bí a bá ń ka Bíbélì, ó yẹ kí a gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe ìtumọ̀ Bíbélì fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń rí àwọn ẹlòmíràn, ó ṣeéṣe wọ́n ti fẹ́ ìyàwó, wọ́n á pe ìyàwó wọn pé gbọ́, kí n tó fẹ́ ọ, mo mọ nǹkan tí bàbá rẹ àti ìyá rẹ tí wọ́n fojú mi rí, gbogbo nǹkan tí mo ní pátápátá tí mo ti ṣiṣẹ́ fún ni wọ́n gbà lọ́wọ́ mi kò tó délé. Nítorí bẹ́ẹ̀ yẹ kó yí ọ pé òdélé òdélé ná. Ṣùgbọ́n bí bàbá rẹ bó ṣe ṣe sí mi, tí ò ní ojú àánú, tí mo bẹ̀bẹ̀, tí ó tó dìgbà tó gba gbogbo nǹkan tí mo ní pátápátá láyé kó tó fi ẹ́ fún mi, ó yẹ kó mọ irú nǹkan tí wà bá nílé. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí bàbá ẹ̀ fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ ni màá fi mú ọ. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé àánú tiwa kì í ṣe bí bàbá ìyàwó bó ṣe ṣàánú fún wa. Àánú wa kì í ṣe wípé à ń gbẹ̀san lára ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá ẹ̀ bó ṣe ṣe sí wa. Ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú. Àwọn ẹlòmíràn wọ́n bá ń bá ẹlòmíràn ṣe nǹkan kan, wọ́n máa ń sọ wípé mo mọ bí lágbájá ṣe ń ṣe. Nítorí bẹ́ẹ̀ ọwọ́ tí lágbájá fi mú mi, ọwọ́ bẹ́ẹ̀ lèmi náà fi mú àwọn ènìyàn wọ̀nyí. A máa ń rí irú ìwà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n di adarí, àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti wà ní adarí ní abẹ́ eléde gẹ̀ẹ́sì, eléde òyìnbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹni tí ó wà ní eléde gẹ̀ẹ́sì tí a ń sọ yìí, nítorí wípé ṣé a mọ̀ a ń dàgbà sí lójoojúmọ́ ni. Nítorí pé ìwọ̀n ìgbàgbọ́, ìwọ̀n ìfẹ́, ìwọ̀n àánú, ìwọ̀n oore ọ̀fẹ́ tí adarí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní yìí tó ní, ó ní bó ṣe ń ṣe sí wọn, òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn, mo ti di adarí. Nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn, èmi náà mọ irú àánú tí mo rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nísinsìnyí tèmi náà di adarí, àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n, nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe. Bí lágbájá ṣe ṣe sí mi, bẹ́ẹ̀ náà ni èmi náà, bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn. Ó ní àánú wa, òdiwọ̀n àánú wa kì í ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa. Ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run, bí ó ti ṣàánú fún wa, bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú. Bí o bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò, bí o bá wo nínú ilé, àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ bá ń sọ nípa ti ìgbéyàwó, wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kókó gbá ẹ síta, kí ni ìyàwó lè ṣe tí màá sọ pé ká pín gàrí, wípé ó tó gẹ́, èyí tó ṣe nì, èyí tá a jọ gbé papọ̀ nì, wípé ó ti tó. Mo ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wípé mi ò lè fẹ́ ìyàwó mi, ṣùgbọ́n gbé tiẹ̀ lọ́tọ̀, kémi náà kí n gbé tèmi lọ́tọ̀. Kí ni ìyàwó lè ṣe tí a kò fi ní lè ṣe àánú fún ọmọ? Ó ní ìdáhùn ni wípé kí a máa ṣe àánú fún ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run, bí ó ti ṣàánú fún wa. Ṣó ó yẹ kí àwa náà kí a mọ̀ wípé ìgbà tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan kò bákùngbé, àwọn nǹkan tí ó bí Ọlọ́run nínú tí àwa náà ti ṣe. Ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́, nítorí àánú tí Ọlọ́run dáríjì wá, ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ti ṣe Ọlọ́run tí Ọlọ́run dáríjì wá, bí aya bá ṣẹ̀ wá, bí ọkọ bá ṣẹ̀ wá, bí ọmọ bá ṣẹ̀ wá, ó yẹ kí àwa náà kí a lè ní àánú, kí a lè dáríjì. Ó ní kí ẹ̀yin kí ó lé àánú, àní bí bàbá yín Lọ́run bí ó ti ṣe àánú fún yín. Ẹlòmíràn ó ṣeéṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn, ọmọ jẹ́ olè, ọmọ jẹ́ bí oníkúpani, ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú. A sì ti kìlọ̀ fún ọmọ yìí, ọmọ yìí ò tètè gbọ́. Ìgbà tó wá yá, bàbá wa pinnu wípé ọmọ yìí ò ní lè bá wa gbélé. Ó wá rán ọmọ jáde, ó wá sọ fún yín pé láé ẹsẹ̀ ò gbọdọ̀ tẹnu ilé yìí mọ́, ó fẹ́ jẹ́ àsùnta lọ máa sùn ta. Ó ṣeéṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀, ó wá dọ̀ balẹ̀ pé bàbá ẹ dáríjì mi, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí. Ìgbà tí mo ti mú ìpinnu wípé o ní bá wa gbénu ilé yìí mọ́, kò sóhun tó tún lè gbẹ́bẹ̀, kò sóhun tó lè bẹ̀mí kí n gbẹ́bẹ̀. Ìyá kúnlẹ̀, a ní ẹjẹ́ adáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí a tún wọ ọwọ́ ẹ̀. A sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì. Àwọn aládùúgbò, àwọn ará nínú Jésù, wọn a tún wá, wọn ní ẹjẹ́ adáríjì ọmọdé yìí. Ó sọ wípé ìsìn ti fẹ́ ronú pọ̀dà, òun fẹ́ gba Ọlọ́run gbọ́, òun fẹ́ tẹ̀lé Ọlọ́run. Ó ní ó ti rárá, ọmọ yìí ò ní bá a gbénu ilé mọ́. Kí ló dé? Ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú?
nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí baba fi fẹ́ wa irú àánú yìí gan ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ọmọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láìké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí iléèsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí iléèsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ìre kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yí gan ni àwọn oníbàárà tòun ìgbà yí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó mọ̀re ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37 ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n á ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó tiẹ̀ yà mí lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí ìgbà tó ti fẹ́ lágbájá lágbájá mo mọ̀ ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bí ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbà ni àwọn olùṣọ́ àgùntàn ọmọ lágbájá ni wọ́n á mọ̀ wípé lágbájá ò nígbàlà lágbájá ò lóore ọ̀fẹ́ ọlọ́run ó ní ká má ṣe dáni ilé ẹjọ́ ó ní bí a bá ti ń gbọ́ nípa ọkọ arábìnrin tàbí aya arákùnrin kí a má ṣe dáni ilé ẹjọ́ kí a má bà á dá àwa náà ilé ẹjọ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì ẹnìkíní á sọ tiẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnìkejì a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ gbàtà abádẹ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa bódẹ̀ kí wa ohun á gan ohun tí kò dára la ó fi dá lóhùn ó ṣeé ṣe pàápàá bí a bá ti sọ ìgbàlà nù kí a máa mọ́ ọ lójú ẹlẹ́ṣẹ̀ ló máa mọ́ni lójú ẹlẹ́ṣẹ̀ ló máa ń sọ wípé kí a kó tiwa sọ́hùn ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu gbà tí a bá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ èyí tán ti gbìn sí ẹ lọ́kàn tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí a jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀ ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀ a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú a ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́ kò dára bẹ́ẹ̀ ó ní bí a bá jẹ́ aláàánú a ò ní dáni lẹ́jọ́ kí a má bàa dá àwa pàápàá lẹ́jọ́ a ò ní dáni lẹ́bi kí a má bàa dá wa lẹ́bi ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí ìgbàlà ló ní kò tí ì lẹ́kọ̀ọ́ ìgbàlà ló ní kò tí ì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́ ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa àwa tí a jẹ́ ọmọ ọlọ́run tí a ní ìgbàlà tí a sì lẹ́kọ̀ọ́ ìkan ni kí a ní ìgbàlà ìkan ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìn rere àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìn rere ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀ ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pọ́n ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ni kò dáríjì wọn ṣe ni kò máa gbàdúrà fún wọn èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà tó sì ní ẹ̀kọ́ ìhìn rere ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ ọlọ́run
awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti nsoro baba re ni buburu o soro ya re ni buburu be la apa a ma ba dakun a so ah eyan buburu ni won awon elese won o le se on to da ko da be ke a ma se ma dani lejo ke a ma se ma dani lebi o wa so pe ki a dariji ke a ba le dariji o oni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba se wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko se se ki a ma se ara wa o se se ki a te omole o se se ki a gbon o se se ki o dabi eni wi pe nkan o se to ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabinrin o ni a le se ara wa eyi o je wi pe anjale eyi o so wi pe atun lo muti eyi o so wi pe atun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe oni igbagbo o se se ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mi un siga ki se nipa kikobirin jo sugbon o se se ki a se ara wa mo ro pe nkan ti mo so ye yin mo ni so ye yin aha nigba ti a mo wi pe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta wonyi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun we pe eni ti o saanu fun ni jesu si we fun pe lo ki iwo ki o si se be gege jesu so we pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran we pe ki a ma fun awon alagbe awon alaini we pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a n da loro ki a ri we pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni we pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini oju rere atokewa ti o wa fun awon alaanu ye ki n fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a n so nipa ti alaanu o je ohun ti o se iyebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa nigboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro wi pe ah wo pe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wi pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wi pe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo n bere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori ketadinlogoji orin dafidi ori ketadinlogoji lati ese kedogbon emi ti wa liewe
emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma win ni asi ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese ke dogbon wi pe iru eni be a ko le ko sile lati orun wa ati wi pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ke anu ati otito ki o fi o sile ranti o nigba gbogbo eniyan se o ni ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati o nkan to fe se fun omo yi ma se je ke anu ati otito ki o fi o sile o se se ki o nkan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ke anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere be ni iwo ri oju rere ati ona rere loju olorun ati eniyan bi a ba nwa oju rere awon elomiran ti oye oye won ma nlo se ogun won ma nlo se nkan boya won sin gbere ni abi won fi nkan paju won ni ki awon ki o ba le ri oju rere ki awon ki o ba le ri ona rere loju awon eniyan ti awon ba pade boya won wa se ni boya won wa nkan kan lodo enikan abi lodo elomiran o pe bi awon ba fi nkan yi woju bi awon ba fi omi adura we bi awon ba fi ton we we pe awon ni o ma soju ere fun oni rara ohun ti olorun be lo wa ni we pe bi o ba fe ri oju rere lodo olorun ati lodo eniyan we pe ki anu ati otito ki o ma se fi o sile bi o ba ti duro ti otito yin rere eko yin rere eko ti a ti ko ninu bibeli ti o se fi anu olorun pelu re o ni anu ati oju rere ati ona rere ko ni fi o sile ninu owe ori ogun owe ori ogun ese ikeji dilogbon anu ati otito pa oba mo anu le asifin di itere mu anu ati otito pa oba mo ya ba nso nipa ti oba o ye ki o ye wa wi pe gbogbo eni ti o di atunbi ni oba ati alufa ni waju olorun ayato si eyi ni o ye ki a mo wi pe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wi pe oga ni ibi ise o je bi oba ni ibi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni ibi ise gba ti awon je oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon o ba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito nipa oba mo anu nisin fi di itere mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti a ni ninu ijo ti a ni ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wo pe a ni lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati koro olorun ye ki n fi nkan kan han ki a to gbadura ninu jakobo ori keji ese ketala nitori eni ti ko saanu
le a o se idajo fun lai si anu anu nsogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si anu o ye ki a mo wi pe ojo idajo nsurebo ojo idajo ku jina si wa lojojumo lojojo ni alale ni a fi ojo kan ojo kokan somole ni a fi ojo kokan somo ojo idajo o ni bi a ba se se anu nisinsinyi a se anu fun awon ara ninu Oluwa a se anu fun awon alejo awon ti ko mo Olorun a se anu fun awon ti a o ba pade ri a se anu fun awon to wa ni tosi ati awon ti o jina rere bi a ba tin se anu nisinsinyi e ni o mu ki Olorun ki o se anu fun wa ni ojo idajo ati gba anu Olorun ati gba ori ofe Olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma se anu fun awon elomiran bi a ba n fi anu nisinsin lati odo Olorun ti a si n fe ki Olorun ki o fi oju anu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo Olorun ki a wa paapa ki a ba le ni anu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibikibi ti a ba n lo a ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu be ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe Olorun o daju wi pe nigba ti ipe ba dun a o je awon oku dide ninu Kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe oni nitori be bi a ba n reti ore ofe Olorun anu Olorun bi a ba n reti iyonu Olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi anu han nisinsinyi se a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a n ni anu gege bi baba ti ni anu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun oni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a n nilara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun Olorun wipe a fe di alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wo pe ki Olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wi pe awa paapa a fe je alaanu dide duro lati so fun Olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wi pe aanu Olorun ni o pese igbala fun wa nitori be so fun Olorun wi pe o fe ni igbala pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni idariji so fun Olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun Olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa ti n be le orun bi o ti di alaanu.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
2: e ka ro ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sidodo gege bi christiani mo fe bere nitori pe o ma je nkan to ma nipo ru nigba mi to je ke abagbase nigba ta bagbase gege bi ise wa ma fun wa ni wahala gidigan ise fridge and air condition ma fun wa wahala gidigan te bi pe to ba di pe ati ise en ton ni shop to je pe ise yi de en sise dada igba ta ba gbe lo sile awon customer ise yi ko to ba ribe ko ni sise o de pe awon ise o de ma fun wa wahala gan gidi to je pe ati mo oran ta le ba se awon ise yi won an bere nitori pe igba mi gan tori wahala yi a ma fi owo le awon materials ta ma ra yan ma fun owo le to bi pe to ba di ko wa ni problem leyin a lo gbe ise yin awa sese lo se owo ti agba yin a fi lo sise yin so ibe o ye mi mu te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yin to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a n se
1: bawo ni ibere ti e n bere bawo lo se jemo ohun ti a ko loni
2: ohun to fi jemo ohun ti a ko loni ninu iwe abakukun ori keji yen ta ba wo ese kesan yin ni ese kesan oni egbe ni fun awon eni ti nje ere ajekuje si ile re ki o ba le gba itere ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mo ti mu bere mi jade ni pe ere ajekuje to je pe awa n sise ba se n sise gege bi oran olorun won so fun wa pe a n lati ma so oto ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa wóye ń fún wa ń wàhálà a máa ń fi owó le débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lè máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
1: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe èyí ni ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olúwa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá à ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ ọlọ́run kò sì sí níbẹ̀ ṣé o ti yé arákùnrin.
2: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
1: Láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
3: ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki gba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwa su won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
1: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wi pe ohun nilo igbala ni tooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronupo ada ni tooto ni awon wonyen won nilo ronupo ada ohun paapa ti en wa susi o ye ki o na ki o ronupo ada sugbon ki o ma deja ki o ma so wi pe bi o ba ye ki ronupo ada awon to nse oti na nko a o so fun wi pe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronupo ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronupo ada bi o ba si ronupo ada agberi olorun je wo pe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronupo ada arabirin so ti ye yin
3: oye mi ese sa
1: ese popo arakunrin ti o wa nbe
4: ekaro sa
1: ekaro
4: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won gbe won fi ni oyun banu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abrahamu nje awon ma re ni o pe ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
1: loti ti koja lo awon omo e ti koja lo eto wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
4: rara sa
1: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki a ju ti loti ati awon omo e ti won ti koja lo si aye raye nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun wi pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki a ju ti awon ti o ti koja ki a ju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
4: oye mi
1: e je adede do lati gbadura nje eni kookan wa ti a ti gbo nipa idajo olorun loni nibo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Lot awon omo re tabi Noah tabi awon elomiran tabi David tabi Abraham ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe Oluwa nje aje ti Olorun nje ati ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní iyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní iyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti iyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní iyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní iyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù iyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, iyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi iketa ife atokanwa si Olorun nitori Kristi ife atokanwa si Olorun nitori Kristi ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o so wipe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere wepe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari wepe ohun to n dun ogbe ni lokan ni wepe o mo wepe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wepe awon kan won o jogun iye ainipekan sugbon o se wa lanu wepe awon miran won o jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere wepe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo wepe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wepe o se se fun oloko ni yi lati tohun si ona ti o mu ese un le iya nipekan eni o fi n bere ibere toto o si n be lowo eni toto o wa si orisun iya nipekan lati bere wepe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wipe o ni ohun ti o ni lati se ni ese ikokan din logun iwo sa mo ofin ma se pan saga ma se paniyan ma se jale ma se jeri eke ma se reni je bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wipe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi.

nínú ìyà nípẹ̀kan ṣùgbọ́n Jésù wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún ọ pé ohun kan lè ó kó ọ kù lọ ta ohun kan tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ sì ní ìṣúra lé ọrùn sì wá gbé àgbélébò kí o sì máa tọ̀ mí lẹ́yìn èyí ni a fún un gẹ́gẹ́ bí ìdánwò kí ọlọ́run kí o lè mọ̀ bóyá ó fẹ́ràn ọlọ́run ju owó lọ ó fẹ́ràn ọlọ́run ju àwọn nǹkan ayé lọ ṣùgbọ́n inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí o li ọ̀rọ̀ púpọ̀ ǹjẹ́ èyí ń sọ wípé ọlọ́run ò fẹ́ràn ọkùnrin yìí rárá ó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ tí ọlọ́run fẹ́ ìfẹ́ tí kristi fẹ́ kò fún ní ìyà nípẹ̀kun nítorí wípé òun pàápàá kò fẹ́ ṣe ohun tí yóò fún òun ní ìyà nípẹ̀kun ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ wípé lóòótọ́ ni a pèsè ìgbàlà fún wa lóòótọ́ ni ìyà nípẹ̀kun ni ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa bí a bá gbàgbọ́ ṣùgbọ́n a ní ojúṣe tí a ní láti ṣe a ní ìgbésẹ̀ tí a ní láti gbé a ní ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ wa kí ìpèsè tí ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó tó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa nínú tìmọ́tíù kínní orí kejì ni ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé kò sí ojúsàájú lọ́dọ̀ ọlọ́run àti wípé kò sí wípé bóyá àyànmọ́ mi ni ò gba ìgbàlà nítorí pé àṣìwí àṣìsọ ó wà láàrin àwa yorùbá wọn máa ń rò wípé bóyá a ti yan àwọn kan sí ọ̀nà ìgbàlà a sì yan àwọn mìíràn sí ọ̀nà ìparun ṣùgbọ́n bí o bá wo èdè wa ẹnìkọ̀ọ̀kan wa ni ó ní agbára láti yàn èyí ni a fi ń pè wá ní ènìyàn ènìyàn ni ẹni tí yàn nítorí bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé òun fi ìyè àti ikú ìbùkún àti ìgún síwájú ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ènìyàn ẹni tí ó ní agbára láti yàn gẹ́gẹ́ bí ènìyàn ẹni tí ó ní ipá tí ó ní òye tí ó ní àǹfààní láti yàn òun sọ fún wa wípé kí a yan ìyè kí ìyè ẹnìpẹ̀kan kí ó lè jẹ́ tiwa ó sọ fún wa nínú tímótíù kínní yìí orí kejì láti ẹsẹ̀ ìkẹta nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ ó yẹ kí ó yé wa nígbà náà wípé kò sí ẹni tí a kọ àyànmọ́ tàbí kádàrá ìgbé ayérayé mọ́ lára nínú pétérù kejì nínú orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ìtì ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé máa fi ojú inú ba lọ bí a ti ń kà á wípé kò fẹ́ kí ìwọ tí ó wà níhìn kò fẹ́ kí ó ṣègbé àwọn ará ilé wa náà kò fẹ́ kí wọn kí ó ṣègbé kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònú pọ̀ọ̀dà gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú àṣìṣe ńlá àti àṣìwí ni nígbà tí a bá ń wí pé kádàrá kò lábùyẹ̀ nítorí wọn máa ń sọ fún wa wípé bóyá kì í ṣọmọ ọgbàlà ni bóyá wípé a kò kọ ìgbàlà mọ́ kádàrá rẹ̀ àwọn mìíràn a máa sọ wípé àyànmọ́ ni kádàrá tàbí wípé àyànmọ́ kò gbóògùn tàbí àkúnlẹ̀yàn ni àdáyébá èyí ń sọ fún wa wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n jẹ́ àṣìpa òwe tó ń ṣi ogun lọ́gọ̀ àwọn ènìyàn lọ́nà tí ó sì rán wọn lọ sí ọ̀run ìgbé nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé nítorí náà bí o bá ti ń lo èdè yìí tẹ́lẹ̀ wípé bóyá akọ orí búburú mọ́ tàbí akọ àṣetìmọ́ tàbí ó dàbí ẹni wípé ìgbàlà kò lè jẹ́ tirẹ̀ kí o mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa òun ni a ó gbàlà nínú Róòmù orí kẹwàá ẹsẹ ìkẹtàlá nítorí ẹnikẹ́ni ló wí o ìbáṣe ọkùnrin ìbáṣe obìnrin ìbáṣe ọ̀dọ́ ìbáṣe àgbà tàbí arúgbó ẹnikẹ́ni tí ó bá sáà pe orúkọ olúwa lí àọ́gbàlà bí ó bá sọ lẹ́ẹ̀kan ṣoṣo ó yẹ kó tó ṣùgbọ́n ó tún tẹnu mọ́ títí dé ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú titun orí tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú titun ìfihàn orí ìkejìlélógún ẹsẹ ìkẹtàdínlógún ìfihàn orí kejìlélógún àti ẹsẹ ìkẹtàdínlógún àti ẹmí àti ìyàwó wípé máa bọ̀ ó ń sọ fún wa wípé o lè wá sínú ìjọba ọlọ́run ó ní kí o máa bọ̀ àti ẹni tí ó gbọ́ kí ó wípé máa

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wí pé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín. Kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa, nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristì láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí.
o ye ki a mo wi pe ki se ati lowo ati loro ati ni wosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni wi pe awon eniyan ti won lo si ile isin won ro wi pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu ayeraye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ki a si ma gbe igbese aye iwa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ki a wo ninu iwe mimo loni ohun ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi iwa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun fe lowo enikokan wa ni wi pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ki a mo wi pe bakan na ni pelu olorun o n fe ki a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o fe ki a fi jo ohun bi a ba le jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo eyi ni a fi n so nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ki a tun wo ese ikerin ti a ka leekan ki a tun ka leekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwonyi eyi ni nipa awon ileri wonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o n fe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti n be ninu aye nipa ifekofe ifekofe wa ninu aye ibaje si wa ninu aye sugbon olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ifekofe ti o wa ninu aye o n fe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule ibere wa ni wi pe se ese oro kan yi lo so fun wa nipa wi pe ife olorun ni yo je inu didun olorun bi a ba le je alabapin ninu aworan ati iwa re.
kìí ṣe ẹsẹ ọ̀rọ̀ yìí nìkan. Jẹ́ kí a wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n. Róòmù orí kẹjọ ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ lí ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostelli ni ó sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́, wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà, tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀. Síbẹ̀síbẹ̀, èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run, àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọgbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kìí jalè, ọmọ tí kìí porọ́, ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀, wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí. Ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ olódodo, ó jẹ́ ẹni mímọ́, ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí, ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò, ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run, èyí ni èròǹgbà Ọlọ́run, èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébò. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan, ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí, Jésù pàápàá sọ fún wa. Ó ní kí ni èrè tí ó jásí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù? O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ nípa ti òde ara, ẹ̀ṣẹ̀ nípa ti inú, kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Yẹ kí a wo Pétérù kíní, Pétérù kíní orí kíní ẹsẹ ìkẹrìndínlógún. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀. Ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà. Jẹ́ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ, ẹni tí ó bá yí padà. Ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè. Bí ẹnikẹ́ni bá sì fi kún un,
a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wo pe ati ko pe e je mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni dande langba nje a o ti yi e ti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosu agutan wi pe o to ge iwasu wi pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye wi pe o to o ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon nkan aye yi sugbon nipa ti ke a ko ese si

pìyè sí ohun tí a ń kà. Kò sọ wípé kí a tẹ̀lé àpẹẹrẹ àwọn tí ò jẹ́ mímọ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí inú ìjọ, wọ́n máa tọ́ka sí lágbájá. Wọ́n máa tọ́ka sí ẹlòmíràn, wọ́n máa sọ pé ó ṣetán, ẹ̀yin lágbájá tó ṣáájú mi dénú ìjọ, òun náà ò sáà jẹ́ mímọ́. Wọ́n máa sọ wípé arákùnrin, arábìnrin tí ó tilẹ̀ ń ṣe ojúṣe nínú ìjọ kò sáà jẹ́ mímọ́ pànàmọ́. Kò sọ wípé kí a jẹ́ mímọ́ nítorí tí àwọn ẹlòmíràn jẹ́ mímọ́, ó ní nítorí ohun tí ò yí padà. Nítorí láti ayébáyé, láti ayéraayé títí di ayéraayé ni òun fi jẹ́ mímọ́. Nítorí pé kò sí àkókò kan, kò sí ìṣẹ́jú kan, kò sí ọjọ́ kan tí òun kò fi jẹ́ mímọ́, ó ní nítorí bẹ́ẹ̀ ohun tí òun jẹ́ baba fún wa ni òun jẹ́ àpẹẹrẹ wa. Ó ní nítorí èmi jẹ́ mímọ́ kí ẹ̀yin pàápàá kí ẹ jẹ́ mímọ́. Yẹ kí a wo Matthew orí karùn-ún. Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ̀lé ọ̀run ti pé. Èyí ni ọ̀rọ̀ tí Jésù Kristì sọ fún wa. Àwọn ẹlòmíràn wọ́n ti gbàgbé wípé èyí ni ọ̀rọ̀ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ bí wọ́n bá wà nínú ẹ̀ṣẹ̀ tàbí wọ́n ní àìlera nípa ti ara, tàbí ó dàbí ẹni wípé ìwà wọn kò bá bíbélì mu, bí a bá sọ fún wọn wípé arákùnrin ò gbàdúrà, kí ọ̀bọ lè má ba kí ọ ní ọjọ́ ìkẹyìn, nígbà tí ìpè bá dún, nígbà tí a ó gba àwọn àyànfẹ́ sókè, nígbà tí a ó pa àwọn àyànfẹ́ láradà, ò gbàdúrà kí ó bá lè wà ní ìwà mímọ́ á ní ó tó. Kò sẹ́ni tó pé. Nítorí bẹ́ẹ̀ bí wọn ò tiẹ̀ pé, bí wọn ò tiẹ̀ jẹ́ mímọ́, Ọlọ́run náà mọ̀ wípé lábẹ́ òòrùn kò sẹ́ni tó pé. Irú ẹni bẹ́ẹ̀ yóò yà ọ lẹ́nu lọ́jọ́ ìkẹyìn. Ó gbọ́ tí Jésù sọ pé nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ̀lé ọ̀run ti pé. Nítorí bẹ́ẹ̀ ìfẹ́ Ọlọ́run ni pé kí ẹnì kọ̀ọ̀kan nínú wa kí a ba lè jẹ́ alábàápín ìwà Ọlọ́run, alábàápín àwòrán Ọlọ́run, alábàápín ìṣe Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a ti kà látinú Pétérù, látinú Róòmù, àti láti Pétérù kìíní, Pétérù kejì, àti láti Matthew, òun ni ó ń jẹ́ kí ó yé wa wípé ìfẹ́ inú Ọlọ́run ni wípé kí a ba lè ní àwòrán Ọlọ́run fún ara wa. Ó sì fún wa ní àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àti agbára rẹ̀ ni ó fi ti àwọn ìlérí wọ̀nyí lẹ́yìn wípé bí a bá ń fẹ́ ní tòótọ́, bí a bá fẹ́ láti gbàdúrà sí Ọlọ́run, bí a bá fẹ́ láti ké pe Ọlọ́run, òun ṣetán, ó sì lágbára tó láti jẹ́ kí a jẹ́ mímọ́, láti jẹ́ kí a di pépé, àti láti jẹ́ kí a ní àwòrán Ọlọ́run nínú ọkàn wa, kí ìṣe wa, ìwà wa, ìrìn wa, kí ó ba lè wo Ọlọ́run lọ́rùn, kí ó ba lè jẹ́ wípé ní ìgbà gbogbo, ní ibikíbi tí a bá wà, a ó lè máa gbé ìgbésí ayé tí yóò máa mú inú Ọlọ́run dùn. Ọ̀rọ̀ yìí bí a ti ń wò nínú Bíbélì ni a ó máa wo ìlàsílẹ̀ Ọlọ́run tàbí ète Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run. A ó sì máa wo ìkejì agbára Ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú un ṣe. Àti ìkẹta ipa tí àwa kó kí alábàápín tí Ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa. Jẹ́ kí a wo ìfẹ́ Ọlọ́run, ète Ọlọ́run, ohun tí Ọlọ́run fẹ́, ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa, kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Nínú Pétérù kejì tí a ti kà, mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i. Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun, àti tí ṣe ìwà bí Ọlọ́run. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tíì ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe.

0: a so fun wa pe o ti fun wa le ohun gbogbo nigba ti o ti ran Jesu Christi lati ku lori igi agbelebo nigba na le o ti fun wa ni ohun gbogbo ti o ye ki o fun wa ke a ba le je alabapin ninu iye ayeraye iye ti ko ni pekan ati ke a ba le je alabapin iwa bi olorun oni nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re nipa imo eni ti o pe wa eyi ni apere o pe awon elomiran won ko ni imo nipa Jesu eyi ni o fi da bi eni wo pe won wa ninu okunkun won o mo bi ati le bo lowo ese won o mo gege bi a se le di omo olorun won o mo bi a se le ni idariji ati iwenomo oni nigba ti a ba ni imo imo ti eni ti o pe wa eni ti o pe wa kuro ninu aye wa sinu ijoba olorun gba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu okunkun wa sinu imole nigba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu ibaje aye ti o pe wa sinu ododo alaafia olorun nigba ti a ba ni imo eni ti o pe wa kuro labe isinru esu lati wa si abe agbara oludande ati olugbala oluso agutan wa oni nigba ti a ba ni imo yi ni iye ainipekun ati iwa bi olorun yo je ti wa nitori be nigba ti a ba de inu ijo o ti o ye ki o ma je edun okan wa ni lati ni imo bi ati de atun bi ati bo lowo ese bi ati de eni olorun bi a se le gba Jesu Christi gbo ti o je wi pe a o ko oruko wa ninu iwe iye iye anipekun yo si je ti wa iwa bi olorun yo si je ti wa je kin bi o je oni imo wi pe gbogbo eniyan ni o sa ti se to si ti kuna ogu olorun nje oni imo wi pe ko sese ninu agbara ti re ninu agbara temi lati bo lowo isu ati lati ba eseja ke asi segun ninu agbara ti wa nje o ti ni imo wi pe iku Jesu Christi lori igi agbelebo nikan sosho lo le gba wa kuro lowo ese nje o ti ni imo wi pe ore ofe ti ti odo olorun wa nipasẹ Jesu Christi eyi ni a fi le ni idariji eyi ni a fi le bo lowo ese eyi ni a fi le di ominira le a fi le di atunbi nje o ti ni imo wi pe enikeni ti a ba we ninu eje Jesu Christi oni lati mo ni oni lati mo funfun just no lo imo yi oni o ma fun wa ni iye ni pekun nigba ti a ba gbadura ti a ko ese wa sile ti a ro mo olorun ti a so fun wi pe ki o je ki ohun ti Jesu Christi wa se lori igi agbelebo ki o le je ere fun eni kokan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o se se iyebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se iyebiye awon nkan wonyi le o fi fun wa we pe ke a ba le je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni we pe ileri iwosan nikan ni won ma ro mo o mo we pe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olorun kini tumo eyi e ja si wi pe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wipe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wipe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso ohun segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wi pe bi on ba gbadura won a ma le emi esu jade won a ma gbowode awon alaisan ara won a ma da bi o ba ni gbogbo nkan won yi lai si iwa mimo o le ri olorun eni a fi n so wi pe ileri ti o fun wa awon ileri ti o se yebiye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan ohun ti o gaju awon nkan aye wonyi lo lati je alabapin iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wi pe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a ki ri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti omode ti a ran lo si ileiwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a ori ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje o ki ri ninu ijo ibaje wi pe ki a ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irinkunrin ki a ma je eje kuje ki a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin ijo nko ti ba won je a ki a ma yan ale ni ita ki a ma se pasaga ki a ma se awon nkan wonyi ti ko dara nje bi a tin ri ninu aye nje a kirin nu opolopo ijo ki a fi ijo awon ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje a ti bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni wepe ani lati di atunbi ani lati je wese ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun wepe a fe bo lowo ese ke awon nkan ije kuje ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ke a bo kuro ke a yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be eni kokan wa ni o ye ki a wo dingi oro olorun ke a ri we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki a wo genesis ki a wo ife olorun ki a wo bi olorun se bere nkan wonyi genesis ori kini ese ikerindinlogbon olorun si wi pe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wo pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja iye ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni kejiya a mo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni e je ki a da eniyan le aworan wa gege bi iri wa wese iketadinlogbon beeli olorun da eniyan le aworan re le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma n ro we pe àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún nbo lo ti rí kà. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Òòrí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó ní bẹ́ẹ̀ li Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀, lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o, àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́, ìwà mímọ́ yìí kan náà lé a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà Ọlọ́run, èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wo Efesu orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Efesu orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run, fiyèsí dáradára o, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdá wa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Èyí ni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀, èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run ń fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù kínní, nínú Mátíù orí karùn-ún, a ti kà á fún wa nínú Róòmù orí kẹjọ. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo láì ní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan, kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jọ́hánù kínní orí kẹta, Jọ́hánù kínní orí kẹta ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, olùfẹ́ ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní ẹsẹ̀ ìkẹta olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kì í ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ́nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn di ẹlẹ́ṣẹ̀. Òun ni a ṣe sọ fún nínú Bélì wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí ó sì kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n kò tẹ Ọlọ́run lọ́rùn wípé kí a wà ní ipò ẹ̀ṣẹ̀, ipò ẹ̀gbin, ipò àbùkù, ipò ìlérí. Síbẹ̀ ó ń fẹ́ tún wa dá, ó ń fẹ́ tún wa mọ, ó ń fẹ́ tún wa ṣe, ó ń fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá, tí kì yóò fi sí àbùkù èérí kankan ní ìgbésí ayé wa, tí kì yóò fi sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé wa, kí ó bá lè ṣeéṣe fún wa láti ní àwòrán Ọlọ́run, láti ní ìwà Ọlọ́run. Yẹ kí a tún padà sí Pétérù kínní, Pétérù kejì, ṣe gáfárà fún mi, Pétérù kejì orí kínní ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì orí kínní ẹsẹ̀ ìkẹrin. nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo se se fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo paro obirin ododun lo se igbeyawo miran nje a le so wi pe iru eni be oni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka niru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi a ri eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti de alabapin iwa olorun aworan olorun tabi eni ti so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibeli fun a fe ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje okuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa olorun agberaga nko ahale nko alaroshe ongboboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awasu ojo aje ni ojo bo ni ojo aiku ni awasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni tin ja ko ko eja sile eni tin binu ko ko ibinu sile se ru eni be tin sa egboran si iwasu obi re ninu oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alainiye ninu alainife onikupa ni eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni ewa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won bawo lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wipe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun wa ni awon ileri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa iye ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eyi pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu ni amukuro o se so fun olorun o mo we pe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan won yi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Christ Jesus lagbara agbara lati dariji agbara tin soni daaye agbara tin fi iye fun elese wi pe Jesus Christ lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le poto bi o se le jinle to bi o se le gato ni igbese aye eni kokan wi pe Jesus Christ o lagbara lati soni dotun o lagbara lati wese kuro ninu okan lati soni di pipe o lagbara lati pawamo ninu iwenumo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wi pe Jesus Christ lagbara kosi ohun ti olorun ohun ti olorun ko le se bi o ti le je wi pe ese tin joba ese ti wa ni igbese aye re Jesus Christ lagbara lati pa ipa ati agbara eserun kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wo pe ki o wa si odo Jesus Christ ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o fe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kuna ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesus Christ pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa din logun ah Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o ko si ohunkohun ti o soro fun o Olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina ko ni Olorun je ki o ba Olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re o wo igbese aye Joseph bi o ti le je wi pe ata si oko eru omokunrin yi ni ari wi pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si Oluwa Olorun mi o gbe igbese aye ailese oran ti Samuel ti Olorun fun ni agbara ti Olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti Jeremiah ninu majemu lailai ti Olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti Daniel ti a fe wa esun silese ti a so wi pe iba ase nipa ti ijoba iba ase nipa iwa ti ara re wi pe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti Olorun re bi o ti le je pe a so sinu iho kinun a ri pe o mu iduro re wi pe ohun ko ni fi ohun kohun ba ara ohun je oran si Shedraki Meshaki ati Abednego Olorun ti o fun awon ini agbara ni ipa ni ori ofe lati gbe igbese aye ailese Olorun le se fun o oran ti Jesus Christ apere wa oran ti Jesus Christ eni ti o wa lati ko ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa tin be le orun bi o ti je pipe bi o ti je mimo wo Luke ori kini Luke ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti Olorun ko le se o le gba olowo ese nitori ko si ohun ti Olorun ko le se o le we omo ki o fun ju snow lo nitori ko si ohun ti Olorun ko le se o le mu eda Adamu ti o wa ninu re eda ese ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti Olorun ko le se o le so de alabapin iwa Olorun àwòrán Ọlọ́run nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe o lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ o lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò o lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù ní oṣù méjìlá tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan o lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe o lè mú àwọn nǹkan tí ó ti jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àìlera gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀ o lè mú wọn kúrò o lè sọ wọ́n di aláìlágbára o lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85 Luke orí kìíní ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láì fòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún Ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni agbára tí Jésù Kristì tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni o lè ṣe bí o bá gbàdúrà o lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé Ọlọ́run kí o sì ké pé Ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí ó máa sìn lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí ó má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí ó má sí ìjà lọ́wọ́ rẹ kí o má sí èròkerò nínú rẹ kí o má sí àràn kan kí o má sí inú níbi kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀ o lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo kìí ṣe ní oṣù kan kìí ṣe ní ọdún kan lé ọjọ́ ayé wa gbogbo ó ṣeé ṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kìí kùnà ó ṣeéṣe fún Ọlọ́run láti pamọ́ wo Juda ẹsẹ̀ 84 Juda ẹsẹ̀ 84 ǹjẹ́ ti ẹni tí ó lè payín mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára Ọlọ́run wípé o lè pamọ́ láì kọsẹ̀ o lè pamọ́ láì ṣubú o lè pamọ́ láì padà sínú ayé o lè pamọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀ o lè pamọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ nínú ara ẹ̀ṣẹ̀ níbikíbi o lè pamọ́ kúrò nínú ìkọsẹ̀ gbogbo kí o sì mú wa wá síwájú rẹ̀ láì lábùkù láì lẹ́gbin láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí Ọlọ́run bí a bá sọ fún Ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa èyí ni ìlépa ọkàn wa èyí ni ohun tí à ń fẹ́ ó ṣeéṣe Ọlọ́run lè ṣe fún wa kí ni ipa tirẹ̀ kí ni ohun tí ó yẹ kí o ṣe kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀ yẹ kí a wo Jeremiah 33 ẹsẹ̀ 3 ké pè mí èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀ ohun tí ó ṣe ńlá nu ni pé nígbà tí Ọlọ́run pè wá pé kí a ké pe òun kí òun kí ó ba lè fi ohun ńlá hàn wá ohun kéékèèké lè a máa ń béèrè o mọ̀ wípé ohun tí ò bá lè gbé ni dọ́rùn kékeré ni o mọ̀ wípé ohun tí ó dàbí ẹni wípé bí a ní nínú ayé yìí kò lè ṣe ìwé ìrìnà fún wa láti lọ sí ọ̀run rere láti wà pẹ̀lú Ọlọ́run títí ayérayé o mọ̀ wípé ohun kékeré ni lójú wa ni ó ṣe dàbí ẹni wípé ìwòsàn jẹ́ ohun tí ó tóbi wípé mi ò láàlákàlà mọ́ ó dàbí ohun tí ó tóbi lójú wa wípé Ọlọ́run ti fún mi lówó ó pèsè iṣẹ́ fún mi ó fún mi níyàwó ó fún mi lọ́kọ ó fún mi lọ́mọ ohun kékeré ni ohun tí ò gbé ni dọ́run bí ó bá jẹ́ wípé ọmọ ló ń gbé ni lọ sọ́run ni àbá máa bí wọn lẹ̀ ni láì ló ń kà bí ó bá jẹ́ wípé owó ló ń gbé ni lọ sọ́run àbá máa lépa owó láì dẹ́kun bí ó bá jẹ́ wípé ẹni tí ó ní ìlera ara dídá ṣáṣá òun ló ń gbé ni lọ sọ́run àbá máa rò nípa lásàrò èyí tí ó lọ sọ́run ìwòsàn ò gbé ni lọ sọ́run àwọn nǹkan ayé wọn yóò gbé ni lọ sọ́run awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju Oluwa nkan ti o se ti tobi ni woju Oluwa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni an pe ni iwa mimo so mo lai si iwa mimo ko si eni ti o ri Olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun la ohun alagbara ohun o fi han wa e ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si Olorun o ye ki a so fun Olorun wi pe a nfe nkan yi a nfe nkan yi a fe iwa mimo a fe aworan Olorun ni igbese aye wa ninu Jeremiah ori kokan din logbon Jeremiah ori kokan din logbon ese iketala eyin o si safari mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo iso mi iso di mimo iso dotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wi pe won ki fi tokan tokan gbadura bi o ba je pe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba Olorun soro sugbon Olorun so fun a wi pe oni eyin o safari mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti Olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun Olorun pelu ikerora ki a so fun Olorun pelu igbagbo ki a so fun Olorun pelu okan ti safari Olorun ki a so fun Olorun wi pe Olorun iwa mimo ti a n so nipa re yi iwa mimo ti a n daruko re yi iwa mimo ti a n tenumo mo fe ni mo fe ni mo fe ki aworan Olorun iwa Olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu Olorun lo sori ekun re so fun Olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke okay, Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eja adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun Olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun Olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eyi ni ohun ini ti mo nfe eyi ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki irin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun Olorun ewo lo nduro se o le kunle o le gbadura o le kepe Olorun o safari Olorun o ni eyin o safari mi e o si ri mi nigba ti e ba fi gbogbo okan yin wa mi so fun Olorun gbadura si Olorun Jesu ku fun lori ige agbelebu o n fe ki o bogo owo ese patapata o n fe ki o di ti Olorun o n fe ki o ni iwa mimo o n fe ki o ni isodi mimo bi o ba ti ni igbala pe fun idariji ese so fun Olorun wi pe ki o fun ole ori ofe ki o ba le je eniyan Olorun ati bi o ba si ti ni igbala ki o so fun Olorun wi pe o n fe ni isodi mimo o n fe ni isodi mimo o n fe ni isodi mimo titi Olorun yoo fi ri aworan re ninu re yóò fi rí àwòrán rẹ nínú rẹ tí ohun gbogbo nínú rẹ ní ìgbésí ayé rẹ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ ti Ọlọ́run kí gbé pé Ọlọ́run sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ni ẹ̀dùn ọkàn rẹ o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà nínú ìṣe nínú èrò nínú ìrìn nínú gbogbo o fẹ́ jẹ́ ti Ọlọ́run kí pé Ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ. Thank you.
1: ìgbà.

kò ṣeé ṣe fún ọ láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀ yín ara lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristì, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Fiyèsí dáradára, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú ìjọ wa níhìn jo jẹ́mọ̀, àti ó wà nínú ìjọ Yorùbá, àti ó wà nínú ìjọ ti àwọn elédè Gẹ̀ẹ́sì, ohun kan náà la máa ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára, ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ajé, èyí tí a ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, èyí náà ohun kan náà la ń sọ ní èdè Yorùbá. Bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu Ṣọ́mọ̀, ohun kan náà la máa ń sọ. Kì í ṣe wípé kí a fún àwọn ti elédè Gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan, kí a fún àwọn elédè Yorùbá ní ẹ̀kọ́ mìíràn, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùn jẹkùn, ó rí wípé láti ẹkùn kan sí òmíràn ohun kan náà la ń kọ́ ni. Kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀, kí a kọ́ wọn ní nǹkan kan, kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbìkan, kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn. Ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà. Ẹ̀kọ́ kan náà ni o, Bíbélì kan náà ni, ọ̀rọ̀ kan náà la ń sọ. Kì í ṣe wípé ìgbà tí èmi, ìgbà tí mo wá sí dípà, mi ò bá yẹn wá. Gbogbo wa ìkan náà la mú mẹ́nu, ìkan náà la ń sọ. Ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí ẹ lè máa, kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà. Wo ọ̀rọ̀ kan náà, inú kan náà, ìmọ̀ kan náà, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ní ajókòtì. Èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa, láàrin ará nínú Olúwa, nítorí wípé a jẹ́ ọmọ Ọlọ́run. A kò jẹ́ kí ìyapa kí ó wà, ṣùgbọ́n sọ fún mi, kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn? Ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára, kí a kọ́kọ́ wò ó bóyá a rí arábìnrin àbí arábìnrin, wọ́n jẹ́ méjì, wọn ò tíì lọ́kọ, wọ́n jẹ́ omidan, wọ́n jọ ń gbé nínú ilé kan náà. A rí wípé gbọ́nmi sí omi ò tó, ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà. Kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀? Tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀, ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀, a rí wípé àwọn iṣẹ́ kò lọ, kò jágara, kò lọ déédéé. A wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà, tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe, a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀, ká pa òwò wa papọ̀. Gbà tí a jọ papọ̀, kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé o, ó tún ti kó iṣẹ́ dé, mi ò mọ̀ pé báyìí ló máa rí. Kí ló dé, kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà, bó jẹ́ aránṣọ papọ̀ ni, tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀, tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀. A sọ wípé kájọ gba ilé ìtajà yìí, ìbádẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀, nǹkan tí wọ́n bá ní kó máa tà á, nǹkan tí mi náà bá ní kí n máa tà á. A wá rí wípé èdè wa ò yíra, ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀. A sì sọ wípé a ti mọ Jésù, a ti bá Jésù pàdé, tàbí kí a kúrò ní ti ìṣòwò, kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé, obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé, kí a sọ ti ọkọ àti aya. Kí ló dé kí a sọ wípé ìwọ ní Jésù, èmi náà ní Jésù, ọkọ ní Jésù, ìyàwó ní Jésù, ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé, gbùngbùngbùn ni bí tibí ti ń lọ. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Kí ló dé ẹ jíire ni? Mo jíire, ọmọ Ọlọ́run ojoojúmọ́ ló ń jíire. Kí ló dé? Ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni, àbí orí ìbànújẹ́ lójú mi ni? Báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀, àwa tí a jẹ ọmọ Ọlọ́run? Kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, kí ló dé tí ò sí láàrin wa? Tàbí nínú ìjọ, kí a rí wípé àwa tí a ti di ọmọ Ọlọ́run? Ìgbà mìíràn tí n bá ń káàkiri, gbà mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn, mo sì rí arábìnrin kan, ó ń lọ, mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni, ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí, ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá ní Ọlọ́run. Èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́? Ṣé ìdàpọ̀ ojú ló wà ní? Wọ́n ní ó pẹ́ ta ti ń ba sọ̀rọ̀, ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa, èdè wa náà kò yé.

0: nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ẹ̀yà sọ́tọ̀, kì í bẹ́ni kẹ́ni jókòó, kì í bẹ́ni kẹ́ni sọ̀rọ̀, kì í bẹ́ni kẹ́ni wéwèé ohunkóhun, nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí. Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló máa ń fa àwọn àìṣọ̀ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́? Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis orí 37. Genesis orí 37 láti ẹsẹ̀ ìkẹta. Israeli sì fẹ́ Joseph ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀. Ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ni kì í ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá lè pè ní ọmọ Ọlọ́run, tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka Bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń bèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí, a ní wájòkó tí mi ń bí, a tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù, a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ láti wọn lọ, nítorí pé òun ni àròlé bàbá. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọwọ́ kan o, má fọwọ́ kan, mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ńkọ́ ìyàwó ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Ìgbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń bèrè, ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá, nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Ìgbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé, a ní káàbọ̀, etí ẹ̀ mélòó? Méjì ni. ki lo fi ngbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sinle han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pinya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o won so fun wi pe han eti e melo bi o ba mo nkan ti oko re n se nibi ise han o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa nibi ise wa won ma jo jeun lori tabile kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon a soro kele a fi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo e te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo otito ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nso mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro nile temedu ojojumo sa lo ri nkan so ti o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so fe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori ketadinlogun ese ikesan iwe owe ori ketadinlogun ese ikesan eni ti o bo ese mole o n wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa n se beni pe o feran oko nisin o wa n se beni pe o n wa je nisin o wa n se beni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma n da ija sile ni iru eni be o ma n ya ore nipa tabi boya inu gbogbo a ti n dun boya enikan di apeyinda tele tele o ti pada wa sinu ijo awan inu gbogbo wa n dun a n yo a n so pe a ti e dupe lowo olohun arakunrin lagbaja pe eyapa ede aye o be sinile laarin won nkan ti o si mu ki eyapa ati ede ayede yi be sile ni wepe won je awon ti o ma n so wepe bi ko ba digba ti Paul waasu awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wipe emi o ti e gbadun iwaasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwaasu to ba ti je Apollo lo n soro ni bo waasu wakati kan wakati meji orun o je waasu ju mi emi a si so pe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Kristi sugbon Peteru ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi ó ti rìn lójú omi ó sì wà bẹ́ẹ̀ gbà tí Jésù Kristì tó sọ àkàrà márùn-ún àtẹ̀jà wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn iyan ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga wasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun o wi pe kilo de tori be se ki se Jesu Kristi ni agbagbo ni bi mo tin so nkan won yo sese ki won na ki o ma so wi pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara Corinth o mo wi pe bakan na ni ti re ngba ti a fi awon adari ekun ti a yan won ti a so wi pe lagbaja ni adari ekun to wa se se o wi pe o ma se o won ri elomi ninu gbogbo ojo o wa di lagbaja we ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe o nlo wasu o nlo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je on lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to se di adari ni ijeta ni jerin ah mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni ah o di gba tin ba ri oluso agutan o di gba oluso agutan wo won di nisin eh po won ba di gba bi n ba ku mo ku sugbon bi bi n ba ri oluso agutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta n se be se ki isoruko jesu ni gbogbo a fi n gbadura ni ati oluso agutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti a ri ninu bibeli na ni e se ti a fi afẹ so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan won yi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wọ́n pé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò ẹ àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ́ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa dìde dúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí o bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìgbàlà bi o ba ti ni iso di mimo o se so fun olorun we pe o fe ki a so kan re di mimo ki isokan pipe to le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
1: we Job ori iketadinlogoji aya si fomi si eyi pelu o si se kuro ni ipo re peti sile daada ki e si gbo iro ohun re ati iro ti o ti enu re jade wa o se ilana re ni sale abi orun gbogbo manamana re ni o si jowo re lowo de opin ile aye leyin manamana ohun kan fora muramu o fi ohun olanla re sara ohun ki yo si daara duro nigba ti a ba n gbo ohun re olorun fi ohun re sara iyani lenu ohun lanla ni se ti awa ko le mo nitori ti o wi fun ojo didi pe iwo ro sile aye ati pelu fun owo ojo ati fun ojo nla agbara re o fi edidi di gbogbo eniyan ki gbogbo won ki o le mo ise re nigba na ni awon eranko iwonu iho lo won si wa ni ipo won lati agusu ni ije ajayi ka ti jade wa ati otutu lati inu afefe ti tu awosan moka nipa emi olorun a fi idi omi fun ni ibu omi asi sunki pelu o fi omi pupo mu awosan mo wuwo a si tu awosan mo imole re ka awon wonyi ni a si yi kaakiri nipa ilana re fun won ki o le se ohunkohun ti o pa fun won ni ase loju aye lori ile o mu wa iba se fun ikilo ni tabi fun rere ile re tabi fun aanu Job beti sile si eyi duro je ki o si ro ise iyanu olorun iwo ma akoko igba ti olorun so won lojo ti o si mu imole awosan mo re dan iwo mo ona ti awosan mo ifo lo ise iyanu eni ti o pe ni imo aso re ti ma gbona nigba ti o mu aye dake lati gusu wa iwo aba tepepe oju orun ti o duro shinshin ti o si dabi dige ti o yoda ko wa ni eyi ti a le wi fun nitori pe awa ko le lade oro nitori okunkun awa wi fun pe emi fe soro tabi enikan wi pe ife mi ni pe ki a gbe mi mi sibe ni isisin yi eniyan ko ri imole ti n dan ninu awosan mo sugbon afefe koja a si dan won mo wura didan ti inu ariwa jade wa lodo olorun yola nla eru nla nipa ti olodumare awa ko le wade re ri o re koja ni ipa ohun ki ba idajo ati opolopo otito je nitori na eniyan ma beru re ohun ki sojusaju enikeni ki o gbon ni inu
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Baba, I want to borrow you this season. Ebe wa ni pe ke ba wa soro. Ke se wa loju emi. Ke awon ibokun ti emi ti e ti pese sile fun wa. Ke o le je ti wa. E fun wa ni emi igboran ati igbagbo. Lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Kristi Oluwa wa loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi mo si ro we pe o ye ki atun wo iwe mimo ki a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na ohun ti a soro le lori nisinsiyi ni gbigba emi mimo je ki n se alaye die fun o nipa wepe a n gba emi mimo opolopo ni ohun ti a n gba lowo olorun bi a ba n so nipa igbala eyi je nipa idariji ese bi a ba n so nipa ti iwenumo tabi nipa isodi mimo eyi je iriri kan ti a ma ni lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ ọlọ́run ìbáṣe ìwòsàn ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọdí mímọ́ ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́ o je ohun ti o tayo eyi ti a ti n so tele tele iru apejuwe ti mo le se fun o ni wipe bi enikan ti o je oga ile ise ti won ti n ta moto bi o ba fun wa ni moto ayokele kan o sese ki agba moto ayokele yi e je wi pe agba ebun sugbon bi eni to je oga ile ise yi gan bi o ba wa wa ti o so fun wi pe o je ife olorun wi pe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wi pe ebun o ko to olufuni ni ebun e je wi pe eni ti obirin yi ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo e ni apere ti a le se fun wa wi pe ewosan idande ati awon nkan miran won je ebun ni toto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa ti ayeraye eni ti o je wi pe bi a se nko eko bibeli a ri wi pe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki a wo johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se jesu logo nihin ni a tin so nipa emi mimo wi pe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wi pe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wi pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo eni kokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti o nti lana sile ki emi mimo ti o nti tujade sara ijo ki o ba le je ti eni kokan ninu wa eni ki a wa papa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a si baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo e je wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi a ba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to bere si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wipe ah ah ki lo de o ma dabi eni wipe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wipe alejo na ma je eni ti o je pataki ti atori ti e gba ile ti an fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo a oni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fin se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wi pe bi a ba ndaruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ke mo wi pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiyesi ohun ti an gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbese aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si tetilele ki a ri won lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba n so nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titi de ifihan bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn má jẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ má jẹ̀mú titun ṣùgbọ́n àwọn tí a rò wí pé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹlẹ́sẹ kí a wò ní ìkókó de ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni a ní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbàtí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn jésù kristi ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lakoko won gba Christi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun aso won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ke abere lati isise akoko ninu Johanu ori kini ese ikeji la Johanu ori kini ese ikeji la shugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyin won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Christi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Christi gbo o wa so fun awi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wipe ki agba Jesu Christi gege bi Oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Christi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Christi nipase eniti awa ti ri ilajagba nisinsiyi nipase eniti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni we pe elese kokan o je ota Olorun tele tele eni a nso fun wa ninu oro Olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Christi ku fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso we pe nisinsiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wipe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wipe ati ba Olorun laja e je wipe ati gbe isise akoko nitori be o ti oni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni wipe ki o ko ese sile ki o kepe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba Olorun dore ki o ba laja nipase Jesu Christi we Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti Olorun be lowo wa wipe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti an so lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti an se awon ti a ri wipe ojomo ese ki a je wo won ki a ko won sile ki ani ki Olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wipe ati ba Olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati buburu ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti so wepe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro Olorun sugbon ki fe se ko ni agbara lati se ko ni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Kristi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro Olorun iru eni be bi o ti n gbo oro Olorun nipa atunse kia kia o n fe se bi o ti n gbo oro Olorun nipa oko kan aya kan kia kia o n fe se bi o ti n gbo ti oro Olorun tako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti ma nse be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro Olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni a n jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo Olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gbo nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wipe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wipe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon won yi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wepe won ko ni emi Olorun won ko ni igbala Olorun bi abani igbala Olorun a o ri wepe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Kristi ki a tesi waju lati gba oro Olorun bi abasi ti n gba oro Olorun a o ri wepe a n so awon eso ti o ye awon eso ti o fi han wepe a ti gbin oro Olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri wepe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro Olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri wepe bi abati ni igbala o je dandan fun wa wepe ki a ma gbo oro olorun bi asitin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti agba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni wepe oro yi o ma fi han wa wepe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta jere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun wepe ni toto a nfe so ni mimo yi ti a si gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni ari wepe olorun yo ma so wa di mimo ye ke a wo Efeso ori karun Efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wipe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu wipe ani lati fa nkan won yi tu o ri wipe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wipe o tun fe ki Jesu Christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wipe ki se ise ti o de ara nikan le ati yi pada wipe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wipe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a se ti ni idani loju wipe a ti so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri wipe a ni lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba ba le yin awon omo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe a ti so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mimo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun to ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun sin fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodimo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isodimo so fun wi pe ki o fi agbara ni mo olorun ko

0: Ìwé Jóòbù, orí ìkejìdínlógójì. Nígbà náà ni Olúwa dá Jóòbù lóhùn láti inú ìjì Ajayi ká wá, ó sì wí pé, ta ni èyí ti ń fi ọ̀rọ̀ àìní ìgbèrò ṣú ìmọ̀ ní òkùnkùn, bí ẹgbẹ́ rẹ ní àmùrè bí ọkùnrin ní ìsinsìnyí, nítorí pé èmi ò béèrè lọ́wọ́ rẹ kí o sì dá mi lóhùn. Níbo ni ìwọ wà nígbà tí mo fi ìpìlẹ̀ ayé sọlẹ̀? Wí bí ìwọ bá mòye. Ta ni ó fi ìwọ̀n rẹ̀ lílẹ̀? Bí ìwọ bá mọ̀. Àbí ta ni ó ta okùn wíwọ̀n sórí rẹ̀? Lórí ibo ni a gbé kan ìpìlẹ̀ rẹ̀ mọ́? Àbí ta ni ó fi òkúta igun rẹ̀ lélẹ̀? Nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ jùmọ̀ kọrin pọ̀, tí gbogbo àwọn ọmọ Ọlọ́run hó ìhó ayọ̀. Àbí ta ni ó fi ilẹ̀kùn sí omi òkun mọ́? Nígbà tí ó ya jáde bí ẹni pé ó ti inú tú jáde wá. Nígbà tí mo fi àwọsánmọ̀ ṣe aṣọ rẹ̀ àti okùnkùn ṣíṣú ṣe ọ̀já ìgbàanú rẹ̀. Tí mo ti pàṣẹ ìpinnu mi fún un, tí mo sì ṣe bèbè àti ilẹ̀kùn, tí mo sì wí pé níhìn yìí ni wò ó dé, kí o má sì ré kọjá. Níhìn yìí sì ni ìgbéraga ríru omi rẹ yóò gbé dúró mọ. Ìwọ pàṣẹ fún òwúrọ̀ láti ìgbà ọjọ́ rẹ̀ wá. Ìwọ sì mú ìlà oòrùn mọ ipò rẹ̀, kí ó lè di òpin ilẹ̀ ayé mú, kí a lè gbọn àwọn ènìyàn búburú kúrò nínú rẹ̀, kí ó yí padà bí amọ̀ fún ìdídí amọ̀, kí gbogbo rẹ̀ kí ó sì fi ara rẹ̀ hàn bí ẹni pé nínú aṣọ ìpín wà. A sì fa ìmọ́lẹ̀ wọn sẹ́yìn kúrò lọ́dọ̀ ènìyàn búburú, apá gíga ni ó sì ṣẹ́. Ìwọ awọ inú ìsun òkun lọ rí bí, ìwọ sì rìn lórí ìsàlẹ̀ ebú ńlá. A ṣílẹ̀kùn ikú sílẹ̀ fún ọ rí bí, ìwọ sì rí ilẹ̀kùn òjìji ikú. Ìwọ mòye ebú ayé bí, sọ bí ìwọ bá mọ gbogbo rẹ̀. Ọ̀nà wo ni ìmọ́lẹ̀ gbé? Bí ó ṣe ti òkùnkùn, níbo ni ipò rẹ̀? Tí ìwọ fi mú un lọ sí ibi àlá rẹ̀, tí ìwọ sì lè mọ ipa ọ̀nà lọ sínú ilé rẹ̀. Ìwọ mọ èyí nítorí tí ní ìgbà náà ni a bí ọ, àti iye ọjọ́ rẹ̀ sì pọ̀. Ìwọ awọ inú ìṣúra òjò dídì lọ rí bí, ìwọ sì rí ilé ìṣúra yìnyín rí, tí mo ti fi pamọ́ de ìgbà ìyọnu, de ọjọ́ ogun àti ìjà. Ọ̀nà wo ni ìmọ́lẹ̀ fi ń yà àti afẹ́fẹ́ ìlà ọ̀run tàn káàkiri lórí ilẹ̀ ayé? Ta ni ó la ìpadò fún ẹ̀kún ìṣàn omi àti ọ̀nà fún mọ̀nàmọ́ná àrá láti mú un rọ̀jò sórí ayé níbi tí ènìyàn kò sí, ní aginjù níbi tí ènìyàn kò sí, láti mú ilẹ̀ tutù, ijù àti aláìro, àti láti mú ìrudì ọ̀mùdún ewékoro jáde? Òjò a ní bàbá bí, tàbí ta ni ó bí ìkan ìṣẹ́ ìrì? Láti inú ta ni ìdí omi ti jáde wá, àti ìrì dídì ọ̀run ta ni ó bí? Omi bò ó mọ́lẹ̀ bí ẹni pé lábẹ́ òkúta, ojú ibú ńlá sì dìlùpọ̀. Ìwọ lè fi ọ̀já de àwọn ìràwọ̀ méje Pléiade, tàbí ìwọ lè tú di ìràwọ̀ Orionu. Ìwọ lè mú àwọn àmì méjèèjì lá ìràwọ̀ Masaroti jáde wá ní ìgbà àkókò wọn, tàbí ìwọ lè ṣe amọ̀nà Akéturu pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ìwọ mọ ìlànà ìlànà ọ̀run, ìwọ lè fi ìjọba rẹ̀ lélẹ̀ ní ayé. Ìwọ lè gbé ohùn rẹ sókè dé àwọsánmọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ omi kí ó lè bù ọ́. Ìwọ lè rán mọ̀nàmọ́ná kí wọn kí ó lè lọ, kí wọn kí ó sì wí fún ọ pé àwa nìyí. Ta ni ó fi ọgbọ́n sí odò inú, tàbí ta ni ó fi òye sínú àyà? Ta ni ó fi ọgbọ́n ka iye àwọsánmọ̀? Ta ni ó sì mú ìgò ọ̀run dà jáde nígbà tí èrùpẹ́ di líle àti ògúlùtú dìpọ̀? Ìwọ àdẹ ọdẹ fún abo kìnìún bí, ìwọ sì tẹ ebi ẹgbọrọ kìnìún lọ́rùn nígbà tí wọ́n ba mọ́lẹ̀ nínú ihò wọn, tí wọ́n sì ba ní ibùbádé ohun ọdẹ? Ta ni ń pèsè ohun jíjẹ fún ihò nígbà tí àwọn ọmọ rẹ̀ ń ké pe Ọlọ́run? Wọ́n a máa fò kiri nítorí àìlé ohun jíjẹ.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì kí a ba lè ní ìyà ní pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nigbati aye n ba wa jagun nigbati ese n gbogun nigbati esu papa ti o wa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abeabo adupe lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adupe lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adupe lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni an bebe wi pe e fun alori ofe si wi pe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gboro yin nisinsin yi e fun ani eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adupe wi pe e ti gbo ti wa asi beyin wo pe gege bi a ti ma gboro yin nisinsin yi wo pe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Christ oluwa wa lati igba ti a ti bere isin ni ati nso ti a si n dupe lowo olorun wi pe olorun ti o mu ari ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni we pe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wi pe iwa wa irin wa oro enu wa ise wa wi pe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wipe ati sumo opin odun yi.

0: sì wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Àwọn ọ̀dọ́ wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń sọ wípé jẹ́ kí n jayé orí mi, gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin. Àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó, ọtí mímu, ìrédé oru, wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà, gbà tí àwọn ní aṣọ, gbà tí àwọn ní owó, gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí, wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ, àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró. Àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé. Ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà, àkókò yìí ni a rí, ni ó jẹ́ tiwa. Àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ. Ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń jálánkátó, ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Èrò tí ó ní ni wípé ẹwà tí òun ní, gbajúmọ̀ tí òun ní, dúkìá tí òun ní, àti àlàáfíà ìlera tí òun ní, wípé yóò máa wà títí. Ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀, ni yóò máa wo inú díngí. Bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí, ìlera tí ó ní nísinsìnyí, agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn. Wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin, ayé tí a ń gbé ó lópin. Wípé bí Ọlọ́run bá bùkún wa, bí Ọlọ́run bá fojú àánú wò wá, wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa, kí a má ṣe bí àwọn òmùgọ̀, bí àwọn tí kò lọ́lọ́run, tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí. Àwọn ẹlòmíràn wọn a fi àwọn ilé tí a ń gbé, tàbí àwọn ojú títì wọn a kọ orúkọ ara wọn síbẹ̀. Àwọn mìíràn ní àdúgbò wa, wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀, wọn a rò wípé àwọn ò wà títí. Ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀, nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani, àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn náà dà nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé, a kò tí ì pẹ́ láyé púpọ̀, síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, wọn ni ó ti o, àwọn ò fẹ́ gbọ́yin, nítorí pé àwọn ò máa jẹ àǹfààní ayé yìí títí. Àwọn ò fẹ́ ro nípa tọrùn nísinsìnyí, àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí, nítorí pé kí làwọn tó ń wá, kí ndé táwọn ń gbàdúrà, kí ndé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn, kí ni wọ́n ń wí? Wọ́n rò wípé àwọn ò máa jẹ́ ìyálóde títí láé. Ṣùgbọ́n àwọn náà dà, a fẹ́ wọn kò. Ilẹ̀ ti la inú rẹ̀, ó ti gbé wọn mì. A rí i wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà láàyè, wọ́n wà láyé, ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin. Ó yẹ kí àwa pàápàá kí a máa ronú. Bí a bá ti ń rí àwọn tí a ń gbé lọ sí itẹ́, àwọn tí a ń gbé lọ sí sàárè, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa. Wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa, wípé àwa náà kì yóò wà láàyè títí. Ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin. Jẹ́ kí a wo Hebrew orí kẹsàn-án. Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀, a ó jẹ ọlọgbọ́n. Ṣùgbọ́n aṣíwèrè ènìyàn ní máa ń hùwà, tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ni wípé ayé ò lópin, bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ikú, bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ìdájọ́. Ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́, ni a ó ṣí nípò padà. Yálà ikú ni yóò pa ojú wa dé ni, tàbí ìpè Jésù Kristì nígbà tí ó bá pa àwọn eniyan mimo larada ti o gba won soke yala yi ni ni o se wa lowo ise ti an se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki asima mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti Olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe Olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta dilogun Jeremiah ori keta dilogun ese ikokanla bi aparo tin saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni Olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile botire leyin ti o nse iloni lowogba tabi onjale yala onjale ninu ijo tabi onjale ni bi ise tabi onjale ninu ile o da wa lojo we pe ojo kan bo ti a o si lowo ti a o so fun wi pe ojo igbese aye re won de opin o ti le so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi ika abamo senu wi pe oun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokan delogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihirere eko ironu po ada ati igbala ninu Jesu Christi o daju wi pe nikehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wi pe nigba ti awon si je odo nigba ti awon ni ilera nigba ti awon ni owo ati oro nigba ti awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro ironu po ada nitori be awon fe duro di ojo ogbo nigbati awon ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Christi ki o wenimo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo nikehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti Olorun ba wa soro ni ki a feti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pipe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko seni to mo la we pe ojo ola owo Olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro Olorun bi a ko ba ti ni igbala ki a wa ojo Olorun titi a o fi ni igbala wo orin Dafidi ori kokan din ni ogoji orin Dafidi ori kokan din ni ogoji ese ikerin olowa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun Olorun we pe ki olowa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi olorun tin so fun wa loni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Kristi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wa de sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi etire ki adura yi ki o to le gba ani lati run ni kuada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lai lai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lai lai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi nkoja lo aposteli je ki o di imo fun wa nihin wepe aye ti a wa ninu re yi wepe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye wepe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ini aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi wo pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji lelogun Matthew ori kewa ese ikeji lelogun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisisin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon mehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon mehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a we pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wo pe aye ti a wa ninu re we pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihin Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wipe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wipe opin bo ese ikefa opin de o ji si o kiye si o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo we pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni tin sin Olorun nigba ti a mo we pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin iba je ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa n reti awon orun titun ati aye titun ninu eyi ti ododo n gbe nitori na olufe bi eyin ti n reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wo pe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o n lo sopin ati igbesi aye wa gege bi enikokan o n lo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa omo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye enikokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba jesu kristi ti a ti wonu re nipa didi atunbi wipe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wipe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu kristi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni yo kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni yo re koja lo nigba ti aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba jesu kristi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli danieli ori keji ese ikerin lelogoji danieli ori keji ese ikerin lelogoji Ní ọjọ́ àwọn ọba wọ̀nyí lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀. Èyí tí a kì yóò lè parun títí láé. A kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́. Yóò sì fọ́ wọn túútú. Yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run. Ṣùgbọ́n òun ó dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ wípé ìjọba yìí yóò wà títí nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun èyí tí a kì yóò ré kọjá àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristì wípé yóò wà láéláé. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ọmọ ni a ó sì fi fún ènìyàn àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn tí wọn ó sì máa tẹríba fún. Ìyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristì. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tìrẹ? Báwo ni ó ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin, rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin, ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin, ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristì, ó wà títí láé. Nínú Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta, Jésù dáhùn, ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o bèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ ọ́ di ọ̀tún, kí o ní ìyè àìnípẹ̀kun, kí a tún ọ bí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa oore ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristì. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run. Àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristì tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé. Nínú Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún, àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà. Bí o sọ wípé o ti di àtúnbí, ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa tàn, kí o kúrò nínú òkùnkùn, kí o ní ìwà òdodo, ìwà rere, ìwà ìrékọjá àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo. Ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ Ọlọ́run tí o ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ kẹfà, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Ó yẹ kí àìrékọjá, ìwà òdodo, ìrìn òdodo kí ó wà ní ìgbésí ayé rẹ, àti sùúrù. O ń múra sílẹ̀ láti gbé ìyàwó ni, àbí o fẹ́ kọ́lé, àbí o fẹ́ ní nǹkan ayé yìí, kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí Ọlọ́run. Ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti Ọlọ́run, àti ìfẹ́ ọmọnìkejì, èyí ni ẹsẹ̀ ìkeje. Kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Wo ẹsẹ̀ ìkọkànlá, nítorí báyìí lẹ́ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀. láti wọ ìjọba àìnípẹ̀kun tí Olúwa àti Olùgbàlà wa Jésù Kristi. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní orí ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristi. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lu ọdún, tí ọjọ́ sì ń yí lu ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristi. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristi, àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán. Ayé yìí ó ń ré kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristi. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristi tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristi tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristi. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o bá lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristi.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristi Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín, láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà. Àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹ rán wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tí ó, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. loni mo fe so lori ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele eniyan awon eniyan ninu aye yi ko le sala igbekele ohun kan tabi enikan lati igba ti eniyan ti sibu ninu ogba ideni ni ati fa okan eniyan kuro lodo olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa paapa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye olorun ti ko si ninu ore ofe olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o ti le je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awo ran ti oruko oluwa olorun wa nihi ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun sugbon onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli wipe bi onisamu tin so yi oni lati ranti itan awon mo israeli kini o se kupa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ida won sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon mo egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon mo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro wepe awon o segun awon mo israeli nitori be ni won se satele won sugbon o ni awa o gbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon mo israeli oruko oluwa olorun ni o ni oruko jehovah lenu bi o ti ke pe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o da yin loju wo pe olorin Dafidi yi oni lati ma ran ti Goliath oni lati ran ti wo pe nigbati awon mo Israeli ti won koju ja ogun si awon ara Philistine ni Goliath gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eyi ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Dafidi o wa li oruko oluwa eni o fi so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon keferi awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ehin rere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin ṣugbọn o ṣe ni laanu wo pe ninu aye ti a wa yi ki ṣe awon ti ko ti ka bibeli ri ni kan soso ki ṣe awon ti ki lo si lesi ni kan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun o tele wo pe bi abati bi eni kankan sinu aye abi soju ogun abi soju iwaya eja nitori wo pe esu lati ba eni kankan jagun nitori wo pe ese ati awon eran ara won ni lati ba eni kankan jagun nitori pe aye ti a wa pelu ni lati ba eni kankan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bi ni e o ri ija o ni sugbon etujuka nitori emi ti segun aye o se ni laanu we pe opolopo ti won lo si lesi opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko olowa olorun wa je ki a wo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo egypt je ki a wo gulati ti mo menu ba lekan ninu samuel kini ori ketadinlogun samuel kini ori ketadinlogun wo lati ese ikokanlelogoji filistini na simbo o si sumo dafidi ati okunrin ti o ru awa re si nbo ni waju re nigba ti filistini na si wo ti o si ri dafidi o shata re eni wo pe o kegan re nitori pe odomodekunrin ni se o pon o si se arewa eniyan filistini na si we fun dafidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa filistini na si fi dafidi re nipa awon olorun re awon orisa re filistini na si we fun dafidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa dafidi si we fun filistini na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni golati se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan dafidi o gbekele awon orisa re nitori pe filistin na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun filistini yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wipe yo fun ni abo je ki a wo Isaiah, ori keji dini ogbon. Ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro Oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba iku damajemu a se ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupaida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won ni farapa won gbekele awon ohun asan won fi ro se igbekele won oni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu wi pe won ti fi akoko si igba ti awon le ko wi pe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ni ton nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni o fi se abo re oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye Noah bi Noah bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o sese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kan bi enikeni ba ro we pe ohun ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kiku wo won ma gbekele ileri ti ru eni be se fun won o ye ki a mo we pe bi a ba n fe ran lowo bi a ba n fe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan won yi o se lanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nbi kan wo pe eniye ki baati nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to n gbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon so won kuro nipa gbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile e ni olorun fi kilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro nibe bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo la ni lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wala ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti mu kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wi pe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin sin esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan loku o si dun won re koja won si n fe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja.

ènìyàn lásán, ènìyàn ẹlẹ́ran ara ni àwọn ara Egypt. Ẹlòmíràn bóyá ti wá sí ilé ìsìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí ó fi ara fún Bíbélì, ó jẹ́ ẹni tí ń gbàdúrà, ó jẹ́ ẹni tí ó fi ara fún ìsìn Ọlọ́run, ṣùgbọ́n ó ṣeéṣe kí ó wá rí iṣẹ́ kan. Iṣẹ́ yìí òyìnbó ló ní iṣẹ́ náà. Òyìnbó wá ń sọ fún wípé bí ó bá ṣe dáradára, bí ó bá jáfáfá, bí ó bá ṣe ohun gbogbo tí òun fẹ́, òun á mú lọ sí ìlú òyìnbó, òun á mú lọ sí Amẹ́ríkà, òun á sì jẹ́ kí owó pọ̀ lọ́wọ́ ẹ̀, òun á jẹ́ kó ra àwọn nǹkan mọ̀nàmọ́ná, a lọ sí Japan, a lọ sí Tibi, a lọ sí Tọ̀hún. Bí a bá ti ń ṣe àwọn ìpinnu wọ̀nyí fún irú ẹni bẹ́ẹ̀ tí a ti ń fún ní ìlérí, ọkàn rẹ̀ a máa balẹ̀, a máa sọ wípé Bíbélì ò sì ṣe pàtàkì mọ́ o. Àdúrà ò ṣe pàtàkì mọ́, nítorí wípé òyìnbó ti sọ pé òun mú mi lọ sí ilẹ̀ ọba. Nítorí bẹ́ẹ̀ ó ti parí. Mo ti ń gbàdúrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí mi ò léèyàn, mo ti ń gbàdúrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí mi ò ní aláfẹ̀yìntì oníkarantí o. Òyìnbó tá ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni. Ara Amẹ́ríkà tí a ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni. Bàbá àṣàlẹ̀ tó fẹ̀yìntì ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni, wọn kì í ṣe Ọlọ́run. Nítorí ènìyàn li àwọn ara Egypt kì í ṣe Ọlọ́run. Ẹran li àwọn ẹṣin wọn, wọn kì í ṣe ẹ̀mí Olúwa yóò sì na ọwọ́ rẹ̀. Kí ẹni tí ń ran ni lọ́wọ́ ba lè ṣubú, àwa tí a gbé tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó jẹ́ wípé ènìyàn là ń sáré tọ̀ lẹ́yìn, ó ní Olúwa yóò sì nawọ́ rẹ̀. Kí àwọn tí ń ran apẹ̀yìndà bẹ́ẹ̀ lọ́wọ́, kí wọn kí ó ba lè ṣubú, àti kí ẹni tí ń ran ẹni tí à ń ràn lọ́wọ́ ba lè ṣubú, gbogbo wọn ó jùmọ̀ ṣègbé. Èyí ni ìdájọ́ Ọlọ́run fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹran ara wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé owó wọn, àwọn tí ó gbẹ́kẹ̀lé dúkìá tí ó wà nínú ayé, àwọn tí ó gbẹ́kẹ̀lé ipò wọn nínú ayé. Àwọn ẹlòmíràn ó ṣe ni láàánú wípé fún ìgbàlà wọn máa gbẹ́kẹ̀lé ọgbọ́n orí tiwọn, wọn máa gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tiwọn, iṣẹ́ ọwọ́ wọn, wọn máa gbẹ́kẹ̀lé àwọn ohun tí kò ní láárí, àwọn ìrúbọ, àwọn ẹranko tí wọ́n fi ń rúbọ. Wọn á rò wípé nítorí wípé àwọn ń rúbọ pẹ̀lú ẹran, pẹ̀lú adìyẹ, kí a kọ́kọ́ sọ wípé nítorí wọ́n ń ṣe sàárà, nítorí bẹ́ẹ̀ wọ́n rò wípé àwọn ó ní ìgbàlà wípé bí ojú bá pa ikú, bí ikú bá pa ojú wọn dé, wípé àwọn ó lè lọ sọ́run rere. Kò rí bẹ́ẹ̀. A ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìgbẹ́kẹ̀lé wa ó ní láti wà nínú Ọlọ́run nìkan ṣoṣo. Bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ó ní wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Bí a bá fẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kí a mú wọn kúrò, bí a bá fẹ́ rí ojú Ọlọ́run, bí a bá fẹ́ di ẹni ìgbàlà, a ní láti wò ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Ìjẹ́ wípé a ní láti gbàdúrà, a ní láti sọ fún Ọlọ́run, a ní láti wá ojú Ọlọ́run, a ní láti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, kí a sinmi lé Ọlọ́run pátápátá. Kì í ṣe pé kí a sinmi lé Ọlọ́run ní ọwọ́ kan, kí a tún sinmi lé òrìṣà ní ọwọ́ kejì. Kì í ṣe wípé kí a gbẹ́kẹ̀lé òdodo Kristi, kí a tún gbẹ́kẹ̀lé òdodo ara wa bákan náà. Kì í ṣe wípé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a tún máa gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì èké nígbà kan náà. Ó sọ wípé a ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. Àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé owó wọn, wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ohun tí wọ́n ní nínú ayé. Nínú Luke 12 láti ẹsẹ̀ 19, a rí ẹni yìí tí ó gbẹ́kẹ̀lé àwọn ohun tí ó ní. Èmi ó sì wí fún ọkàn mi pé, ọkàn, ìwọ lé ọ̀rọ̀ pípọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún, sinmi, máa jẹ, máa mu, máa yọ̀. Ṣùgbọ́n Ọlọ́run wí fún ọ pé ìwọ aṣiwèrè, lé òru yìí lẹ ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò ha ṣe tí ìwọ ti pèsè sílẹ̀? Bẹ́ẹ̀ ni, ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀, tí kò sì lé ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n ní, wọ́n gbẹ́kẹ̀lé àwọn ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lójijì. Bí ó bá sì fàyè sílẹ̀, kò ní lè rí ààyè gbé lọ́dọ̀ Ọlọ́run. Kí ni àwọn ewu tí ó wà nínú wípé kí a gbẹ́kẹ̀lé ènìyàn? Díẹ̀ ni a ti sọ nínú rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí a tún wo Bíbélì. Nínú orin Dáfídì 4:16.